0: FM Awolu Solu Dero Pese.
1: Keep it locked on Adaba FM.

0: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adérunkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
0: Tó kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni lónìí kẹ̀tíkẹ̀tí.
0: Èló ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge láptọ̀pù.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín. Pátá tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín?
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building. Tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, District 6, Ọmọdọ́wà Street. Ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹja tó múlẹ̀ kan sí
1: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ ká àǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Ní ìgbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nù lé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn decoder gbogbo yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní yóò tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó-Èkìtì, number 123 Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2804.
3: Oh, no.

Pati wa ṣàlàyé pé ìlànà tuntun náà ni yóò máa mójútó àwọn ìlànà àti ìdókòwò láàrin àwọn ilé-iṣẹ́, àwọn àpínlẹ̀ àti àwọn ojúgbà ojúnà ìdàgbàsókè láti bá lè jẹ́rí ọ̀rọ̀ àti ìdàgbàsókè bá àwọn ọmọ ènìyàn. Àjọ tí ń mójútó ìwọléwọ̀de ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yẹn Immigration Services ni ó ti fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú pé iṣẹ́ à ń gba ìwé ìrìnnà ni yóò ṣe wà jákèjádò orílẹ̀-èdè yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti gbé oríkòó tí wọ́n ti máa tẹ ìwé ìrìnnà náà sọ lọ sí oríkòó wọn èyí ti bẹ nílùú Àbújá. Iléeṣẹ́ náà ṣàlàyé pé ìgbésẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ tó sì jẹ́ pé kò ní mú ìfàsẹ́yìn bá ìlànà gbígba ìwé ìrìnnà láwọn ọ́fíìsì àjọ ọ̀hún jákèjádò orílẹ̀-èdè yìí tàbí àwọn ilé aṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tí mójútó wọléwọ̀de ọmọnìyàn náà ṣàlàyé pé ìtítẹ ìwé náà nìkan ni yóò máa wáyé ńbẹ̀ tó sì jẹ́ pé àwọn tó bá fẹ́ gba ìwé ìrìnnà iná lè tẹ̀síwájú láti máa gba ìwé wọn ní àwọn ibi tí wọ́n bá fẹ́. Àjọ tí mójútó wọléwọ̀de ọmọnìyàn náà wá fi kún pé ètò ni wọ́n ti ṣe láti bá rí pé àwọn ìwé ìrìnnà tí wọ́n ń tẹ̀ náà ni ló dé oríkò tí wọ́n ó ti gbà láàrin ọ̀sẹ̀ méjì. Àjọ àwọn ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sin orílẹ̀-èdè yìí ló ti kìlọ̀ fáwọn ọ̀dọ́ tó fẹ́ ṣiṣẹ́ sin àti àwọn èèyàn láti rí i pé wọ́n ṣọ́ra fún ọ̀rọ̀ àwọn ayédèrú ìwé ìgbéni láti ibìkan lọ ṣiṣẹ́ níbòmíì èyí ti ń bẹ lórí ẹ̀rọ amáyélujára. Ọ̀rọ̀ náà ní bẹ lórí ẹ̀rọ amáyélujára X wọn tó sọ tí àjọ náà sì ṣàlàyé ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ náà gẹ́gẹ́ bí rọ́gbù àti ìyànjú láti tan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ. Ayédèrú ìwé náà ló ṣàlàyé pé àwọn tí wọ́n bá fẹ́ kí wọ́n gbé wọn lọ láti ìpínlẹ̀ kan lọ síbòmíì ni iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí rẹ̀ fáwọn ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sìn náà lórí ọ̀rọ̀ ààbò ètò ìlera àti ìpínlẹ̀ tí wọ́n ti wá. Ó wá tún wá rọ àwọn ọ̀dọ́ èyí tí ń ṣiṣẹ́ sìn náà láti kọ ìwé kíákíá kí wọ́n sì pèsè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún àtìlẹ́yìn nígbà tí wọ́n bá ń béèrè fún tí wọ́n sì tún béèrè fún ọ̀rọ̀ àwọn ìwé tí ó jẹ́ ẹ̀rí lórí nǹkan tí wọ́n béèrè náà. Àjọ ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sìn náà wà tẹnumọ́ pé àwọn ò fààyè gba ọlọ́dọni tàbí àwọn aṣojú kankan láti ṣe ètò ìwé à ń gbé láti ìpínlẹ̀ kan lọ síbòmíì lọ ṣiṣẹ́ sìn tó sì ṣàlàyé pé bẹ́ẹ̀ sì ni wọn ò béèrè fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó sì jẹ́ pé ojúpòó tí àjọ náà bá gbé kalẹ̀ ni kí àwọn ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sìn náà ó lò láti fi béèrè àti gbé láti ibìkan lọ síbòmíì pẹ̀lú àwọn ìwé tó tọ́. Ìlàrámọ̀kín la ti ròyìn láti iléeṣẹ́ rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ròyìn ilẹ̀ ti gbọ́ bí àjọ ọlọ́pàá ṣe gbé àwọn ọlọ́pàá mẹ́rin mẹ́rin lọ síbùdó ìdìbò kọ̀ọ̀kan fẹ́tọ̀ ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun.

0: oṣù kẹfà àti oṣù keje fún ìtọ́jú wọn. Ọ̀gá àgbà àjọ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Túnjí Dìṣù ni ló ti ṣàlàyé pé àjọ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà yóò kó kéré tán ọlọ́pàá mẹ́rin mẹ́rin lọ sí ibùdó ètò ìdìbò kọ̀ọ̀kan nínú ibùdó bíi 347 ibùdó ìdìbò èyí tí ń gbẹ nípínlẹ̀ Ọ̀ṣun fẹ́tọ̀ ìdìbò ipò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ ọdún. Nígbà tí ń sọ̀rọ̀ níbi ìpàdé kan pẹ̀lú àwọn ẹgbẹ́ amúlùdùkà nílùú Àbújá, ọ̀gá ọlọ́pàá náà ló ṣàlàyé iṣẹ́ náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn iṣẹ́ ààbò tó tóbi jù èyí tí ó wáyé nípínlẹ̀ ọ̀hún, tó sì sọ pé àwọn wàhálà òṣèlú ti ń ṣẹlẹ̀ ṣáájú ètò ìdìbò náà ni ó fa eléyìí. Dìṣù ṣàlàyé pé kó àwọn ọlọ́pàá náà ni àwọn aláàbò yòókù yóò tì lẹ́yìn, tó sì jẹ́ pé àwọn ọlọ́pàá ni wọ́n ti ń kó lọ síbẹ̀ láti lè ṣe àwárí àwọn ibi tó jẹ́ pé wàhálà ti lè ṣẹlẹ̀. Ó wá ṣàlàyé pé bíbẹ àwọn aláàbò ń bẹ̀ inú ń bẹ láti bá lè mú kí ààbò wà fáwọn òǹdìbò kí wọ́n má bàa lè bẹ̀rù lásìkò ìdìbò ọ̀hún. Aré ìdárayá. Àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Norway ló ti pe ààrẹ àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáyé Gianni Infantino láti kọ̀wé fipò sílẹ̀ tó sì tọ́ka sí ọ̀rọ̀ àìnígbẹ́kẹ̀lé sí ipò olórí rẹ̀ láàrin bí ọ̀rọ̀ èdè àìyedè ṣe ń wáyé nípa ìṣèjọba ààrẹ àjọ FIFA náà. Ìpè náà wáyé nítorí fíforísọgi ètò ìdókòwò àdáni kan èyí tí wọ́n ní àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá fẹ́ gbé kalẹ̀, tó sì ṣàlàyé pé eléyìí ló fa àtakò tí ó wáyé sí àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lágbàáyé ọ̀hún. Ààrẹ ẹgbẹ́ àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Norway Lise Kravenes ni ó ti ṣàlàyé pé èrò ọ̀hún ló wáyé lórí ọ̀rọ̀ bí wọn ò ṣe nígbẹ́kẹ̀lé sí ààrẹ Infantino mọ́ nínú àjọ FIFA, tó sì jẹ́ pé àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nílẹ̀ Europe ni ó ṣe ń sọ fún ààrẹ náà láti kọ̀wé fipò sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó ti gbégi lé ọ̀rọ̀ ìlànà ìdókòwò ọ̀hún. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá nílẹ̀ Europe tí wọ́n ṣe àtìlẹ́yìn ìpè fún àgbéyẹ̀wò àti àtúnṣe sí àjọ aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá náà, àjọ àwọn aláre bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní Africa iná ń tẹ̀síwájú láti fi àtìlẹ́yìn hàn fún Infantino, èyí tó fa kí èdè àìyedè àti ìpínyàwó wáyé ṣáájú ètò ìdìbò ṣáájú ètò ìdíje ife ẹ̀yẹ àgbáyé èyí tí ó wáyé láìpẹ́. Kí àkójọpọ̀ ìròyìn ní kùtù àìkí ó tó parí kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ló ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ lórí ọ̀rọ̀ ìfètòsọ́mọ bíbí ètò ìlera ìdàgbàsókè ọmọnìyàn àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí láti bá a lè lo bí àwọn èèyàn orílẹ̀-èdè ṣe ń pọ̀ sí fún àǹfààní ọrọ̀ ajé rẹ̀. Àjọ tí ń bójútó àwọn ọ̀dọ́ tí ń ṣiṣẹ́ sí orílẹ̀-èdè yìí ló ti kìlọ̀ fáwọn ọ̀dọ́ àti àwọn èèyàn ìlú láti rí i pé wọ́n ṣọ́ra fún ayédèrú ìwé gbéni láti ìpínlẹ̀ kan lọ sí míì èyí tí wọ́n ní ń jáde lórí ẹ̀rọ amáyélujára. Ọ̀gá àgbà àjọ ọlọ́pàá Túnjí Dìṣù ló ti ṣàlàyé pé àjọ ọlọ́pàá ni ó kó kéré jù àwọn ọlọ́pàá mẹ́rin mẹ́rin lọ sí ibùdó ètò ìdìbò kan nínú 347 ibùdó ìdìbò ti ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò ipò gómìnà ọjọ́ 15 oṣù kẹjọ ọdún. Àkójọpọ̀ ìròyìn kùtù àìkú mà níjò báyìí lọ, Ayọ̀ Láfátòkun ló lótú, Adéyẹmí làwa sì ni oníròyìn, Ọlọ́run wà máa yín àti rebí.
1: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwà ìjà ò sí always guide me.
3: Ṣé ń gbádùn àdàbà?
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.

0: Hello, send Badwadaba.
1: Mungbadwadaba.
0: Mungbadwadaba.
1: Mungbadwadaba.
0: Mungbadwadaba.
1: Ubuwana Mungbadwadaba.
2: Up National Progress.
3: Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọnrin ṣe ti tónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o. Ẹ wá gbọ́ ẹ̀yìn tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta
4: àbí Ìbàdàn by car.
3: Gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà Garage ní ìlú Àkúrẹ́. Ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa. Gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí Iléṣà Garage. Kò tán síbẹ̀ o, tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí Iléṣà Garage. Comrade Ojo Ajayi Aṣeré Èṣù Àjàpadà Branch 1 Comrade Olúwatayọ̀ Samuel Ọmọga Àjàpadà Branch 2 Central Unit Chairman ni Comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́hunwà Comrade Oni Fomilayọ̀ Aláwùlẹ̀ Comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó Òsọ́rọ̀ Comrade Ṣédù Lámídì. Fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592.
5: Dragon
6: Abalajẹ
7: tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako. Ìyẹn láìní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Abalajọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àpàtúpa ni Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìke Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, ẹ má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super jágunlábí gbáńkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́ báyìí. Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 0811-8910336 tàbí 0811-8910234.
5: Dragon.

0: ìjẹ́ bá rúgbó ẹni bá san ni má lọ mọ́ là á pé.
1: Èyí yìí ni ẹbí jẹ́gẹ́dẹ́ bù mí gbọ́.
2: Tí mo fi ń pariwo ìpapòdà bàbá wa.
3: Superior Evangelist David Akinlabi
4: jẹ́gẹ́dẹ́
5: akíkanjú.
6: Ọ̀kan gbòógì nínú ọmọ wọn Ladó Èkìtì.
7: Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ ni wọ́n ń ṣe léde lẹ́yìn bàbá.
8: Wọ́n ní ká sọ fara alé ká sọ fara oko pé.
9: Ọjọ́ kíní àtọjọ́ kejì
10: oṣù kẹwàá
11: ni kutukù owu ti bẹ̀bẹ̀ ó bẹ̀.
12: Èwo yá Ladó.
13: Ẹ jẹ́ ká lọ ṣayẹyẹ ìkẹyìn fún bàbá tó jẹ tó fọ́mọ jẹ.
14: Àti wípé ẹni ọmọ sin.
15: Ẹ bóun ló bímọ.
16: Bíṣu ó ṣe ṣu tọ́bẹ̀ ó bẹ̀.
17: Láti máa bùn yín gbọ́.
18: Àti bí pàtó
19: tá a ti ṣayẹyẹ náà.
20: Àwọn ẹbí àtàwọn ọmọ.

0: fẹ́mi lóye
1: lágbá ilé dùmarè wọ́n ni mú yìí jòkun
0: ọdọọdún
1: ilé kéleke má ti kó ìyẹmẹ yìí òkè
0: yẹmú tọdún yẹ lu bàlà
1: bàlà yìí òkè ọrọ
0: ọdì máa fọ ọdún jọ
1: osunsun fòwá olómi dùn
0: fòwá ọtẹrẹrẹ
1: yàwọ ọmọ abàrẹ
0: yàwọ ọmọ ayé rẹ
1: ọdún jọ
0: kọkọ bájáde kọ mú osunsun owó
1: gédégédé ọmọ ẹmúrẹ yìí mẹ́ńgà jù dẹ́gẹ́ kawalí tà
0: dẹ́gẹ́ yabí kábíyèsí
1: ọba bá ń kọ́lé
0: adéyẹfà
1: elémùrẹ tẹmùrẹ lé
0: dẹ́gẹ́ yabọ tọdún
1: ẹni ọdún náà ó ti bẹ̀rẹ̀ ìrìnà yìí
0: ọjọ́ kẹfà oṣù kẹjọ
1: ọrọ̀ agba
0: kí máa dalẹ̀
1: ọyà tùdásí
0: kí máa yà dọ́jọ́ keje
1: ọjẹ́ yẹ
0: kí máa dalẹ̀
1: ọ̀ṣọ́lùkùmọ́rẹ́
0: òyà
1: ọ̀dà sọ̀wà
0: kí máa yà dọ́jọ́ kẹjọ
1: oṣù kẹjọ
0: ọ̀tìjẹ wúrọ̀
1: ọ̀tọ́dọ̀ pa
0: kí máa yà dọ́jọ́ kẹwàá
1: ọyà tànà wọ̀lì
0: ẹran ọjà kòtò
1: ọmọ ògbógbó màjà
0: gbọmọlẹ́bùkọ ẹ̀wọ̀n
1: ọmọ kòkó àdádùpánlá
0: ọmọ fòkè ń jẹ
1: wá tùmọ́dún
0: ọba ìlú fẹ́mi lóye
1: ẹnu ọ̀fọ́dún kárẹ̀ ní nǹkan amọ́dún yìí lọ
0: ìsúnyà majesty
1: ọba bá ń kọ́lé
0: adéyẹfà
1: elémùrẹ́ tẹmùrẹ́ olè
0: yìí gédégédé ọmọ ẹmùrẹ́ tẹ
1: nàkórè
0: wálí
2: Do you know that you can actually receive the crown of glory?
3: First Peter 5:4.
2: And when the chief shepherd appears,
3: you will receive permanent crown of glory
2: to be exposed to this reality.
3: Come to the 2026 annual convention of Christ Light Gospel Church. Crown of glory.
2: Date: Wednesday 12 to Sunday 16 August 2026. Morning session from 8 a.m. to 12 p.m. Afternoon session from 1 p.m. to 6 p.m. Venue:
3: Christ Light Gospel Church.
4: Fulfillment Ground,
3: Number 1,
4: Kajola Street,
3: Apose,
4: Sambet Petrol Station,
3: Idori Road,
4: Akure,
3: Ondo State.
2: Ministry:
3: Pastor Sunday,
2: Ahuwan,
3: Bishop Peter
4: Alabi,
2: Pastor Daniel
3: Ogunche,
2: and other anointed ministers of God.
3: General Overseer,
4: Reverend
3: T.O. Moses.
2: For inquiry,
3: call
4: 080-3359-0149.
2: You can also join us live at
3: www.facebook.com/CLGC01.
2: Don't be left out in this year's kingmaking experience.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a s

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko. Koko ti to lati ge akara oyinbo fun igbeyawo toni.
2: E to igbeyawo laye.
3: Jọwọ e duro noja re
4: ah ilo sele
3: ki won to so wa po njo ran ti po sele ri television fun mi fridge nkan ero foso ki ise le wa ma fowo foso nle en 2026
1: eh ni tuto
3: ka ta so pe o ti ran won abi
1: ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
4: e mo lo tun je cdk bayi
1: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
3: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
1: ah lati osu to koja ni mo ti ra won
3: oluse agunkan e so wa po
1: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Adoekiti ẹlẹ́pẹ́ 0707-484-3351.
6: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọ ọkọ mi yi ma ti sú mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se suke suke da towo re le ni o da se kan sun lo ni
7: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo ẹyin didun ara riro afogede gede ejo ti ara danu logo lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nadac fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
8: Where did you buy it? Easy.
9: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDK iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni

0: Ǹjẹ́ ò ń wá Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Ẹ káàbọ̀ sórí ètò Ekenka, ìlànà fún òmìnira ẹ̀mí, èyí tí a pè ní bí a ṣe lè ṣàwárí Ọlọ́run. Ó dá mi lójú wípé ẹ ti máa gbádùn àwọn ètò wa lọ́kan òjọ̀kan bá a ṣe mú wa fún yín. Lónìí, wọ́n tá máa sọ̀rọ̀ lórí ẹ̀ òun ni ìtọ́sọ́nà ẹ̀mí mímọ́ nípa títẹ́tí sí ohun àtinúwá. Téèbù ń pè ní Divine Guidance, Listening to the Inner Voice of God. Àlejò mi pàtàkì, àwọn ni Olórí Rachel Adéṣọ́yè. Ẹ káàbọ̀ sórí ètò yìí ìyá wa.
2: Ẹ ṣe ohun atọ́kùn.
1: Ìtọ́sọ́nà ẹ̀mí, báwo lẹ ṣe ń ṣe ní Ekenka ìyá wa?
2: Ẹ ṣeun. Ìtọ́sọ́nà ẹ̀mí nílànà Ekenka, a mọ̀ wípé ẹ̀mí ni gbogbo wa pátápátá. A kàn gbé ara ìwọ̀ ni. Ohun tó jà jù tó ń tọ́ ni sọ́nà, òun ni ẹ̀mí o. Ara yìí ṣe rí ojú méjì tàlà sílẹ̀ yìí. Ojú májà sí gọ́tà ni. Ojú kí mọ́tò má kọ lù mí ni. Ṣùgbọ́n nínú inú wa lọ́hùn a ní ojú tí a ń lò, tí ó dẹ̀ ń tọ́ni sọ́nà ní ohun gbogbo tí a bá ń ṣe. Ọlọ́run máa ń tọ́ wa sọ́nà nínú ẹ̀mí. Eléyìí ni ohun tí àwa máa ń lò jù nínú ìlànà Ekenka.
1: Ìtọ́sọ́nà ẹ̀mí yìí, báwo lẹ ṣe ń ṣe gan-an? Báwo lẹ ṣe mọ̀ nípa ẹ̀? Ìyá wa, ẹ kọ́ wa.
2: Ẹ ṣe. Gbogbo èèyàn pátápátá lọ́lọ́run máa ń tọ́ sọ́nà. Ṣùgbọ́n a gbọ́dọ̀ ní ìdánilójú àti ìdánimọ̀. Báwo ni èèyàn ṣe lè mọ̀ pé Ọlọ́run tọ́ ohun sí ọ̀nà? Àwọn ohun kan wà tí àwa náà gbọ́dọ̀ ṣe. Àkọ́kọ́ ni pé a ní bí a ṣe máa ń bá Ọlọ́run sọ̀rọ̀ tí à ń pè ní HU. Tí èèyàn bá mú kinní ní ọ̀kúnkúndùn tó jẹ́ pé ní ìgbà gbogbo ló máa ń kọ orin HU yìí tó máa sọ pé HU tó bá ń ṣe léè láàárọ̀ kó tó jáde ńlé, Ọlọ́run á tọ sọ́nà o. Tó bá tún fẹ́ sùn lálẹ́, tó bá tún ṣe eléyìí, Ọlọ́run á tún tọ sọ́nà lójú àlá ẹ̀ pé tílẹ̀ bá ti bọ́ nǹkan báyìí ló yẹ kó ṣe, ọ̀nà báyìí ló yẹ kó gbà. Gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi lọ́lọ́run ń gbà láti tọ́ni sọ́nà, tí ó dẹ̀ jẹ́ wípé ní ipasẹ̀ wípé à ń kọrin híù yìí, a tún ní olùfinimọ̀nà o, tó yẹ pé a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé. Tó bá gbẹ́kẹ̀lé olùfinimọ̀nà yìí, gbogbo nǹkan ló máa fi ọ̀nà hàn ẹ.
1: Ẹ sọ nípa híù àbí kẹ́ ẹ ti pè lẹ́ẹ̀kan.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ kọ́ wa, kí ló ń jẹ́ híù yẹn gan-an?
2: Ṣé ṣẹ́rí híù yìí orúkọ Ọlọ́run ni? Orúkọ Ọlọ́run tó tóbi jùlọ ni, tó jẹ́ gbogbo nǹkan tó wà pátápátá ló máa ń kọrin híù yìí. Gbogbo èèyàn ló ń kọ́ o, ẹlòmíì ò mọ o. Tó bá sùn, tó bá ń họrun, wà á kọ híù. Tó bá mú etí ẹ méjèèjì, tó mú àtàǹpàkò ẹ, tó kí sínú etí yẹn, tó jẹ́ kí ìró kankan kó wọlé nínú ara ẹ, nínú lọ́hùn lọ́hùn, wà á máa gbọ́ tó máa máa dún híù. Ta ló fi síbẹ̀? Ọlọ́run ló fi síbẹ̀. Àwọn olóyìnbó wá ní human being. Human being, èyí fi hàn pé ènìyàn híù òun ni gbogbo wa jẹ. Tó bá ń kọrin híù yìí lóòrèkóòrè nígbà gbogbo, tí wọ́n pàápàá tó wá di híù, wà á rí wípé Ọlọ́run máa tọ ẹ sí ọ̀nà. Ọ̀nà tá fi ń kọ híù ni pé wà á di ojú ẹ méjèèjì, ìyẹn ojú májà sí gọ́tà tá ń lò yìí o. Wà á dì wá, wá ṣí ojú inú sílẹ̀. Ojú inú yìí ó wà láàrin ìpéǹpéjú wa méjèèjì. Tí o bá la ojú inú sílẹ̀, ojú inú yìí la fi ríran nínú àláwá o. Tó wá la ojú inú yìí sílẹ̀, tó wá di ojú méjèèjì, tó jẹ́ kí inú ẹ dùn. Tó rántí ìgbà tó ṣe ayẹyẹ tí inú ẹ dùn, tó dẹ̀ rántí pé ẹ̀mí ni ọmọ Ọlọ́run ni ẹ, kó wá kọ́ báyìí pé

0: ba se le ni akoko o le koko ma se fun bi iseju marun leyin yen ko je ko ma po si iseju mewa ogun iseju ti o ba se le ni ore kore wari wi pe olohun ma ma ba e soro ni gbogbo ona ati pe lati inu lohun gbogbo nkan to ba fe se ni olohun ma ma to e sona
1: e je ka wa wo hi o yi kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ jọ ń pé òun ni ọlọ́run nínú ìjọ ẹ̀ kànká àbí bóò ni ihò yìí ṣe jẹ́ gan-an ẹ ṣàlàyé fún wa ìyá wa.
0: Ẹ ṣe kì í ṣe ipe ihò yìí ni à ń bọ nínú ẹ̀ kànká o. Orúkọ ọlọ́run tí ó tóbi jùlọ ni tí kì í ṣe orúkọ tí àwa fúnra wa bóyá kàn ń sọ pé ọlọ́run Olódùmarè Chineke tá a ṣáà ń sọ oríṣiríṣi tá a fi ń pe ọlọ́run. Ẹ rí pé tí èèyàn bá ń purọ́ tán bá ní rọ́mà ló ń pa á ní ọlọ́run ẹlòmíì á tún máa fi orúkọ ọlọ́run wa máa fi parọ́ ṣùgbọ́n hiu tí a sọ pé orúkọ ọlọ́run tó tóbi jùlọ kò ṣe é fi parọ́. Nítorí náà tí èèyàn bá mọ̀ nípa ẹ̀ tó bá ń kọ́ ní òrèkóòrè wọ́n ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ o fúnra ara ẹni yẹn ló máa máa polongo ẹlòmíì ńgbà tí a bá sọ fún wa ní bólo ń wà látijọ́ kí ló dé tẹ́ sọ kínní fún un gbogbo nǹkan ló ń kọ hiu tẹ́bá dé etí òkun tẹ́bá gbọ́ bí omi òkun yẹn ṣe ń ru wá ẹ̀ máa gbọ́ hiu níbẹ̀. Tí ẹ bá fi kọ́kọ́rọ́ sí ẹnu mọ́tò yín ẹ fẹ́ kí mọ́tò yẹn kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tí mọ́tò bá máa dún á ní hiu. Ṣé ẹ rí igi oko tó bá ń fẹ́ gbogbo afẹ́fẹ́ yẹn tó bá ń fẹ́ tẹ́tí sílẹ̀ ẹ gbọ́ hiu níbẹ̀. Ṣé wá rí àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n mọ̀ nípa hiu yìí o ju àwa ti sìn ín lọ. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá lọ sí oko tí èèyàn kan ń ṣiṣẹ́ bì kan tí ẹlòmíì tún lọ ṣiṣẹ́ bòmíì tí ó bá dìrọ̀lẹ́ tí wọ́n fẹ́ wá ara wọn wọn ò ní pé lágbájá àbí tàmẹ̀dù wọn ò ní pe orúkọ ẹnikẹ́ni tí wọ́n bá máa wá ẹnìkejì wọn á ní gẹ́gẹ́ bí ẹ̀mí ibikíbi tí ẹni yẹn bá wà ẹni yẹn náà á dá wọn lóhùn. Ṣé tún rí ọ̀nà kejì tí àwọn bàbá wa fi mọ̀ nípa hiu ni pé tí àìsàn kan bá ń ṣẹlẹ̀ nílùú tàbí ẹranko kan ń pa wọ́n jẹ tàbí nǹkan kan ń dààmú ìlú wọn ni kan gbé orò síta. Tọ́ máa ní kan gbé orò síta tẹ bá wo bí ó ṣe máa dún ẹ rí i pé orin hiu yẹn ó wà níbẹ̀ á wá gbá ìlú yẹn á wá mọ gbogbo àjálù tó wà nínú ìlú yẹn hiu tí ó ké yẹn ó máa kó gbogbo ìdààmú ìlú yẹn ó máa kó kúrò. Ẹ ṣeun.
1: Ó jọ ni pé orúkọ ọlọ́run tí ò lábàwọ̀n òní hiu yẹn àbí ìyá wa òun gangan ni kọ́kọ́rọ́ tí ẹ fi sílẹ̀kùn wọlé ọlọ́run láti rí ìtọ́sọ́nà ẹ̀mí gbà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹja dánu dúró díẹ̀ náà tá a bá padà wá ẹ tó bọ́ ṣàlàyé fún wa.

0: Njẹ o n wa Olorun? Njẹ o mo wipe lati ayebaye ni awon alagba ninu emi, awon eni emi mimo ek n ti n fi asiri bi Olorun se n ba wa soro han wa ni awon ona ti a ko fokan si? O le je nipa imole, nigba miran o le je ohun lati inu wa ti a ko fura si, nigba miran ewe o le je itaniji lati oju ala, o si le je isele konge tabi ki ara fuwa. Bi a se le wa Olorun ri, o je eto ori radio lati inu ijo Ekanka, ipa ona ominira emi mimo lati ran e lowo lati ri Olorun fun ara re.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́jọ sí aago mẹ́wàá òwúrọ̀. Ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 0803-726-7996
1: tàbí 0803-919-6090 tàbí 0802-323-3841 tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀káyé wa ní www.ekankanigeria.org tàbí kí ẹ kàn sí wa lórí Twitter ní www.twitter.com/ekanka. ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó, tẹ ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́,

0: ẹ ṣeun.
1: Ẹ ti sọ̀rọ̀ nípa Hiu yìí, bó ṣe jẹ́ orúkọ Ọlọ́run tí ò lábà wọn, òun ni kọ́kọ́rọ́ tẹ́ ẹ fi sílẹ̀kùn ọ́fíìsì Ọlọ́run tẹ́ bá fẹ́ lọ bá sọ̀rọ̀. Àti wá sílẹ̀kùn nísìn àti fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀, ọ̀nà wo là á gbà o nínú ìjọ ẹ̀kànká? Ṣé kó tó dé pé akọrin Hiu yìí làwa kọ́kọ́ list gbogbo àwọn nǹkan tá a fẹ́, àbí ìgbà tá a bá ṣe tán láṣẹ ìwà sí àwọn nǹkan tá a fẹ́? Lẹ́yìn yẹn ẹ wàá sọ àwọn ìpalẹ̀mọ́ tá a máa ń ṣe tá a bá fẹ́ kọrin Hiu.
0: Ẹ ṣe, tí a bá fẹ́ kọrin Hiu, kò sí ìpalẹ̀mọ́ kan tó jẹ́ pàtàkì o ta kọ́kọ́ lè ṣe o, nítorí pé kò sí ibi tá a ti lè kọ́. Tí ẹ bá ń rìnrìn àjò tẹ wà nínú ọkọ̀, ẹ lè kọrin Hiu. Tí ẹ bá dá wà tẹ́ ń ṣiṣẹ́ ilé, ẹ lè kọrin Hiu. Tí ẹ bá wà níbi iṣẹ́ yín tẹ́ ń ṣe iṣẹ́ òòjọ́ yín lọ́wọ́, ẹ lè kọrin Hiu. Tí ó bá di ní alẹ́ pé ẹ fẹ́ sùn, ẹ jókòó láti bá Ọlọ́run sọ̀rọ̀, láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìgbòkègbodò tẹ ti ṣe láti àárọ̀, ẹ lè kọrin Hiu. Tẹ bá jí ní àárọ̀ kùtùkùtù, kọrin Hiu láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ò ṣe, torí kìí ṣe gbogbo èèyàn tó sùn lálẹ́ ni wọ́n ń jí padà ní àárọ̀. Kò sígbà téèyàn lè kọrin Hiu, ṣùgbọ́n orin Hiu táwa máa ń kọ lẹ́kànkà yìí, a kì í kọ ìwé ìpẹ̀jọ́ Sọ́lọ́run. Ọ̀tá bá kọrin Hiu yìí, a kì í sọ pé nítorí nǹkan báyìí báyìí mo fẹ́ kó o ṣe fún mi ni mo ṣe kọrin Hiu. À á kọrin Hiu gẹ́gẹ́ bí ọmọ ẹ̀mí, wípé láti sọ fún Ọlọ́run wípé kí ìfẹ́ rẹ kí ó máa bẹ, torí lẹ́yìn tí a bá kọrin Hiu yìí tán, ohun tó máa jáde lẹ́nu wa ni pé kí ìfẹ́ Ọlọ́run kí ó máa bẹ. A kì í kọ́ pẹ̀jọ́ Sọ́lọ́run o, torí tó bá sọ fún Ọlọ́run pé Ọlọ́run ṣe báyìí fún mi, Ọlọ́run ṣe báyìí fún mi. Ọlọ́run ló mọ wá, òun ló mọ̀ wá, ó mọ ìgbà tí a nílò nǹkan, ó dẹ̀ ń ṣe fún wa. Tẹ bá wò ó, ṣé à ń béèrè fún ojókòjò tó rọ̀ ni, àbí à ń béèrè fún òòrùn kí òòrùn tó ràn? A béèrè àwọn nǹkan ìlọ́wọ́ Ọlọ́run o. Ọlọ́run ló ń sìn wá, táwa tún wá sọ pé à ń sin Ọlọ́run. Nítorí ẹ̀ tó bá kọ Hiu ọ̀nà tó lè fi sin Ọlọ́run, Ọlọ́run á làálẹ̀ fún ẹ. Ọ̀nà tó dẹ̀ máa làálẹ̀ fún ẹ ni pé nígbà tí wọ́n bá rí ọmọ ẹnìkejì ẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, tí wọn náà tó dẹ̀ ń hùwà sí gẹ́gẹ́ bí pé ó jẹ́ ọmọ Ọlọ́run, nígbà yẹn Ọlọ́run náà a máa ṣe tiẹ̀. Ẹ ṣeun.
1: Tí ṣòro bá dé
0: bẹ́ẹ̀ni
1: fọmọ ẹlẹ́sìn ẹ̀kànká,
0: bẹ́ẹ̀ni
1: ìgbésẹ̀ wo ló máa gbé láti rí ìtọ́sọ́nà tá à ń sọ nípa ẹ̀?
0: Ṣeun. Ṣé ẹ rí ní ọ̀nà ẹ̀kànká, Ọlọ́run ò sọ fún wa pé a ní rí ìṣòro o, torí gbogbo èèyàn pátápátá tó wà láyé yìí ló máa ní ìgbà dúdú tiẹ̀. Wọ́n ní bó tilẹ̀ wù kí òòrùn mọ́lẹ̀ tó, sánmọ̀ dúdú díẹ̀ yóò wà o. Tí sánmọ̀ dúdú yìí bá wá dé gẹ́gẹ́ bí ọmọ ẹlẹ́sìn ẹ̀kànká, kí ló máa ṣe? Wàá jókòó, wàá kọrin Hiu yìí sí Ọlọ́run. Tó bà kọrin Hiu yìí sí Ọlọ́run, kì í ṣe pé ò ń sọ fún Ọlọ́run pé Ọlọ́run kí ló dé tó jẹ́ èmi, wá gbé ìṣòro yìí kúrò o. Kì í ṣe kan tó bá sọ fún Ọlọ́run nìyẹn o. Wá kọrin ìfẹ́ sí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀mí, wá sọ fún Ọlọ́run pé kí ìfẹ́ Ọlọ́run kó máa bẹ. Tí wọ́n bá ń kọrin Hiu yìí, tí ìṣòro yẹn bá dé, wàá tètè bọ́ kúrò nínú ìṣòro yẹn. Nígbà tó bá máa wá jáde nínú ìṣòro yẹn, wàá jáde dáadáa ju bó ṣe wọ inú ìṣòro lọ. Ṣé ló dàbí kéèyàn lọ síléèwé? Ẹni tó wà níléèwé, nígbà tó bá di àsìkò tí ó bá máa ṣe ìdánwò, ayé a máa já. Inú ẹ̀ ò ní dùn, torí ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà kí ó tó lè borí kinní yẹn. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ náà ni àwa àti Ọlọ́run, iléèwé la wà o. Tí ìdánwò bá dẹ̀ dé, ká má sọ wípé ó ṣe jẹ́ èmi, nítorí gbogbo èèyàn pátápátá ló máa kan ìgbà dúdú tiẹ̀. Bí a bá ṣe wá ṣe é, òun náà ni. Ẹ má jẹ́ ká sọ pé a fẹ́ kọ Ọlọ́run sílẹ̀, tàbí pé ó ṣe jẹ́ èmi, tàbí tí bá ti kọrin Hiu yìí, tí bá ti kọrin Hiu. Tó bá kọrin Hiu, kó dẹ̀ jẹ́ kí ọkọ ẹ kó fúyẹ́, kọ́kọ́ ẹ kó dọ́gba pẹ̀lú Ọlọ́run. Tí o bá ń ṣe léyìí ní ìgbà gbogbo, wàá rí wípé àwọn ìṣòro yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wàá máa borí ẹ̀ títí tó fi máa borí pátápátá.
1: Ẹ ṣeun ìyá wa. Ọ̀nà àbáyọ ni kálukú ń wá. Ọ̀nà àbáyọ. Tí a bá ti rí àwọn ìtọ́sọ́nà bẹ́yẹn, báwo lẹ ṣe máa ń dá ọ̀nà àbáyọ mọ̀?
0: Ẹ ṣe. Ọ̀nà àbáyọ gangan òun ni kálukú ń wá. Mo rántí ní ọjọ́ kan, mo fẹ́ lọ wo màmá mi Lẹ́kọ̀ọ́ ní àsìkò

0: tí o kò sówó níta, òun ni mo fẹ́ lọ síbẹ̀. Owó tó wá wà lọ́wọ́ mi kò lè gbé mi débì kankan. Mo dẹ̀ fẹ́ lọ wo màmá yìí. Mo wá mú káàdì tí ó máa ń pọ owó lẹ́nu ẹ̀rọ mo mú un dání. Nígbà tí mo dé gbogbo àwọn ibi ta ti máa ń gbowó wọn ní kò sówó ńlẹ̀ o. Mo wá ní ẹjẹ́ ń lọ báǹkì. Nígbà tí mo dé ilé ìfowópamọ́, mo wọlé. Wọ́n múwèé fún mi wọ́n ní kí n kọ́. Nígbà tí mo kọ́ wọ́n ní owó tí mo fẹ́ gbà kò sówó tó tó yẹ kí n bọ́ síta. Kí n lọ lo ẹ̀rọ tó ń pọwó. Mo bọ́ síta, èrò tó wà ń bẹ̀, wọ́n lé lọ́gọ́rùn-ún. Àwọn yẹn sọ fún mi pé ẹ̀rọ yẹn ò ṣiṣẹ́ o. Mo wá dúró ní iwájú báǹkì yẹn. Mo wá bẹ̀rẹ̀ sí ní kọrin ìfẹ́. Tá à ń pè ní híù yìí, mo bẹ̀rẹ̀ sí kọ́ sí Ọlọ́run. Mo ń fẹ́ kí Ọlọ́run kí ó fi ọ̀nà hàn mí. Torí ọkàn kan sọ fún mi pé nígbà tó o bá rówó báwo ló ṣe dékò. O jẹ́ padà sílé. Mo dúró síbẹ̀, mo kọrin ìfẹ́ yìí bí mo yẹ kọrin ìfẹ́ yìí. Níṣe ni àgbárígbó àwọn mọ́tò ńláńlá yẹn. Níṣe ni kọ́ kọjá wájú mi. Òyìnbó náà fi kọ̀ǹkan tó wà lára ẹ o. Keep moving. Yẹn sọ fún mi pé kí n máa tẹ̀síwájú. Mo ní èmi ni àgbárígbó yìí ń bá wí. Láì lówó lọ́wọ́ bí mo ṣe gbọ̀nà ọjà lọ nìyẹn torí mo fẹ́ ra nǹkan tí máa kó lọ. Nígbà tí mo dé ọjà, mo débì kan tí wọ́n ti ń fún àwọn èèyàn lówó. Mo bọ́ síbẹ̀, mo ní ẹjọ́ mo fẹ́ gbowó. Wọ́n nílò, mo ní ẹgbẹ̀rún mẹ́wàá. Wọ́n ní ẹgbẹ̀rún mẹ́wàá máa san àpò méjì, 400 naira. Mo bá fún wọn, wọ́n fún mi lẹ́gbẹ̀rún mẹ́wàá. Mo ní ẹjọ́ ẹ fún mi sí. Wọ́n ní kò sí wọn, ń bá sọdá. Nígbà tí mo sọdá títí mo tún rí bò míì, ń bá tún débẹ̀, ń bá ní ẹjọ́ mo fowó. Wọ́n nílò, mo ní 100,000. Ẹni yẹn náà ló bá tún gba àpò méjì tán gbà lọ́wọ́ mi yẹn ló bá fún mi 100,000. Ṣé bí mo ṣe gbowó yẹn tán lẹ lòmíì wọlé tí yẹn ní òun fẹ́ gba 5,000. Wọ́n ní kò dẹ̀ sówó ńlẹ̀ mọ́. Màdámù yìí àwọn ti kó owó tó wà ńlẹ̀ fún wọn. Ẹ wò ó, nígbà tí mo wọnú ọjà Èkó ni mo fi nájà o. Ẹjọ́ ìlú lẹ́ ń ta kínní yìí, lèmi náà bẹ̀rẹ̀ sí ní ṣakọ. Ni mò ń lọ káàkiri bí mo ṣe ra nǹkan tí mo tún wọkọ̀ tí mo lọ sí Èkó nìyẹn. Bí Ọlọ́run ṣe fi ọ̀nà àbáyọ yẹn, ó ṣe fi hàn mí nìyẹn.
1: Ọ̀nà àbáyọ yìí ṣé kò dàbẹ́ ni pé ó kàn ṣe sábàbí ni àbí bò ni àbí nípa orin yìí tẹ́ ń kọ ló jẹ́ kọ́nà àbáyọ yẹn wá.
0: Ẹ ṣeun.
1: Ṣé nìyẹn kò kàn ṣe sábàbí.
0: Ṣé ẹ rí ta bá pè nǹkan ní sábàbí? Ó jẹ́ nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ lásìkò yẹn ni la fi pè ní sábàbí. Sábàbí kìí ṣe pé ó dédé wà, kò sí nǹkan tó jẹ́ pé ó ṣèṣì. Kò sí nǹkan tó jẹ́ pé ó ṣèṣì. Ṣé rí gbogbo èèyàn pátápátá lọ́lọ́run máa ń kọ sí, lọ́lọ́run máa ń bá sọ̀rọ̀. Ṣùgbọ́n a kì í tẹ́tí sílẹ̀ láti gbọ́. Ṣé tún rí ọ̀nà míì wà o tó tún jẹ́ pé níjọ́ kan Ọlọ́run tún tọ́ mi sọ́nà. Mo lọ sí Èkó, mo fẹ́ lọ báwọn èèyàn ṣe ìgbéyàwó. Nígbà tí mo bọ́lẹ̀ níbi tí wọ́n sọ pé kí n ti sọ̀kalẹ̀, mo wá rí arákùnrin kan, mo wá bèrè lọ́wọ́ ẹ̀ pé ẹjọ́ Akápò ni mò ń lọ ilé kẹta níbẹ̀. Ọkùnrin yẹn ní mo ti ṣìnà o, pé bẹ́ẹ̀ yẹn ò ṣe Akápò, pé ṣe ni kí n sọdá padà. Tí n bá padà sẹ́yìn tí mo dé títì yẹn kí n sọdá, tí n bá rin ìkíní ìkẹta ìkẹrin pé kí n wá bèrè ibi tó ń jẹ Akápò. Ṣé bí mo ṣe ń bèrè lọ́wọ́ ẹ yẹn? Ọkùnrin yẹn lọ, ọkùnrin méjì kan wá dúró sẹ́gbẹ̀ẹ́ mi. Wọ́n wá jọ ń sọ̀rọ̀, wọn ò bá mi wí o, wọ́n ń sọ̀rọ̀ yẹn ní ọwọ́ ara wọn ni o. Nígbà tí wọ́n máa sọ nìkan wá ní báwo ni ọ̀rẹ́ ń bo lòun lọ ṣe bọ́ báwọn ọmọkùnrin ṣe máa ń kíra wọn. Ó ní Akápò nílé kẹta ń bì báyìí ni mò ń lọ. Ọlọ́run wá sọ fún mi pé èmi ni wọ́n ń bá wí yẹn o. Mi ò tún nílò láti padà sẹ́yìn láti sọdá. Bí ó ṣe sọ pé Akápò nílé kẹta lòun lọ tó ń lọ bí mo ṣe tẹ̀lé lẹ́yìn nìyẹn. Nígbà tí mo máa débẹ̀, ó jẹ́ ibi tí mò ń lọ gangan. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ gbìm látòkè. Kó sọ pé wá ọmọ mi, èyí ni àyànfẹ́ tí èmi fẹ́ gidi.
2: Ibi ni mo fẹ́ kó gbà.
0: Ọlọ́run ò kìí ṣe nǹkan ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ní ètò, ó dẹ̀ ní ọ̀nà tí ò ní dẹ́rù bá wa. Tí a bá lè la etí wa sílẹ̀, tí a la ojú wa sílẹ̀, a máa rí ìtọ́nisọ́nà Ọlọ́run.
1: Ẹ jẹ́ ká tún dánu dúró díẹ̀, nígbà bá padà wá, ẹ túbọ̀ ṣàlàyé fún wa.

0: Ǹjẹ́ ò ń wa Ọlọ́run? Ǹjẹ́ ò mọ̀ wípé láti ayébáyé ni àwọn alàgbà nínú ẹ̀mí, àwọn ẹni ẹ̀mí mímọ́ ẹ̀k ń ti ń fi àṣírí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀ hàn wá ní àwọn ọ̀nà tí a kò fọkàn sí? Ó lè jẹ́ nípa ìmọ́lẹ̀, nígbà mìíràn ó lè jẹ́ ohùn láti inú wá tí a kò fura sí, nígbà mìíràn ẹ̀wẹ̀ ó lè jẹ́ ìtanijí láti ojú àlá, ó sì lè jẹ́ ìṣẹ̀lẹ̀ kòǹgẹ́ tàbí kí ara fu wá. Bí a ṣe lè wá Ọlọ́run rí, ó jẹ́ ètò orí rédíò láti inú ìjọ Ekenka, ipa ọ̀nà òmìnira ẹ̀mí mímọ́ láti ràn ẹ́ lọ́wọ́ láti rí Ọlọ́run fún ara rẹ.
1: Fún àlàyé síwájú sí i tàbí pé ẹ fẹ́ darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ní ìlànà ohun àti ìmọ́lẹ̀ ẹ̀mí mímọ́ tí ó máa ń wáyé ní ọjọ́ ọjọ́ ìsinmi bẹ̀rẹ̀ ní déédé 8:00 to 10:00 òwúrọ̀, ẹ lè pè sórí àwọn ìlà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí:
2: 08037267996
1: tàbí 08039196090 tàbí 08023233841 tàbí kí ẹ lọ sórí ẹ̀rọ agbọ́rọ̀káyé wa ní www.ekankanigeria.org tàbí kí ẹ kàn sí wa lórí Twitter ní www.twitter.com/ekanka. Ẹ lè bẹ̀ wá wò tàbí darapọ̀ mọ́ wa ní ilé ìjọsìn wa tó wà ní ojúlé kejì ní àdúgbò Odúfùwà ní Ajípowó. Tí ẹ ó yà sí láti pópónà tó lọ sí Òǹdó Lákùrẹ́, Ekanka, ọ̀nà òmìnira ní ti ẹ̀mí.
3: Ẹ káàbọ̀ padà sí orí ètò Bí a ṣe lè rí Ọlọ́run, ètò èyí tí Ekanka ìlànà fún òmìnira ẹ̀mí ṣe onígbọ̀wọ́ ẹ̀. Lórí ètò wa lónìí, Olórí Rachel Yomi Adesoye, àwọn náà ti wá bá wa sọ̀rọ̀ lórí ìtọ́sọ́nà ẹ̀mí, ìtọ́sọ́nà nínú ẹ̀mí. Ẹ káàbọ̀ padà yá wa.
4: Ẹ ṣeun.
3: Bẹ́ẹ̀ ṣe ń rí ọ̀nà àbáyọ, òun lè ṣe sọ lọ́wọ́ kó tó di pé adánidúró ráńpẹ́. Ìtọ́sọ́nà ẹ̀mí yìí báwo ló ṣe rọrùn tó? Ṣé ọmọlẹ́yìn Ekanka nìkan ló lè kọrin Hiu? Kò rí irú ìtọ́sọ́nà bẹ́ẹ̀, àbí láì kọrin Hiu a lè rí ìtọ́sọ́nà bẹ́ẹ̀ yá wa?
4: Ẹ ṣeun Atọ́kùn. Kì í ṣe ọmọlẹ́yìn Ekanka nìkan ló lè kọrin Hiu o. Hiu yìí a dáa fún gbogbo ayé. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní kò sẹ́ni tí Hiu yóò sí lára ẹ̀ tó bá di etí ẹ̀ méjèèjì Hiu wà nínú ara ẹ̀ ń bẹ̀. Ṣé rí gbogbo nǹkan tó wà yìí kì í ṣe pé kò sí, ṣùgbọ́n àti lanilọ́yẹ̀ àti ní òye ẹ̀ òun ni Ekanka ń sọ fún wa wípé ká ní òye báyìí. Nítorí náà tí a bá ní àwọn òye yẹn tí àwa náà kọrin Hiu wà fún gbogbo èèyàn pátápátá, kò sí ohun tí Hiu ò sí fún, ó ti wà fún gbogbo abẹ̀mí. A máa ń sin ajá nílé wa. Ṣé rí àwọn ajá yẹn tó bá di lóru, tí wọ́n bá gbó, ó lè jẹ́ wọ́n rí nǹkan tó bà wọ́n lẹ́rù. Tí wọ́n gbó títí kiní yẹn ò lọ, ẹ wá rí ajá, a wá mú ọwọ́ ẹ̀ méjèèjì, a wá kó sókè, a wá máa ṣe Hiu. Èyí ni pé apá mi ò ka ọ Ọlọ́run, wá bá mi dá sí ọ̀rọ̀ yìí. Torí ẹ gbogbo nǹkan pátápátá gbogbo èèyàn ló lè kọ Hiu. Tó bá dẹ̀ ti ń kọrin Hiu, Ọlọ́run á máa tọ sọ́nà. Ṣùgbọ́n wọ́n ní àjáàjò ò jẹ́ kí Fágájé lọ́mù. Mo fẹ́ sanwó iléèwé ọmọ, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ ṣe eléyìí, mo fẹ́, kò ní jẹ́ kí wọ́n tẹ́tí sílẹ̀ àti lajú wọn sílẹ̀ láti rí bí Ọlọ́run ṣe ń bá wa sọ̀rọ̀.
3: Bọ́dà ẹ fún wa ń tékèwé fáwọn àwọn tó ń gbọ́ wa, ìmọ̀ràn wo lẹ́fẹ́ fún wọn?
4: Ẹ ṣe. Gbogbo àwọn tó ń gbọ́ wa pátápátá, ní ìlànà Ekanka a sọ pé kéèyàn má ṣe ẹ̀sìn míì tó ń ṣe o, tó bá jẹ́ pé ẹ̀sìn yẹn pé ẹ kò dúró síbẹ̀ kò ṣe. Gbogbo ẹ̀sìn tó bá ń ṣe, tí ó bá ti ń pé ẹ tó ń tọ́ ẹ sọ́nà ṣe. Ṣùgbọ́n Hiu yìí la mú wá fún gbogbo èèyàn pátápátá, a mú wá fún gbogbo èèyàn láti jẹ́ pé kí wọ́n mọ̀ nípa ẹ̀. Tó bá ń kọrin Hiu lóòrèkóòrè, orin Hiu yẹn á bẹ̀rẹ̀ sí ní tún ẹ ṣe. Ìwà ẹ á yàtọ̀ débi tó jẹ́ pé àwọn èèyàn gan á máa bèrè lọ́wọ́ ẹ pé ọmọlúàbí mà lẹ́ni yìí, kí ni àṣírí ẹ wà ẹ? Wọn ò ní mọ̀ pé Hiu ni. Ṣé rí nígbà tí baálé mi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lọ sí Ekanka, tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń jà gidi gan, kì í ṣe pé lílura o, tó máa sọ pé dandan nǹkan tó ń fẹ́ lé ní báyìí lẹ ṣe gbọ́dọ̀ ṣe báyìí. Nígbà tó yá tó bẹ̀rẹ̀ sí lọ sí ibi ọ̀dọ̀ àwọn Ekanka, tó bá dẹ̀ dé ṣe ló dẹ̀ máa ṣe bí ọmọlúàbí. taba de soro ko ni ani gbora wa lenu mo ani se awon ri wi pe ifokanbale wa laarin wa npa tawon ore mi de to ni oko en lo si ekanka ah iwo o n gba laye pe ko ma lo si rube yen mo ni eje ko lo to ba ye pe ibi to n lo yen ni alaafia fi n joba ninu ile yi emi papa mo fi owo si nitori na gbogbo wa patapata eje ka ma korin yi o orin ife si olorun ni e seun
3: e seun lopolopo iya wa to eyin eyan wa nibi laafi adagba eto to ni rosi o da mi loju pe e ti ri nkan abi meji dimu nu nkan ti olori adesoye ti won tin ba wa so lati ekan to ba je be ni e tun pade wa lojo mejo loni ngba ta tun mu akotun eto yi wa fun yin oruko temi ni adesina abdo pelu yin ajo wa ninu imole atohun olorun ni ire o
0: eto ti e gbo ton yen bi a se le wa olorun ri o je eto ori radio lati inu ijo ekanka ita ona ominira emi mimo
1: fun alaye siwaju si tabi pe e fe darapo mo wa lati ba wa josin ni ilana ohun ati imole emi mimo ti o ma waye ni ojo josin mi bere ni dede ago mejo si ago mewa owuro e le pe sori awon ila ero ibanisoro mo yi
2: 0803-726-7996
1: tabi 0803-919-6090 tabi 0802-323-3841 tabi ki e lo sori ero agboro kaye wa ni www.ekankanigeria.org tabi ki e kan si wa lori twitter ni www.twitter.com/ekanka e le be wa wo tabi darapo mo wa ni ile ijosin wa to wa ni ojule keji ni adugbo odufuwa ni ajipowo se o ya si lati poponran to lo si ondo lakure ekanka ona ominira ni ti emi
5: Number 1 radio Adaba FM. Adaba FM 88.9 Akure. Akure.
6: Etuku dede woyi eyin eyan wa nibi gbo ti e tin lanfani lati mo gbo wa e ka bo sori akanse eto ni ikani ta wa yi e tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise to nse gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa idile kan to ti n toro tele laarin oko ati yawo biri on na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko do si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore e koko ase eni to ba dore e koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin esi ma wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọrun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon beta ana seta o na lo le jona abayo iwo na gbianju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni takebe an je n to dun an mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta n je dedun dedun yi tó ń sàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọláwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀ àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 herbal mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà ẹ sì wá máa wò ó egbòogi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni wọ́n ní kọ́ guide ara rẹ ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀
2: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guide me.
6: Bẹ́ẹ̀ni ìjà wà ìjà ò sí always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53 ẹjẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o
8: olowa ni omi alo
9: o wa ni omi alo
8: adeju ni omi alo
9: o wa ni omi
10: Parents, prepare your children for a summer foreign language courses organized by Millennium German Language and Inquiry Center, an institute with over 15 years of excellence in foreign language education and international connectivity in Akure. Make your children multilingual future leaders by learning German and French. This program is meant for primary and secondary school students. Learning French and German language will make your children have access to tuition-free high education, international career advantage. Also, give your children an opportunity of global citizenship. Courses available are Conversational German for Beginners, Grammar and Vocabulary Building, Interactive German Culture and Games, and more. Give your child a head start this summer and secure their path to global success. Registration is now on and limited seats available. For registration and inquiries, contact Millennium German Language and Inquiry Center at Ondo State Library Board Complex, Oyemeku Road, Akure. For calls and WhatsApp messages, 080-38-125-912 or 080-35-203-282. Management. Announcer.
11: Ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ayẹyẹ ìsìnkú Prince Kílọ́mọ̀nì Ọlátòkúnbọ̀ Ọ̀tẹ́dọlá Kóká. Ní orúkọ ìdílé Chief Ọ̀tẹ́dọlá Omílẹ̀nìyàn Kóká ní Ajégúnlẹ̀ Ẹ̀ramà àti ìdílé Chief Ẹgbàílọ Ògúnṣẹ̀yẹ ní ìlú Ètúgbó ní ilẹ̀ Ìlàjẹ́ ni Right Honourable Malachy Kóká fi ń kéde ayẹyẹ ìsìnkú Prince Kílọ́mọ̀nì Ọlátòkúnbọ̀ Ọ̀tẹ́dọlá Kóká tí ó lo 90 years láyé. Wọn yóò tẹ òkú bàbá sí ìtẹ́ẹ̀yẹ ní àdúgbò Kóká ní Ajégúnlẹ̀ Ẹ̀ramọ̀ Community ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ ní Friday 7th August 2026 ní ibi tí ìsìn àìsùn onígbàgbọ́ ti máa wáyé ní déédé aago méje ìrọ̀lẹ́. Funeral service àtẹ̀lé ní Saturday 8th August 2026 pẹ̀lú ayẹyẹ ìgbàlejò ní Coastal College Field, Ajégúnlẹ̀ Ẹ̀ramọ̀ Community. Ìdúpẹ́ ìjáde òkú yóò wáyé ní St. James African Episcopal Church, Ajégúnlẹ̀ Ẹ̀ramọ̀ Community ní Sunday 9th August 2026. Prince Kílọ́mọ̀nì Ọlátòkúnbọ̀ Ọ̀tẹ́dọlá Kóká súnre o. Right Honourable Malachy Kóká olùkéde lórúkọ ẹbí àti àwọn ọmọ.

0: ma se o
1: iku pagbe bi eni ti o daro
0: iku paluko bi eni ti o kosun iku yi lo papa wa mu iya wa lo let mrs cecilia mojisola osuma
1: mama lo 90 years la yo se atese
0: yi iku to wa wole mu mama wa lo laarin wa o
1: eyi lo mu ki
0: gbogbo ebi ati idile osumo ati
1: obadami lola
0: fin kede eto
1: ase kagba ayeye eto isiku mama wa
2: Wednesday 5th August
0: 2026 ni jijo ajabu e
1: mama
0: kakakiri ilu
1: owo made
0: lago mewa owuro 10 a.m.
1: ni number 9
0: Aruwa Joye Street
1: owo wa ni
0: 7th of August 2026
1: ni a lo gbe ara mama
0: ni ile igbokusi St. Louis Catholic Hospital
1: owo
0: lo si ile won
1: to wa ni
0: Agunka Oke Ogun
1: owo
0: lago mewa owuro
1: lojo yi bakan na ni
0: ayeye
1: asale orin isi
0: idagbere orin onigbagbo
1: Christian Wakey
0: lago meta irole 3 p.m.
1: owo wa ni
0: on the 8th August 2026
1: eto isin isiku
0: ni ile ijo
1: Salvation Army Corps
0: isaipen owo
1: ni ago mewa owuro
0: tete
1: leyin yi
0: ni a o
1: lo si
0: mama si ibi ikeyin
1: ayeye weje wemu ati
0: gbigba alejo
1: ohun ijo eni omo si
0: ni papa isere
1: ile iwe adedewe
0: nursery and primary school
1: Oke Ogun
0: owo
1: omalu gboroko naisa
0: omalu gboroko
1: adagun yoyo
0: omalu gboroko yerumeyu
1: agbara gboroko
0: gboro ni paroko si akinlabi
1: akinlabi run muche
0: omuche kokoche
1: aya malu peme
0: ajoda agbosonra
1: aya malu peme
0: eri dupeme naja
1: aya malu peme
0: oma chugbe cha yoro
1: aya malu peme
0: apagbo
1: weru
0: mabun je
1: oma erewa yinda
0: oma lu rere awodu rara
1: okan baba ti wa okan baba ti wa
0: okan ki baba ti wa
1: mo mu popo male reberebe
0: mo akin
1: olofe deji oko un
0: oma jingbe dale ya
1: oma ruwo do fe lasi
0: oma ma cha de gbele sogode gbe wa
1: oma le petesi yogun le ya ewo
0: pe mu le re ma ja re o
1: alawo re be ti ye
0: pe mu gba te
1: dagode o
0: odigo mu oja
1: iwaju esan
0: eyin esan
1: mama ma sun gbagbe gegede
0: oma turi toko
1: emi
0: aya
1: oma
0: Mrs. Olayinka Aya James ibidapo ochuma jobe
1: won fi
0: yo baun mu oku
1: iyoko un
0: kede o
3: ìbáṣepọ̀ yìí kú láyé báwo ni ìbáṣe dùn tó
4: late chief don apẹ́lọ́kọ́ ti dágbére fáyé
3: èyí ni gbogbo ẹbí apẹ́lọ́kọ́ fi ń pe gbogbo ènìyàn síbi ètò òsìnkú ọ̀rẹ́ wa ọkọ wa bàbá wa bàbá bàbá wa late chief don apẹ́lọ́kọ́ lẹ́ni tó sùn nínú olúwa lọ́jọ́ kọkànlá oṣù keje 2026 lẹ́ni àádọ́rùn ọdún bẹ́tọ̀ òsìnkú ṣe máa lọ rèé service of songs 13th August 2026 by 5 p.m. nílé bàbá ní number 5 olówó yọ street ayé cutters ìlàwọ̀ èkìtì funeral mass ló máa wáyé ní Friday 14th August ní St. John Catholic Pro Cathedral Church ìlàwọ̀ èkìtì lago mẹ́wọ̀ òwúrọ̀ ètò tẹ́kùú máa tẹ̀lé nílé bàbá ètò ìgbàlejò ijó ẹni ọmọsìn ló máa parí ẹ̀ ní Lakeview Resort ìgbàrà odò road ìlàwọ̀ èkìtì olóyè John Adébáyò Apẹ́lọ́kọ́ ọmọ ọlọ́ọ̀nì àkúngbẹ́lé ọmọ aládòdó rẹ̀rìn ọ̀nà àdúrà ó gbádùrù ṣọ̀ṣọ́ ọmọ màálùú fẹ́hún jẹun ọmọ oníṣu àrógùrò bẹ́ẹ̀ ọmọ alágógó àjílù ní ṣọ́ọ̀ṣì ní jọ́sìn bàbá a fẹ́ ọ gbé Jésù fẹ́ ọ jù wá lọ àwọn ọmọ bàbá lolùkéde.
5: Wọ́n tún bẹ̀rẹ̀ n ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ẹ tún ọgbẹ́ ìyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
9: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
7: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Elepe
12: 0707-484-3351.
13: CDK, sorry, yeah, baby, I hear you. Monkey smart, but now monkey will jump past the eye, the quick see.
14: Don't call me auntie.
13: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
15: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you dare road, head
2: Headline sponsor, Bet Power. Go TV. Love it.
14: The Center for Continuing Education, CCE, Federal University of Technology, Akure Futa, invites applications from qualified candidates for its short-term courses and certificate program in Computer Information Technology, Refrigeration and Air Conditioning, and professional certificates in Office Management Technology, Film Production, Theater and Media Studies, and Chartered Institute of Local Government and Public Administration. Also available are Professional Diploma in Library Management Technology, Forestry and Range Management, Sports Science Technology, Security Operations and Management, and Advanced Professional Diploma in Security Operations Management. For more clarification and method of application, you can visit www.cceportal.edu.ng or call 0913-224-6060 or 0903-667-2721. Director of CCE, announcer.
16: Wọ́n tún bẹ̀rẹ̀.
5: Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
16: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
17: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
17: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
18: Ṣadé kù sí ọkọ mi.
19: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
18: Màámi.
19: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
18: Hypo kẹ̀.
19: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
20: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
21: Here you go there.
22: Mom, you didn't add milk.
21: No need to. Taste it and see why.
22: Wow, but how?
21: Is it milky?
22: Yes.
21: Is it creamy?
22: Yes.
21: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
22: I love it, Mommy.
23: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
24: Milo. Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
25: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
24: Bàbá ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
25: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
16: ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
0: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
0: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: What?
6: Aww. My love, what did happen?
4: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine car. Will I be using my hands to wash clothes in 2026?
6: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things done already there, house?
6: Abba, since last month.
4: Ah, first off, continue the wedding.
8: Yay! Walk on down, talk to me.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today.
11: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
8: CDK! Pay small, small. Live BB!
13: Don't say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye, they quick see.
26: Don't call me auntie.
13: This Big Brother Niger Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
15: Yes, sir. Now 247 drama for Big Brother Niger Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
16: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
5: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
0: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
0: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: pò lójoojúmọ́ pẹ̀lú Hypo.
1: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé rẹ pẹ̀lú Hypo.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

This is Adaba FM. Stay riveted.

0: Genesis.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CD Care. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CD Care. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CD Care, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí, ta fẹ́ máa ra bí solar inverter kankan, àtúntà ni CD Care. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD Care app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CD Care, mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o, rárá o. Tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CD Care wà fún yẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CD Care rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious, a jẹ́ pé oníbìkan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbáyé gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CD Care ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni? So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CD Care mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CD Care wà fún ni, kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá a máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store, CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀. CD Care ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá, àyè tẹ́ mọ fi owó yín sí, ẹ mọ rí ń bẹ̀ bó ṣe ń wọlé, bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download, àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ kan káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fertoti Pharmacy, Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tí ó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe, báwo ni kiní àwọn ṣe bọ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn, CD Care. Ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station, ládojúkọ Fertoti Pharmacy, Oluwatoyin Quarters, Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
4: CD Care there for you. Yeah.
0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Tí mo ní dún lẹ̀ dún lé pẹ̀lú rọrùn. Láì sí dààmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ ọba ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládẹ́dànrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Arakalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé Ayọ̀.
1: Bẹ́ẹ̀ ni ọjọ́ Ayọ̀ míì tún la tún wọlé sí i lọ́sẹ̀ yìí. Mo kí gbogbo àwọn onínáwó òpin ọ̀sẹ̀ yìí pé a kú ojúbà ayẹyẹ tọ̀sẹ̀ yìí. Lágbára Ọlọ́run mi wa tó ń ṣe ọ̀sẹ̀ yìí yóò ṣọ̀sẹ̀ tó pọ̀ láyé o. Láti iléeṣẹ́ Emperor Yo Homes and Properties ni mò ń kí yín pé ẹ káàbọ̀ sí kàn ní Àdàbà 88.9 FM. Lórí ètò tí a máa mú wá sí tí gbọ́yìn lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tí iléeṣẹ́ wa tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Kí là ń ṣe iléeṣẹ́ wa o náà ni pé ká talẹ̀ ká bá ni kọ́lé. Bákan náà la láwọn ilé gbogbo tí a ti kọ́ sílẹ̀ tí à ń tà lóríṣiríṣi. Òun la ṣe ni pé kẹ́yìn náà darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ yìí bá ṣe ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí bàbá kó pe ìyá. Màmá ẹ pé àwọn ọkọ yín kan súnmọ́ wa ń tòsí bí kájọ gbọ́ orí ọ̀fẹ́ àti àǹfààní tó wà ńlẹ̀ fún yín. Ẹ pé ẹ̀rọ 0813-065-9233. Àwọn ni ẹ̀rọ tó wọlé tààràtà sí iléeṣẹ́ Empire Homes and Properties 0813-065-9233. Olúléeṣẹ́ wọn ń bẹ ní nọmba 2 Obanla Junction ní ìdojúkojú ilé epo MRS ní Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó wá sì jẹ́ pé nọmba 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ lẹ́bá lọ lókè pẹ̀tẹ́sì tí wọ́n ṣe POP materials ní ìsàlẹ̀bẹ̀ ó di ọbẹ̀ náà nìyẹn. Wọ́n ní ilẹ̀ sí Emperor Royal City and Park tó ń bẹ ní àpọnmú olókúta community ní Ondo Road nílùú Àkúrẹ́. Bákan náà àwọn náà ló tún ní Emperor Sun City tó ń bẹ ní àpọnmú bákan náà. Tó bá jẹ́ Emperor Hill City ni àwọn náà ní ilẹ̀ tó ń bẹ ní àgbájọ. Bákan náà wọ́n ní estate ńlá sí àgbájọ gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹnífẹ̀ẹ́ sí láti ra ilé nínú estate wa. Ẹ̀yin tẹ́ ẹnífẹ̀ẹ́ sí láti gba ilé ní estate wa. Bákan náà a tún ní ilẹ̀ sí Emperor Golden City ní Ìlaramọ̀kí tẹ́ ẹ bá ti débẹ̀ ọbẹ̀ nìyẹn. Emperor Flourish City àti King's Court ilẹ̀ ọba ìyẹn wà ní Airport Road nílùú Adó-Èkìtì nípínlẹ̀ Èkìtì. Luxurious Residence and Resort níbi ìgbafẹ́ tí a ní sí Ondo Road tó jẹ́ pé tí ẹ bá ti ibiṣẹ́ dé ẹ fẹ́ pàdé àwọn oníṣẹ́ tí ẹ jọ fẹ́ dòwòpọ̀ tàbí pé ìwọ náà fẹ́ lọ fojú ẹ rí àwọn èèyàn gidi tó jẹ́ pé ibi tí wọ́n ti ń gbafẹ́ ìwọ náà wàá darapọ̀ láti gbafẹ́ ńbẹ̀ kí ìwọ náà jókòó kó discuss business gidi tí ó máa yé tiẹ̀ náà tẹ̀síwájú. Ìṣẹ̀lẹ̀ ológogoro lèèyàn ti ń discuss your business ìtayé fi ń tẹ̀síwájú. Ibi ìgbafẹ́ tátẹ́gùn mọ̀ fẹ́ sí ọ lórí gbogbo ọpọlọ tó ti fi ṣiṣẹ́ tí hard disk ẹ ti gbóná yẹn gbogbo ẹ̀ látẹ́gùn ò fẹ́ sí tí ó tutù padà tó lọ́kàn àti ronú nǹkan gidi 0813-065-9233 ńlójú òpó tí ẹ lè máa pè sí 0813-065-9233 ńlójú òpó tó wọlé sí iléeṣẹ́ Empire Homes and Properties. Níyí Adébáyọ̀ lórúkọ tèmi ò mo kí yín pé ẹ káàbọ̀. Lórúkọ àwọn lọ́gàálọ́gà níkànnìta wà ọ̀gá wa Martins Ayọ̀lá a kí yín pé ẹ ṣeun gan ni. Jùmọ̀kẹ́ Ọmọ́tọ́ṣọ́ a kí yín pé ẹ ṣeun gan ni lórí ètò. Bákan náà gbogbo àwọn akéde ètò fún ti sáà àti gbogbo àwọn tí ń bẹ ní ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn amojú ẹ̀rọ gbogbo yín pátá náà la kí pé ẹ káàbọ̀. Lórúkọ àwọn lọ́gàálọ́gà ní iléeṣẹ́ Empire Homes and Properties la kí yín pé ẹ kú iṣẹ́ àtàárọ̀. Gbogbo àwa onínáwó lópin ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ sáré já wa sí kinní kan lópin ọ̀sẹ̀ yìí ká mọ bá ṣe ná owó bá ṣe túra lẹ̀ lójú agbo túbú léjèré òde ẹlòmíì gàgàgà gàrúgántà ntí ò tó tẹlòmíì ò tó ní mọ dáwọ́ ilé tó bá ti lójú agbo ṣe ní mọ ṣẹ́wọ́ sáwọn aṣẹ́wó ọyá bọ́síbì fún mi ní 50k bó ṣe náwó lọ orí ẹ̀ tó máa wú bí ṣe ń gba bẹ́ẹ̀lì 500 naira ní mọ gba bẹ́ẹ̀lì 1000 naira àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ tí ó bá transfer owó ti tán nú àkáǹtì bó lọ ṣe ra búlọ́ọ̀kù bo lo si ra yanrin bo lo ji fe ra le sugbon ore ofe wa nbe fun gugu yin te ba ba le se Empire Homes and Properties dowo po ni were de were kekeke ni tere tere ti sun dibu una ni e le ma sanwo yin lodo wa te yin o fi do nle do nle bawo wa ni o se ri bawo gangan le se le ma sanwo bawo le se le ra le ni Empire Homes and Properties lawon le wa ta ni gugu kaakiri ipinle Ondo kaakiri ipinle Ekiti ati ni ipinle Osun gugu bi ti a ni ile si awon na ni pe e ba ti darapo mo wa nile ise wa tabi ke pe 0813 065 9233 0813 065 9233 lodu keji lohun ta ba de ka ma riyan na kini on dada fun ra wa mo nbo.

0: gangan ni. Empire Homes and Properties. Awọn gangan lọ ta gbangbaragada. Simuni don le don le pelu rorun. Lati damu la asigo. O soro ajagun gbalẹ omo onile ni Empire Homes and Properties. Bo ba se sanwo re lo ma gba gbogbo we to sopo moro le re pata. Ori ofe odun kan sodun meta lo fi san gbogbo wo le re. Be si ni 30,000 naira o kere julo. Lowo to fi bere sisan lodo won. Irorun lo ba de lai lawurujunu. Ibi te ba nfe si lati ra ninu le won bi Emperor Royal City and Park ati Emperor Sun City. To wa lo lokuta community apomu Ondo Road Lakure. O si se Emperor Hill City agbaju alade danre. Bakan na ni won lawon le to po si pinle Ekiti. Ni Kings Court ati Emperor Flourish City. Airport Road Lado Ekiti. Ibi te ba tin fe nbe ni ke to ka si lai si wahala kankan. Le ba don le don le. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakale ati number 2 Obanla Junction. Nilu Akure n office won wa. Fun ekunrere alaye ati badewopo. E ma pe won sori 0813-065-9233 tabi 0806-734-6645 Empire Your Homes and Properties ibi irorun fun gbogbo eni fe ra le kole ayo
1: o le ti gboyan ibi irorun ni fun gbogbo eni ba fe ra le kole ayo ko to di pe mo n tesi waju eran lewo yen le kan si eje fun yin tori mo mo pe okan yin wa bi te fe lo ko ma si mo da yin duro 0813-065-9233 0813-065-9233 oni ero lewo yen ke toju e igba te ba ti raye tori ofe ba yo fun yin e pe number yen nipa atirale ati lati ko ile sinu estate wa ni Empire Homes and Properties o da bawo ni e se le ra ile lodo wa o la si so fun yin pe awon ile to wa lodo wa lorisirisirisirisi ile gbe le fe ko ni ile iwe le fe ko tabi ile itaja o ba si je pe ile ise le fe ko si ori awon ile wa ori ofe nbe fun yin ti yin ni pe e wa si olule ise wa ke ba won soro pe n bayi ni mo fe fi ile mi se o iye bayi ni a nta le lodo wa bawo ni mo se ma sanwo o na ni pe ori ofe wa fun yin lati sanwo yin laarin odun meta ko si mo ro pe ko si ti eyan fe ra nile láàrin ọdún méjì gan yẹ kéèyàn ó lè sanwó ẹ tán ṣùgbọn a fi orí ọfẹ àti àǹfààní yẹn lẹ fún gbogbo ẹni tí ò rọwọ yóò rí dáadáa torí gbogbo wa kọ ni ìka wa dọgba ọdún mẹta la fàyè lẹ fún ẹnikẹni tó bá ralẹ lọdọ wa láti san owó bóyá agbára ò sí tó bẹẹ bẹẹ bá sì lágbára àti sanwó yín lẹẹkan ṣoṣo ẹ lè san bó bá jẹ ẹẹmejì lẹ fẹ san bó bá jẹ ẹẹmẹta àyè wà ṣùgbọn àárín ọdún mẹta ńlá fún yín lórí ọfẹ àti ralẹ lọdọ wa bákan náà tẹ ẹ bá ti bẹ̀rẹ̀ sí sanwó yín orí ọ̀fẹ́ wà fún yín láti gba gbogbo ìwé tó bá jẹ mọ́ ọ̀rọ̀ ọ̀lẹ̀ yín pátápátá tí ó sì wà lọ́wọ́ yín àti pé ẹ tún lè bẹ̀rẹ̀ ilé kíkọ́ ẹ lè máa kó àwọn materials wá sórí ilẹ̀ yín láti bẹ̀rẹ̀ sí kọ́lé yín nígbà tẹ bá ti bẹ̀rẹ̀ sí sanwó láàrin ọdún mẹ́ta yóò níbi tí lédé yóò sì níbi tẹ ti sanwó yín náà dé ìyẹn jẹ́ bó ṣe jẹ́ 0813-065-9233 òní nọ́mbà tó wọlé sí ọ̀dọ̀ wa 0813-065-9233 tó bá jẹ́ pé orí ọ̀fẹ́ wà fún yín láti lọ sí olúléeṣẹ́ wa ẹ lọ sí number 2 Obanla Junction ní ìdojúkojú iléepo MRS ní Ọba Adéṣídà Road ní ìlú Àkúrẹ́ tàbí kẹ lọ sí number 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́ bákan náà àwọn ibi tí ẹ lè lọ nìyẹn láti rí àwọn òṣìṣẹ́ wa níléeṣẹ́ wa bákan náà ẹ lè lọ kẹ lọ wo àwọn ibi tí ilẹ̀ wa wà ní Ondo Road ní Ìdánrè Road tàbí ní Airport Road nílùú Ado Ekiti ó sì jẹ́ ní ìlaramọ̀kì náà nílùú Àkúrẹ́ gbogbo ẹ̀ náà àwa ni Ọlọ́run fi sí kàwọ́ gbogbo tá à ń wí bó wá ni owó sísan ó kéré jù láti orí 30,000 sókè ẹ lè máa sanwó yín díẹ̀ 30,000 naira bẹ́ẹ̀ ni láti orí 30,000 naira sókè ẹ lè máa san owó yín ẹlòmíì á sọ pé owó tó ń wọlé fóun lọ́sẹ̀ ọ̀mọ̀ ju 50,000 tó òun á dẹ̀ jẹ òun á ṣe báṣàwo bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ ó ń bẹ fún ọ ìwọ náà lè máa yọ 30,000 ní owó yìí kó o lọ máa san wẹ́rẹ́ kọ́dún mẹ́ta tó pé kó o tó rí ìwọ náà ti ralẹ̀ o sì dó ńlẹ̀ nìyẹn o sì ti dó ńlé nítorí náà ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Empire Homes and Properties kẹ́yìn náà dó ńlẹ̀ kẹ́ dó ńlé lọ́dọ̀ wa bẹ́ẹ̀ bá ṣe ń sanwó yín àwọn ajagunbalẹ̀ kò sọ̀rọ̀ wọ́n bẹ́ẹ̀ o àwọn ẹ̀yẹn fún wa ní iye owó báyìí kẹ́ tó lè gbẹ́ foundation iye owó báyìí la máa gbà lọ́wọ́ yín kẹ́ tó lè kó yẹrìn kókuta wá kò sí tó jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe pátápátá àwa ti ṣe yẹn tí ni pé ẹ̀ sanwó yín ká fún yín láwọn lè ilẹ̀ tó bá ọ̀rọ̀ ilẹ̀ yín mu àwọn ìwé tó bá ọ̀rọ̀ ilẹ̀ yín mu ẹ jẹ́ ká fún yín níwèé ẹ̀ tó bá ti dọ́wọ́ yín ẹ ti dọ́ nílẹ̀ ẹ sì ti dọ́ nílé nìyẹn mo wá sọ kínní kan lẹ́ẹ̀kan pé bẹ́ẹ̀ bá ṣe ń gba ìwé ilẹ̀ yín ẹ lè máa kó materials wá kẹ bẹ̀rẹ̀ sí kọ́lé yín díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so far tó ti jẹ́ pé láàrin ọdún mẹ́ta yẹn ẹ sanwó ilẹ̀ yín tán ibi ẹ bá sì bá lédè ẹ ti mọ̀ pé kékeré náà ni kínní kù 0813-065-9233 ńlójú òpó tí ẹ lè pè wá sí o 0813-065-9233 lórí kejì lọ́hùn-ún à ń bọ̀.

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà gbaragada. Ní mú ni dùn lẹ̀ dùn lé pẹ̀lú rọrùn. Láìsí dààmú la àsìgbò. Sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwùrúdúnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sí láìsí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé. Emperor Yo Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Bákan náà la sọ fún wa lọ́jọ́ wo yìí pé ìwọ bàbá oore ọ̀fẹ́ wà fún ọ láti rà fún ìyàwó. Oore ọ̀fẹ́ wà fún ọ láti rà lórúkọ àwọn ọmọ rẹ. O lè rà lórúkọ ara rẹ. O lè ra ilẹ̀ kó fi ṣe ẹ̀bùn fún yàn. Bóyá ara àwọn òṣìṣẹ́ tó ṣe dáadáa sí ọ jùlọ. O lè jẹ́ àwọn àgbàlagbà tó ń bá yín ṣiṣẹ́ ilé, tó ń bá yín ṣiṣẹ́ ọ́fíìsì, tó ti ṣe dáadáa tẹ́sí rí màá pé bàbá yìí pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ó lè wá lórí ọ̀fẹ́ àti ralẹ̀ àti kọ́lé láyé. Ẹ lè rà á lórúkọ wọn kẹ́ ẹ fi ṣe ẹ̀bùn fún wọn. Ọ̀gá tó fẹ́ rìtáyà níbi iṣẹ́, ẹ lè parapọ̀ kẹ́ ra kẹ́ gbé fún un. Bẹ́ẹ̀ ni bó ṣe wà gangan nìyẹn. Ẹ jẹ́ kí n sọ eléyìí fún yín. Ìwọ ìyàwó tó jẹ́ pé oúnjẹ Idris mọ́ ọ lára. Àmọ́ bá a ṣe lè dáná nù lé. Gbogbo owó tó yẹ kẹ́ ẹ fi kóra àjọ kẹ́ ẹ fi ṣe nǹkan re. Gbogbo ẹ ti fi jẹun tán. Àwọn kan sì tún wà tó jẹ́ pé kára sọ patí ó mu wọ́n lẹ́jẹ̀ ju ká ní nǹkan àgbéléwò fún àwọn ọmọ tí inú àwọn ọmọ fi dùn pé bàbá mi o ìyá mi o ń báyìí báyìí náà ṣe ilé ńgbà tán bẹ láyé fún mi tó jẹ́ èrè tèmi náà nú ayé báyìí. Nítorí náà ìyá bá ọkọ rẹ sọ̀rọ̀ ọkọ bá ìyàwó rẹ sọ̀rọ̀ ẹ̀yin òbí ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ó bá ti lọ kí ọmọ ẹ̀ ń lé ìjà lórí ẹran méjì nìyàwó ọmọ mi fún mi ní ọmọ ìjà sí ọmọ mi ò fún mi lówó kinní kan ní ọmọ ìjà lé lórí. Nítorí náà ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀ kí wọ́n fowó ọwọ́ wọn de nǹkan mọ́lẹ̀ lásìkò tó wó ń jọ sí wọn lọ́wọ́ ẹ̀. Torí pé ayé ò lọ bí ọ̀pá àbọ̀n o kò tọ́ bí ọ̀pá àbọ̀n. Àsìkò tá a rọ́wọ́ họrí ẹ jẹ́ ká ṣe nǹkan gidi sílẹ̀ fáwọn ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jà torí ogun lónìí. Ṣé bí àwọn bàbá àti ìyá yín wọ́n ṣe lẹ̀ ni? Wọ́n làágùn wọ́n ṣiṣẹ́ lẹ̀ lẹ́yìn ṣe ń jà lé lónìí. Nígbà tẹ́nìkan kọ́lé ẹyọ kan tó ní òtẹ́ ọ̀hún lọ́rùn tó wá kú tán tọmọ mẹ́wàá wá ń jà lérí ilé ẹyọ kan. Kí ló ṣe ẹ̀yin náà tẹ́yin náà ò lè gbìyànjú kẹ́ ẹ ṣe tiyín náà sílẹ̀ fáwọn ọmọ tiyín. Nítorí náà ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties lórí 0813-065-9233. Àwọn tí ń talẹ̀ tí ń bá ní ralẹ̀ tí ń bá ní kọ́lé tí ń bá ní talé wọ́n pọ̀ nípínlẹ̀ Ondo wọ́n pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n ọ̀tọ̀ ti tọ́lú o la ṣe ní kẹ́ ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties tán ní ilẹ̀ Emperor Royal City and Park Emperor Sun City tí wọ́n bẹ ní olókúta community ní àpọnmú ní ọ̀nà Ondo nílùú Àkúrẹ́. Bákan náà Emperor Hill City tó ń bẹ ní àgbájọ ní Ìdánrẹ́ Road Lákùrẹ́ àti Emperor Golden City tó wà ní ìlú Ìlaramọ̀kín. Emperor Flourish City ń bẹ ní Airport Road Lado Èkìtì àti Kings Court ilẹ̀ ọba nílùú Ado Èkìtì. Ẹ bá ti darapọ̀ mọ́ wọn ẹ̀yin náà dónlẹ̀ ni kẹ́yìn náà máa yan fanda kẹ́ ẹ mọ́ buranga kẹ́ ẹ mọ́ bulanga kí gàrúgà ń ta tẹ̀yìn náà kó gbéra òkè láàrin ẹbí ni láàrin ọ̀rẹ́. Nítorí náà ẹ pè wá sórí 0813-065-9233. Ẹ̀rọ tí ẹ máa pè sí gangan nìyẹn 0813-065-9233. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń gbọ́ mi àsìkò tí ẹ lè dira yín ni ọlọ́mbọ ṣe ọlọ́léèwé ọjáde lójú ẹsẹ̀ ló sì rí iṣẹ́ iṣẹ́ gidi tó mówó gidi wá fún ọ. Ìwọ náà fi dé nǹkan mọ́lẹ̀ torí àsìkò lọ bí òréré àbí bí yorùbá ṣe sọ ayé ò lọ bí ọ̀pá àbọ̀n bẹ́ẹ̀ ni bá ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n o ìgbà ò lọ bí òréré. Bákan náà àwọn ọmọ kan wà tó jẹ́ pé àsìkò tí gbogbo ẹgbẹ́ wọn kàwé àwọn olórí ọ̀fẹ́ àti kàwé wọn gbà láti lọ kọ́ iṣẹ́ wọn kọ́ṣẹ́ ọwọ́ wọn sì mọ dáadáa dójú pálí dójú àmì owó sì ń wọlé fún wọn. Àsìkò tí wọn náà lè dé nǹkan mọ́lẹ̀ rè nígbà tí àwọn ẹgbẹ́ rẹ tẹ́ jọ kàwé tán bá ti ń di PS tán di PS tán di director ní sẹ́ ìjọba ìwọ tó jẹ́ pé sí ọwọ́ ni ìwọ náà kó tó di pọ́n fi sẹ́ ìjọba lẹ̀ wọ́n dàgbà ẹjọ́ darí sí ọjọ́ ògbónilé nílùú yín ìwọ náà jẹ́ kán rí i pé ìwọ náà ti ní nǹkan gidi lẹ̀ kí ìwọ náà ti ṣiṣẹ́ ọwọ́ kó ti de nǹkan mọ́lẹ̀ la ṣe ń sọ fún ọ gbogbo safran tí tọ́hún ṣe kiri ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ẹja lọ́dọ̀ ìyá kinní kan ẹlẹ́ja ìyá kinní kan pọ̀n mọ́ ká lọ mu bíà òmò iye tó ń ná lójoojúmọ́ lórí bíà ṣé owó tó ń bà ná lórí ọtí múmu yìí tó bá kó lórí búlọ́ọ̀kù ṣé kò ní nǹkan tí ó ṣe nínú ayé tiẹ̀ náà pé 0813-065-9233 kí wo náà darapọ̀ máwọn èèyàn tí ó nílẹ̀ tí ó dónlé lásìkò tá a wà yìí lójú kejì lọ́hùn-ún à ń bọ̀.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Simu ni donle donle pẹlu rọrun. Láti dàmú la asibu. Kò sọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ ni Empire Your Homes and Properties. Bọ́ba ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lówó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bí Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní kẹ́ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá donlẹ̀ donlé Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Arakalẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.
1: Bẹ́ẹ̀ ni o, ibi ìrọ̀rùn ni iléeṣẹ́ Emperor Your Homes and Properties fún àwọn tó bá fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀. 0813-065-9233 òun ni ẹ̀rọ tí ẹ máa pè wọ́n sí. Ẹ lè gbéraká ẹ lọ sí iléeṣẹ́ wọn ní ọ́fíìsì wọn number 2 Obanla Junction. Ní dojúkojú lépo MRS ní Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́ tàbí number 34 Iromu Street ní ìdojúkojú Echo Bank ní Àràkálẹ̀ nílùú Àkúrẹ́. Òkè pẹ̀tẹ́sì tí wọ́n ta POP materials nísàlẹ̀ ibẹ̀ gangan ni wọ́n wà. 0813-065-9233 Abẹ́rẹ́ tó lókun dì í níléeṣẹ́ Emprio wọn ò lè sọnù lálẹ́. Wọn ò sì ṣe àwọn tí ò lóòótọ́. Ẹ bá gbọ́ inú fọ́nrán wa lẹ́ẹ̀kan wọn ọ̀rọ̀ wọn ò bá wúrú jùdé. Kò sí pé bóyá mo ralẹ̀ lọ́dọ̀ wọn. Wọ́n wá sọ pé tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n tó wá gba ìwé. Ìgbà tí mo débẹ̀ tí mo fẹ́ gbàwé, a wá rí i pé ibi tí wọ́n fún mi tẹ́lẹ̀ ibẹ̀ kọ́ná tó fún mi mọ́. Wọ́n tún lọ fún mi nínú rà àbí wọ́n lọ gbé mi sórí àpáta. Ọ̀rọ̀ tí wọn ò rí bẹ́ẹ̀. Ẹ bá ti débẹ̀ ibi tí ẹ bá ti nawọ́ sí, tí ò bá ti jẹ́ pé orúkọ ẹnìkan ti wà lórí pépà yẹn, tí ẹ bá ti rí ibi tó tán fún yín tó tẹ yín lọ́rùn pé bí báyìí mo fẹ́ dúró sí. Ìwé rẹ̀ wọn kò lé yín lọ́wọ́ straight. Ẹ bá sì ti gbàwé yín dání báyìí, ẹ̀yin lẹ́ni bẹ̀ títí láéláé. Tí yín ni pé ẹ ṣáà gbìyànjú pé owó wọn ẹ san. Ẹ mọ̀ jẹ́ wọ́n ń gbèsè torí tí ọdún mẹ́ta bá pé tó o bá ba owó ìkù sísan ó léwu o. Tọdún mẹ́ta bá pé tó o bá rí owó san ó léwu gidigidigidigidi. Òní mò ń sọ fún wa yìí. Ẹ jẹ́ ká gbìyànjú ká sípá nígbà tá a pa ṣe sí. Ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe tó tọ́ lásìkò. Nígbà tá a rọwọ́ họ rí yìí ẹ jẹ́ a họ dáadáa ká sì rí mọ̀ pé ara dán ara jọ̀lọ̀. 0813

0659233 ni ojú òpó tó wọlé sí iléeṣẹ́ Empire Homes and Properties. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ ìjọba lẹ̀ ń ṣe, tó jẹ́ pé oore ọ̀fẹ́ ò yọ fún yín láti máa lọ sí site. Tẹ́ ẹ bá ti ralẹ̀ lọ́dọ̀ wọn, ẹ bá wọn dúnàádúrà pé mo fẹ́ kẹ́ ẹ bá mi máa mọ́nítọ̀ site mi sà. N báyìí báyìí ni mo fẹ́ kọ́ sórí ẹ̀ pẹ̀lú quality materials. Ẹjọ́ ó dọwọ́ yín, èlò ló máa ná mi. Gbogbo nǹkan tí ìbáwò kò jẹ́, ẹjọ́ dúnàádúrà. Tẹ́ bá ti dúnàádúrà, tí wọ́n ní pé wọ́n mọ̀ fi kọ́kọ́rọ́ wá ọkiri gbẹ̀yìn ni. Wọ́n mọ̀ lé ọkiri ni pé ẹ wá gba kọ́kọ́rọ́ léyìn léyìn ti parí. Ẹ wá wò ó. Tàbí ọlọ́jà ni wọ́n ò lórí ọ̀fẹ́ láti máa fi ọjà rẹ lẹ̀. Arìnrìn àjò ni ó ní bóyá awakọ̀, ọlọ́kadà, onímárúwá, tàbí àwọn tó jẹ́ pé alájàpá á lọ rajà nílẹ̀ Haúsá, á lọ rajà lórí òkè òrè nílùú òkè òkun. A padà wálé lórí ọ̀fẹ́ àti máa lọ sí sáìtì ní gbogbo ìgbà. Ó da orí ọ̀fẹ́ ń bẹ fún yín láti darapọ̀ pẹ̀lú Empire Homes and Properties. Nọ́mbà yẹn náà ní kẹ́ ẹ pé 0813-065-9233. Tẹ́ ẹ bá ti bá wọn dòwòpọ̀, ó dọ̀bẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n wá já wọn kan sí. Ẹ rí pé bá a ṣe ń wojú aago, bá a ṣe ń wojú ọjọ́ tí àwọn kàlẹ́ńdà, a rí mọ̀ pé ọdún ètò ti ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sópin. Ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́, àwọn kọ̀ọ̀kan sì ti ń gbìyànjú láti òkè òkun káàkiri orílẹ̀-èdè àgbáyé. Wọ́n ti fẹ́ máa wálé báyìí fún ọdún òbílẹ̀. Wọ́n ti fẹ́ máa wálé fún ìnáwó ilé. Wọ́n ti fẹ́ máa wálé fún oríṣiríṣi nǹkan ṣíṣe àwọn ayẹyẹ. Wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀rẹ́. Wọ́n ti sẹ́ndowó sílé sí àwọn ẹ̀gbọ́n, sí àwọn ẹbí, àwọn ará, àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé owó wọn ti fi lá nǹkan jẹ, wọ́n kàn fi ń kó nǹkan jẹ. Ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹlòmíì láàgùn fún tó sẹ́ndì sábúrò bàbá ẹ̀ ṣe lọ́kàn fowó ẹ̀ fẹ́ yàwó ní fowó ẹ̀ láta ojoojúmọ́ náà ń dín òkúrú jẹ lérí owó ẹ̀ tí ń láàgùn fún nílùú òyìnbó tí ń ṣiṣẹ́ láàgùn fún ní gbogbo ọjọ́. Òun sẹ́ndì ẹ̀ sílé, àwọn kàn fi ń jẹun tiwọn ni. Tó bá sì tún ti ń gbìyànjú pé ń bọ̀ wálé, wọ́n tún fi kinní kan bò lójú, kò tún ní ráyè wálé mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ti wá fún ọ lóore ọ̀fẹ́ àti wálé báyìí. Àbọ̀ Ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́ àti mọ́ gbọ́ wa lórí ẹ̀rọ ayélujára. Ìwọ ni àǹfààní wà fún. Ìwọ náà gbìyànjú kó o darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties. Tó o bá dẹ̀ ti dé, mọ́ tiẹ̀ sọ fẹ́ nìkankan, ìwọ ṣáà ra lọ́dọ̀ wọn kó bá wọn dúnàádúrà. Iye plot báyìí mò ń fẹ́ o, báyìí ni mo fẹ́ fi ṣe o. Báyìí ni mo fẹ́ kẹ́ bá mi ṣe sórí ẹ̀. 0813-065-9233 o ní ẹ̀rọ tó o máa pè. Tó bá dẹ̀ ti pé ẹ̀rọ yẹn, o ní ṣòro kankan tí ẹni pé kán máa fi kọ́kọ́rọ́ wọ́ kí bó ṣe wà gangan nìyẹn níléeṣẹ́ Empire Homes and Properties. Bẹ́ẹ̀ bá ṣe ń wálé fún ọdún, tẹ̀ ń wálé fún ọdún ìbílẹ̀ lóríṣiríṣiríṣiríṣi, ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Empire Homes and Properties. Má jẹ́ kẹ́ ẹnìkankan fowó tó ìlágùn ẹ̀, má jẹ́ kán máa fi kátá jẹ, kán máa fi rún bẹ̀. Ìwọ náà darapọ̀ mọ́ iléeṣẹ́ Empire Homes and Properties tí ń bẹ ní nọmba 34 Iromu Street ní dojúkojú Eco Bank ní Àràkálẹ̀, tàbí nọmba 2 Ọbánlá Junction ní dojúkojú Lépo MRS Lọ́badé Ṣídà. Tó o bá ti lọ ọ̀dọ̀ wọn, ìwọ náà o ti ríbi tí ọ̀nà tí ilẹ̀ ti fẹ̀ fún ọnu. O ò ní wàhálà kankan mọ́, ìrọ̀rùn ló bá dé. Kò sáwúrú jù bẹ́ẹ̀, kò sí bójúbójú lọ́rọ̀ ti wa níléeṣẹ́ wa. 0813-065-9233 ńlójú òpó tí o lè bá wa darapọ̀ sí 0813-065-9233. Mo sọ pé tó bá jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì ni ọ́, tó wà nípínlẹ̀ Ondo, lọ bá wọn níléeṣẹ́ wọn kó o sọ fún wọn pé o fẹ́ ralẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì. Wọ́n nílẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Airport Road. Tó bá sì jẹ́ ọmọ ìpínlẹ̀ Ondo ni ọ́ tó ń gbọ́ wa ní ìpínlẹ̀ Èkìtì, lọ bá wọn kó o sọ pé o fẹ́ ralẹ̀ sí ìpínlẹ̀ Ondo. Ìlúkìlú tí ìbá wa jẹ́ tiẹ̀, Ọ̀sun ni ọ́ ni, Ọ̀yọ́ ni ọ́ ni, Ògùn ni ọ́ ni, tó sì fẹ́ ra ilẹ̀ sí ìpínlẹ̀ Ondo. Tó o bá ń ṣiṣẹ́ nílùú ibì kan tó ti ń lo bí ọdún mẹ́wàá, ogún ọdún, ó yẹ kí ìwọ náà lè mọ̀ pé o ti ń dọmọ onílẹ̀ ńbẹ̀. Ìwọ náà ralẹ̀ kó kọ́lé, òun la ṣe máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá. Náà sọ pé bàbá báyìí ó ṣaláìsí, ó ní property Sékòó, ó ní Síbàdàn, ó ní Síkìnní kan. Irú ọgbọ́n tí wọ́n ta rèé, ìwọ náà wá bẹ̀rẹ̀ sí ta ọgbọ́n bẹ́ẹ̀ pẹ̀lú iléeṣẹ́ Empire Homes and Properties. Kí ayé tiẹ̀ náà kó tẹ̀síwájú, káwọn ọmọ kan máa ṣàdúà fún ọ lẹ́yìn ikú rẹ, bó ṣe wà gangan nìyẹn. 0813-065-9233 ńlójú òpó tí ẹ lè máa pe iléeṣẹ́ wọn sí 0813-065-9233. Títí di ọjọ́ mẹ́jọ tí àtijọ́ máa pàdé lórí ètò yìí. Níyì Adébáyọ̀ lorúkọ tèmi jẹ́. Mo kí àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ Empire Homes and Properties. Bákan náà ni mo kí ọ̀gá wa Martins Ayọ̀ọ́lá ti iléeṣẹ́ wa ní Àdàbà náà yìí pé ẹ ṣeun gan ni o. Gbogbo àwọn amojú ẹ̀rọ gbogbo yín pátá la kí pé lágbára Ọlọ́run irinṣẹ́ òní kọjú ìjà sí wa. A kú wíkẹ́ndì tọ̀sẹ̀ tọ̀sẹ̀ tó ń bọ̀ yóò ṣojú ẹ̀mí wa. Wọn ò ní jí wa gbé o, títí dọjọ́ mẹ́jọ ó dàbọ̀.

0: gangan ni. Empire Your Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngbaragada. Tí mo ní dùn lẹ̀ dùn lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí dààmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Your Homes and Properties. Bọ́ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community Àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrè. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ ń bẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Your Homes and Properties. Number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ń lọ ọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645. Emperor Your Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aròyìn kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: This is Adaba FM. Stay riveted.
1: On your track. Set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ. Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra. Ó fò bá wọn lọ́nà. Ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM. Ó ti gbà pò kíní. Ó síwájú. Àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ọlọ́run ó ká lájọ ṣe pẹ́ jọ. Àlùjọ titun gorí atẹ́gùn láàárọ̀ yìí. Adaba 88.9 FM Akure. Akure ni o kì í ṣe Akure o. Ẹ má jẹ́ káwọn ará Akure wa mú mi.

àkànṣe kú léwe ẹni mo fi rántí ku bàbá mi ọjọgbọn ọládélé awóbùlóyè ọjọgbọn nínú ìmọ̀ èdè oríṣi bẹ́ẹ̀ oríwalẹ̀ àṣà àwa ọmọ tá a wà lẹ́yìn ẹ̀ apọ̀ bàbí gbogbo ẹ̀yìn ará òkè àgbè à ń bọ̀ gbogbo ẹ̀yìn ará òkè àgbè pátápátá bàbá ọládélé awóbùlóyè ó ṣe bẹ́ẹ̀ ó dẹni ọ̀run.

wọ́n ní kí n tún sọ lẹ́ẹ̀kan sí ni ṣe rí ọ̀jọ̀gbọ́n Ọládélé Awóbùlóyè ìkànnì nínú ìmọ̀ èdè òun pẹ̀lú ọ̀jọ̀gbọ́n àgbà Ayọ̀ Bangbóṣe ẹnìyẹn àwọn náà ríwalẹ̀ àṣà nìkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn kí bàbá náà kó tó tún tẹ̀lé àwọn méjèèjì ni wọ́n fi ìmọ̀ èdè Yorùbá àti ìmọ̀ ẹ̀dá èdè tí wọ́n fi gúnlẹ̀ nílẹ̀ Adúláwọ̀ pàápàá ní ilẹ̀ Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Bangbóṣe ó ní ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ First Professor of Linguistics in Nigeria. Lẹ́yìn náà ni Awóbùlóyè tó tẹ̀lé. Àwọn méjèèjì ọ̀kan kú ní 94 ìkejì kú ní 89. Wọ́n dàgbà díẹ̀. Àwọn àjẹ́ ọ̀jẹ́ kòkòrò ìjà gbádùn obè tó gbó. Bàbá Ayọ̀ Bangbóṣe àti ọ̀jọ̀gbọ́n Ọládélé Awóbùlóyè bẹ gbọ́run ẹ̀ṣọ̀run rẹ̀.

ó ṣe ń ṣẹ̀hun olórin wa mọ́ mọ́ mọ́ tó yín lẹ̀ kẹlẹ̀ fijó kí mo ti sọ fún yín pé kẹfẹsẹ̀ rajó látàárọ̀ ìyẹn ọ̀kan ká tún bọ́ sí ọ̀dọ̀ olórin mìíràn èwo la níbẹ̀ èwo la níbẹ̀ ó yá gbogbo yín ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi ètò àlùjò láti àdàbà 88.9 FM pẹ̀lú ọ̀rẹ́ yín tèmítọ́pẹ́ gentleman olódodo ọmọ olúmọ yìí wà ló ń kí happy weekend bell.

ẹ̀yin náà ẹ wò ó ẹ rọra fa nǹkan nǹkan tí òṣùpá saheed tó ń fọgbọ́n sọ nìyẹn wọ́n ti sọ fún ẹ pé tó o bá fà á ẹ wà á wúkọ́ ikọ́ àfọwọ́fàsílélẹ̀ nítorí náà rọra fa nǹkan o wọ́n ti sọ fún ẹ pé tó o bá mú o lè tàkìtì o lè gbárímọ̀ nǹkan rọra mú nǹkan this weekend.

bẹ́ẹ̀ni oṣù fẹ́sà yìí ogun láyé téèyàn ò bá sì fọgbọ́n sí i yóò jagun náà títí ó fi kú ni ẹni tí wọ́n kìlọ̀ fún má ṣàgbèrè ó lọ ṣe àgbèrè tó bá kàsàn ń bẹ̀ ẹni tó kìlọ̀ fún ẹkọ́ ló máa forí fa nítorí náà ẹ jẹ́ ká kíyèsára gbogbo ohun tí a bá ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì gbogbo ohun tí a bá ń ṣe gbogbo nǹkan tí oṣù fẹ́sà yìí sọ fún wa láàárọ̀ náà ni pé ká kíyèsára wa kàkíyèsára wa kókó ọ̀rọ̀ tó ń bẹ ńbẹ̀ náà ni ó ń sọ fún wa ẹ̀yin lọ́kọláya tẹ̀ ń jùgò tẹ̀ ń jùgbà ti lura yín ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́tara ń dé lẹ́wù kan ni tẹ bá ti rí red flag fẹsẹ̀fẹ́ ó tó di pé wọ́n á sọ yín pọ̀ tẹ́ bá ti sọ yín pọ̀ ó ṣòro já o ẹja kíyèsára ní gbogbo ohun tá a bá ń ṣe àtòkèrè báyìí ni olójú jíjì tó ti máa ń mú ẹkún sun bí bẹ́ẹ̀ kọ́ yóò sun ẹkún náà kẹ́yìnkẹ́yìn náà ni mẹ́sẹ̀jì mi fún yín láàárọ̀ yìí fún tòní nìyẹn mú bọ̀.

eléré wa ó sì ń kó àwọn nǹkan lu ẹ̀mí mọ nǹkan tó ṣe tí gbogbo ẹ̀ tó fẹ́ lọ́kọ́lé ìyẹn ọ̀kan ọlọ́run ọ̀kan ẹjọ́ kí ló dé tó yẹ pé àwọn ọlọ́pàá kan wọ́n máa ń gbé ìbọn wọ́n á gbébọn dání ìlú Àkúrẹ́ ló ti wọ́pọ̀ jù àwọn kan ń pera wọn ní Zebra Force wọ́n á wọ aṣọ ara wọn ní wọ uniform wọ́n á wá gbé jákẹ́ẹ̀tì lè ẹjọ́ ìgbà wo ló kù kí ọlọ́pàá kí ó máa ṣe irun kí irun ẹ̀ ṣe ṣàkìṣákì kí irun ẹ̀ dàbí irun dàda wọ́n kàn ṣáṣe gbogbo ẹ̀ wàá tún fẹ́ dá dressing ọlọ́pàá mọ̀ torí àárọ̀ ẹ̀ báyìí wọ́n kàn wave mi dáhùn díẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ mo wá wò pé ṣé ọlọ́pàá rèé àbí kéde tó bá jẹ́ pé àárín ojúgbó mo ti rí wọn èmi ò fẹsẹ̀ fẹ́ òtòrún lérò páwọn ẹni awí ni wọ́n wà ń bẹ́ o ṣùgbọ́n ẹjọ́ ẹ jẹ́ kí wọ́n fi moderation sí the way they appear the way they dress especially àwọn tí ìwọṣọ tí wọ́n kàn gbé jákẹ́ẹ̀tì wọ̀ táwọn akọ special zebra kinní kan force or whatever mi mọ nǹkan tá ń kọ sí wọ́n tún wà ní apá ọ̀dọ̀ wa náà níbí ní ọ̀nà fúta bíi náà gbogbo ẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹ jẹ́ ká dá àwọn ọlọ́pàá gidi mọ̀ àwọn akàn gbébọn wọn máa dámọ́tò dúró lọ́tún dámọ́tò dúró lọ́sì ìṣàbí well for nàìjíríà ó yá mò ń gbọ́ kí ló wà ń bẹ̀.

ẹni orí olúwa láyé wa ò ṣe ká oore rẹ nínú ayé mi oore rẹ nínú ayé rẹ kò mọ lẹgbẹ ta bá ní ká mọ ká láti sin títí títí títí àmọlé ká tán oore rẹ lórí ayé wa ó pọ gan ni tẹ bá ń gbò pọ bí iyẹpẹ bẹẹ lórí olúwa ṣe rí nínú ayé wa torí pé kíni àlè ká tán bẹ́ẹ̀ ni àwọn kan mọ rò wípé ká ti ẹ̀tẹ̀bà ká má rò bẹ́ẹ̀ ká tẹ̀bà ká mọ́ rí lá ká tẹ̀bà ká mọ́ rèwé dúró tiẹ̀ já sí pọ̀ náà ni tàbí ká ti ẹ̀ fi gbé nǹkan sáà ṣùgbọ́n ọlọ́run tì wọ́n lójú ọlọ́run ṣe kí ni ọlọ́run bojú wọn jẹ́ àyíká ọlọ́run mọ́ bojú àwọn ọ̀tá jẹ́ o àwa náà mọ̀ rí lónìí àwọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ọba àwọn bolódù mọ́rẹ̀ èjègbènè bí àti akùn awúwo má ṣe é pé ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọba tí ò láfiwé ọba tí ò láfijọ́ ọba tó dá wa sí tó dá ọ sí tó dá mi sí tó dá gbogbo wa sí lọ́sàn-án tòní ẹ mọ̀ kú lé ẹ mọ̀ ǹlẹ̀ ní dédé ibi tẹ́ ẹ bá sì ń gbọ́ mi lẹ́sẹ̀yìn kẹ́ ẹ ebi kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ náà mo dẹ̀ gbéra mi wá lọ́sàn-án lẹ́sẹ̀yìn báyìí báyìí báyìí yìí o ní dédé ibi tẹ́ ẹ bá sì ń gbọ́ mi ànìkẹ́ ló ń bọ́ ànìkẹ́ ló ń fọ́ ànìkẹ́ ló ń fọ́ wọn ànìkẹ́ ọlọ́ ó sì ń wá bẹ́ẹ̀ yẹn.

tèmi náà tọpẹ́ dọpẹ́ ló jèrè ọpẹ́ náà lámọ fún ọlọ́run ọba wa amọ̀ tó ti dé lọ́sàn án tòní náà ni lórí ètò yín ètò wẹ̀ ètò gbogbo ènìyàn ètò arúgbó ètò omidan ètò oyún inú bẹ́ẹ̀ ni àwọn tó bá lóyún lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ ẹ bá ti ń rí pọ́mọ náà wọ́n ti ń ta wọ́n pàtó ó ti ń fún wọn nípa ó ti ń fún wọn ní àwọn kicks kan nítorí wọ́n gbọ́ ohun tí wọn náà ni èmi lọ̀rẹ́ wọn èmi ni friendship wọn ẹ̀yin bẹ́ẹ̀ tí mi iṣẹ́ ẹ ti ń gbádùn mi ẹ̀wọ̀n káàsán jẹ́ mọ́ kí yín kàbọ̀ lápá bíbá yìí fi àná yá yóò àmísín yóò àlùsí ẹ̀mú lù sóṣọ̀ sàn gan. It's the 8th of August in the year 2026. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ti jẹ́ ká lọ lọ́sẹ̀ tó kọjá tá a tún padà wá lónìí. Ẹ̀wọ̀n káàsán properly ẹ̀mọ̀ kú lé ní dédé ibi tá ẹ bá ti ń gbọ́ mi báyìí lábáyé. Ètò yín náà lógorí afẹ́fẹ́ ká mọ fíìlì ẹ̀ ní ìkànnì yí àdàbà 88.9 FM. Mo bá ti mọ́ ṣe ní gbogbo ọjọ́ Sátidé mo bá ti gbẹ́nu lé aago méjìlá ẹ̀ ti mọ́ ṣe kéne ẹ̀ ti mọ́ prepare sàn gbogbo yín ó ti mọ́ prepare ẹ̀ ni pé yes ọmọ yín olólùfẹ́ yín náà yóò tó gorí afẹ́fẹ́ bẹ́ẹ̀ ni mo ti dé sí yín lọ́rùn náà nu ẹjẹ́ àtúndò ṣe lórí ètò lónìí ká mọ fíìlì ẹ̀ náà ni bó lọ sí ẹyin ṣe lọ gan bó lo ṣe lọ òjò tó rọ̀ lọ́sẹ̀ ó mọ́ àwọn kan ẹ̀rí weatherfall 2 weatherfall ti dédé yín ṣàǹṣe léyìí tó wún ìlú gbà dédé yín ká mọ́ ọ̀lọ́ ẹyin rí ọlọ́run nu that is you there is God. Fẹ́mi Adébáyọ̀ náà ni èmi lọmọ ṣílá rẹ ọmọ ṣílá mẹ́sàn-án wọn lóbì mẹ́wàá gba tí gbogbo yín pè lánìí kí ọmọ ẹ̀gbá mo tún ti dé lọ́sàn-án tòní náà ni yẹn ẹ̀jẹ̀ àtújọ ṣe bó ṣe jẹ́ kó rí ẹ̀jẹ̀ àfẹsẹ̀ rájọ́ lóní fẹ́rẹ́fẹ́ tá a bá padà dé àbọ̀ sí abala kìíní lórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ti mú ṣe ní gbogbo ọjọ́ Sátidé abala àkọ́kọ́ níbi tá a ti máa bèrè ìbéèrè lọ́wọ́ ara wa tá a sì mọ̀ sí kíni a mọ̀ dáhùn lẹ́sẹẹsẹ abala kejì náà níbi tá a ti máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe rí a máa wá rétí ọ̀sẹ̀ wa over 10 báwo lẹ́yìn ṣe fíìlì ọ̀sẹ̀ yín sí ṣó dùn gan ni ṣó rí bákan ni ṣó lọ geere ni ẹ̀ gbogbo ẹ̀ lámọ̀ sọ when we get to that bridge we will cross it mọ́ ń bọ̀.

0: ẹni ọ̀rọ̀ olúwa náà ti gbé mi náà sọ̀rọ̀ lọ́sàn án tòní ẹjẹ́ àtújọ sọ síra wọn ẹjẹ́ àgbé nǹkan sí nǹkan ẹjẹ́ àdá nǹkan mọ́ nǹkan ẹjẹ́ àgbé nǹkan sí nǹkan ẹjẹ́ àgbé nǹkan sí nǹkan ẹjẹ́ àgbé nǹkan sí nǹkan. Ibi tẹ́mi gan ń gbé yín lọ fúnra mi lọ́sàn án èmi ò mọ̀ ṣùgbọ́n àìní òsínà beautiful destination náà ni ó padà já sí. Ó yẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti mọ́ ṣe lórí ètò yìí lọ́sàn án tòní ẹjẹ́ sáré já yín tán kí irú ẹyin sì kí n jẹ́ ẹ̀mọ́ nọ́mbà tẹ́ ẹ̀ mọ́ pè sí. Tó bá jẹ́ pé first time àlẹ́ yín ni ẹ̀mọ́ bá ṣe ń ṣe lápá bí ó yá ẹ bá ń wọ́ wọn sẹ́gbẹ̀ẹ́ kan pé ó yá. Tell a friend to tell a friend to tell a friend. Nípé àníkí ọmọ ẹ̀gbá is online. Ẹ sọ fún wọn pé mo ti wà on air nítorí kí ni àjọ fẹ́ fìlì ẹ̀ lọ́sàn án tòní náà ni. Ẹ jẹ́ àjọ fìlì ètò yìí lọ́sàn án tòní torí pé kí ni mo ti ṣetán mo sì ti bá yín kọ́ àwọn ọ̀béèrè yín wá kódà mo gbéwè síwájú lẹ́yìn àti tani mo múra yín ni o. Ẹyin tẹ́ jẹ́bú mi lọ́sẹ̀ tó kọjá ẹyin bíi mẹ́ta mo lérò wípé ẹ ti rí ẹ̀bùn yín. Ẹ dákun tẹ bá ní àǹfààní láti tún pè wọlé because mo mọ̀ wípé ó máa ń le gan. Mo ń bá yín sọ̀rọ̀ àwọn tèmi ń gbòòrò ayọ́ ní ṣe kí wọ́n ti ń pè wọlé bóyá àwọn gẹ́gẹ́ ló ń lọ ń bẹ̀yìn ọlọ. Èmi náà lè sọ fún wọn pé calm down baby calm down. I dey here for you, I dey with you. Ẹ má fọ 44-4 ẹ sì kọ́ tó what 40. 81625199 the number to wọnú àgbàlá tiwa wa tẹ́ ẹ bá ń gbọ́ àgbàlá wa tó posh àgbàlá wa tó tuṣùlọ posh àwa náà là ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń gbọ́ beauty day ọgbà day everything ó set gan ni. 81625199 the number to wọnú àgbàlá wa wá ẹjẹ́ àtúnṣe ṣe lọ́sàn án tòní o who's gonna be my first caller for today. Ẹ̀lọ́ ẹ̀ka àsán o. Báyìí sí o ẹ̀lẹ́ o.
1: Ẹ máa pé tó yá mi.
0: Àwa re yẹn o, ṣàlàáfíà mo bá yín.
1: Mo dúró dédé, mo dúró dáadáa.
0: Ẹ filẹ̀ yín kan dúró tán, èmi kan dúró
1: pẹ̀lú. Orúkọ mi ni Wòlíì David Solomon.
0: Ó yá Wòlíì.
1: Ẹ̀mí ń bẹ láti ilé ọ̀ka kókó.
0: Ẹ káàbọ̀ sórí ètò sáà.
1: Mi ò rí ẹ̀bùn mi ju ẹjọ́ o.
0: Ẹjọ́ ọjọ́ kí ló parí nọ́mbà yín?
1: 66 ló parí nọ́mbà mi.
0: 66 ẹ ṣọ́ pẹ́ wín ní jẹjọ́.
1: Ẹ
0: lọ wo káàdì yín, ẹ lọ wo, mo ti sẹ́ndì ẹ̀. Gbogbo àwọn tó ń wìn ní jẹjọ ni mo ti
1: sẹ́ndì. Ẹ ò lè parọ́, ẹ ò lè parọ́.
0: Mi ò kì í parọ́ lórí ètò, irọ́ mi kì í parọ́ náà ni
1: wò.
0: Ṣé pé ló jẹ́ kí n confirm nọ́mbà yín bẹ́ẹ̀? So mo dẹ̀ ti rí ní lọ́wọ́ mi, so ẹ lọ check.
1: Bẹ́ẹ̀ mọ̀ ẹ ṣe wá rẹ̀ mo nílò ẹ máa ẹ ní parọ́ ẹ̀.
0: Àyà ẹ ṣeun gan ni àwọn
1: olè. Òkè ṣe a máa.
0: Ẹ ṣe fẹ́ kí n sáré gbé yín débẹ̀ náà ni.
1: Wà ẹ jẹ́ ń gbìyànjú wò mọ́ mi ni.
0: Ó dáa ẹ jẹ́ fún yín ní òǹkà Yorùbá láàárọ̀ yìí ṣó ti yá.
1: Ok mo dáhùn.
0: Kí ni à ń pe 329 ní Yorùbá?
1: 329. Ní kan náà ẹ gbá. Ibi tẹ́ gbé mi lọ yẹn láàárọ̀ yìí.
0: Ó pàtàkì àbí.
1: Ọ̀rọ̀ tí lọ dẹ́gbà wọ̀n yẹn láti ń lò báyìí. Kò dẹ̀ yẹ kí a gbàgbé tiwantiwa. Ní òun gbàgbé tiwantiwa.
0: Kí ni 300 wòlíì? Kí ni 300?
1: Mi ì mọ.
0: Ẹ mọ, ó yẹ ṣé wòlíì, ẹ máa lọ, ẹ ṣe.
1: Mi parọ́ fún yàn.
0: Ẹ má parọ́, ẹ máa lọ. Jẹ́wọ́ ló ní gbóró ń ṣó nípé ẹ wo èmi ò mọ kíní yẹn dákun ẹ mọ̀dé mọ́ ráàkì ọpọlọ mi ó ṣọ̀sán gan ó ṣọwọ́ ọ̀sán wẹ́dà yín ò ọ̀tì kò kóòdù ó wà ní very normal level kò sóòrùn kò sójú everything is just going very smoothly. Èmi wàá mọ̀ bóyá pàbí tèmi wà ní mímọ́ bó ṣe rí lápá àbí tẹ́yìn wà bóyá ojú òórọ̀ ni bọ̀ níbí báyìí o it's just a very cool weather ẹ mọ̀ kí nǹkan kọ̀ cool kọ̀ wà just like that. 81625199 the number to wọnú ilé wa wá ẹ̀lọ́ ẹ̀ka àsán o.
1: Àníkẹ́ ẹ̀gbá.
0: Báyìí sí ẹ̀lẹ̀ ń bẹ́ yẹn o.
1: Ẹ̀ka àsán o.
0: Ẹ̀ka àsán sá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Ó confirm láti ilé ìfira.
0: Ó ń confirm láti ìfira.
1: Báwùsí tó confirm.
0: Ẹ dákun báwo lẹ ṣe láti báwùsí ẹ tó ti di ó confirm ẹ kí ló orúkọ mélòó lẹ́yìn fún ayé ń jẹ́.
1: Ó confirm láti ilé ìfira.
0: Ó dáa kò sí wàhálà ọ̀gá ó confirm ẹ káàbọ̀ sórí ètò.
1: Okay.
0: Ó dáa ẹ ṣeun ṣé kí n fún yín ní àwọn ìbéèrè iṣẹ́ ti ṣe tán.
1: Ọ̀ya mo ṣe tán pẹ̀lú yín.
0: Ó dáa òǹkà Yorùbá náà ni mo máa bẹ̀rẹ̀ pẹ̀lú yín náà máa fún yín ní òǹkà Yorùbá mẹ́ta sí mẹ́rin tẹ́ ẹ bá ti gbà á ẹni àǹfààní láti jẹ̀bi iṣẹ́ ti ṣe tán.
1: Ó
0: ti pọ̀ jù mẹ́rin ti pọ̀ jù àbí ẹ má wọ̀rí.
1: Ọ̀ya
0: kí ni à ń pe 420 ní Yorùbá 420.
1: 420. Irinwó ló ní ogún.
0: Ṣé irinwó ni àbí irinwó èwo lẹ fẹ́ múnú méjèèjì.

0: sẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ̀ mọ́ bó ṣe ń lọ lápá àbí ẹ jẹ́ ń tan àyín tún ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀yìn ṣe ká máa fíìlì ẹ̀ ní ètò tó gorí afẹ́fẹ́ báyìí nìkànnì yìí adaba 88.9 FM nílùú àkùrẹ́ náà la wà tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́ ẹ a ti bẹ̀rẹ̀ náà nìyẹn a ti wọnú ètò lọ mo ti ń jù sí yín mo ti ń rún àwọn ọkọ̀ mọ́kọ́ náà láàárọ̀ yìí báyìí ọlọ́run ọwọ́ líle líle ló mú wá láàárọ̀ yìí tẹ́ ẹ bá ti mọ question yín báyìí má a. Hello, Ekaasan.
1: Hello, ma.
0: Ekaasan, ẹ jẹ́ bá ń sunkún bí rédíò yín ká lè gbọ́ yín dáadáa. Ekaasan.
1: Ok.
0: Orúkọ yín àti tẹ́tí ń pè wá.
1: Mo sunkún bẹ́ẹ̀, Adéṣida Abiodun Anthony.
0: Anthony, láti bọ́lá ti ń pè wá ọ̀gá Anthony.
1: Àti Ìlàrámọ̀kì.
0: Ìlàrámọ̀kì lẹ́gbẹ̀ẹ́ wá ń bí ẹ̀ka bọ̀ sí orí ètò.
1: Bẹ́ẹ̀ni, Ekaasan.
0: Ẹ ṣeun. Ó dáa, mo fún yín ní òwe tí ò lọ fà méjì péré náà ni mo máa fún yín. Tẹ́ ẹ bá ti gbà á, ẹ ní àǹfààní láti jẹ ẹ̀bùn. Ṣé ẹ ti ṣetán ọ̀gá Anthony?
1: Mo ṣe tán.
0: Ó dáa, ẹ fẹ́ gbìyànjú ẹ̀. Owé àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ fún yín, àbùkù tó bá kan 40 èèyàn, ẹ parí ẹ̀.
1: Àbùkù tó bá kan 40 èèyàn. Àbùkù tó bá kan 40 èèyàn. Ó ti kan gbogbo èèyàn nìyẹn.
0: Lóòótọ́ tá a bá ní ká wo òwe yẹn nǹkan tó parí ẹ̀ ìtumọ̀ ẹ̀ lẹ́yìn sọ yẹn ni pé ó ti kan gbogbo èèyàn ṣùgbọ́n ó ní bá ṣe parí ẹ̀ gangan like ó ní term titi ẹ̀ tí wọ́n lò.
1: Ok.
0: Àbùkù tó bá ti kan 40 èèyàn.
1: Àbùkù tó bá ti kan 40 èèyàn.
0: Ẹ lè sọ pé ó ti kan gbogbo èèyàn bọ̀ tó ní nǹkan tí mo fẹ́ gbọ́ kò ń ṣe gbogbo èèyàn nìkan.
1: Àbùkù tó bá kan 40 èèyàn gbogbo ará ló kàn.
0: Ọ̀gá Anthony ẹ̀ ńlẹ̀ ẹ ṣáà ń try láti yí síbì kan. Ok, ìbéèrè kejì lórí òwe yẹn òun náà ni àṣewà. Àgbààgbà mẹ́ta ní pète ìlú ẹ̀ parí ẹ̀.
1: Àgbààgbà mẹ́ta ní pète ìlú. Àgbààgbà mẹ́ta ní pète ìlú. Àgbààgbà mẹ́ta ní pète ìlú.
0: Àwọn àgbààgbà tó ju mẹ́ta gan lọ sí pète ìlú ìlú ìsìdá. Ká má wàá sọ pé àwọn mẹ́ta ẹ̀yìn wá nílùú àdá ìwẹ́ àbílí ìpè ìlú àdá ṣá ẹ ṣéjèrè ọ̀gá Anthony máa parí òwe yẹn fún yín ẹ má wọ̀ rí.

0: ni ipa mi ọgá torí ibo lẹ ń gbé mi lọ. You don't dey carry me go where I know no. Bẹ́ẹ̀ ni èmi àti Fẹ́mi Súlá náà ni a jọ bèrè ètò lọ́sàn-án tòní. Tó bá tún yá màá tún gbé yín kúrò bẹ́ẹ̀ màá tún gbé yín tú àbàyè. Ẹ bá ń gbé mi tú àbàyè bẹ́ẹ̀ ni a jọ mọ̀ sí lọ́sàn-án tòní náà ni. Ibo lẹ́yìn wà tẹ̀ tí ń gbọ́ mi lọ́sàn-án tòní. Ṣé inú ilé lẹ wà ni? Ṣé ṣọ́ọ̀bù lẹ wà ni? Ṣé inú ọ́fíìsì ni? Torí àwọn kan máa ń lọ ọ́fíìsì lọ́jọ́ Sátidé. Bí àwa báyìí, àwa kan rèé ń bẹ̀ ọ́fíìsì làwà bíbó wa ni. Iṣẹ́ ọ́nì ìdí iṣẹ́ ẹni láti ṣe kí n láti mọ ni lọ́lẹ̀. Bó sì jẹ́nu lélẹ́yìn wà náà ni tí wíkẹ́ǹd ká yín mọ́lé tẹ́ cross leg tẹ́ ẹ ṣáà ń gbọ́ ká mọ́ fíìlì ẹ̀. Bóyá lè po lẹ́yìn wà tẹ́ ẹ ti ń gbọ́ mi ni ẹ ṣáà ń fíìlì ẹ̀ níbi tẹ́yìn náà wà. Ẹni wí ẹ̀ tẹ́yìn ò bá tiẹ̀ wà tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ ń sọ fún yín kí n rẹ̀ ẹ̀yìn tán. If you are not here, you are missing gan ni lóòótọ́. Adabayi 88.9 FM náà ni a ní kí ọmọ ìgbà ti wọ̀ láì tẹ́ ẹ. Ká máa fíìlì ẹ̀ náà lè tòtò gírí afẹ́fẹ́. Ẹ jẹ́ àtúnjọ ṣe kíni ká jọ ṣe nǹkan papọ̀. Ó yá 08162519991. Ẹlẹ́kàsán o.
1: Ẹ káàsán
0: sáà, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá.
1: Olúwagbẹ́ngà ni o, láti Arigidi Àkókò.
0: Olúwagbẹ́ngà láti Arigidi Àkókò. Ẹ káàbọ̀ bọ̀dá gbẹ́ngà. Ṣé ẹ ti ṣe tán?
1: Mo ti ṣe tán o. Ìfọwọ́ lúrọ̀ ní kẹfí bá mi.
0: Máa fọwọ́ lúrọ̀ bá yín lò.
1: Mẹ́ta fẹ́yìn báyìí.
0: Mo kàn ń rún èmi máa ń rún olúwayé rúnrún lè mi. Mo máa ń rún yànmọ́ kan náà ni. Ẹ má bínú.
1: Ọwọ́ lúrọ̀ ní kẹfí bá mi dì
0: láàrin. Obìnrin ni ọwọ́ ẹ̀rọ máa bá dé. Ẹ má wọ̀ ẹ má fọ bọ̀dà gbẹ̀ngà. Ṣó ti yá? Oya, mo fẹ́ fún yín ní alfábẹ́ẹ̀tì. Ṣé o ti rọ̀ bẹ́ẹ̀ yẹn? Ìyẹn rọ̀. Mo fún yín ní alfábẹ́ẹ̀tì kí bọ̀dá gbẹ̀ngà K in English kí ní Yorùbá. Ẹ dárúkọ orúkọ obìnrin àti ọkùnrin méje tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì kí.
1: Kọ́láwọlé.
0: Ení.
1: Kọ́ládé.
0: Èjì.
1: Kẹlọmọ.
0: Ẹ̀ta.
1: Kúnlé.
0: Ẹ̀rin.
1: Kẹ́hìndé.
0: Àrùn.
1: Káyọ̀dé.
0: Ẹ̀fà.
1: Kọ́lápọ̀.
0: Ok, ṣé Kọ́ládé lẹ́sẹ̀ lẹ́ǹkan? Mo ṣàpọ̀ pé
1: ti sọ. Kọ́ládé mo sọ Kọ́lápọ̀.
0: Ok, o sì pé méje. Lórí alfábẹ́ẹ̀tì kí yẹn, òun náà ni a ṣe wà. Adárúkọ ìpínlẹ̀ mẹ́rin ní orílẹ̀-èdè Nàìjíríà tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì kí ìpínlẹ̀ mẹ́rin.
1: Kogi.
0: Ení.
1: Kẹ́bì.
0: Èjì.
1: Kwara.
0: Àǹtí yẹn ti bá mú yín. Ti bá mú àǹtí yẹn. Ó gẹ̀yẹ̀ ọkọ.
1: Kwara.
0: Ó gẹ̀yẹ̀ ọkọ. Bàdágbẹ́ngà ó yà.
1: Kano.
0: Kano. Lórí kí yẹn, òun náà ni a ṣe wà. Ẹ wọ àyíká yín, ẹ dárúkọ nǹkan méjì tí ẹ lè rí tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì kí. Mo fún yín láǹfààní láti sọ lédè òyìnbó tẹ́ ẹ bá rí.
1: Comb.
0: Sí ni comb ní òyìnbó. Tabade máa pè náà ni comb. Ó ní nǹkan tá a máa ń pè bóyá ìyàrí la máa ń pè ní èdè Yorùbá.
1: Kettle.
0: Ok, ẹyọ kan.
1: Knife.
0: Ní sọ pé knife. Àbí? A mọ̀ pé K ni spelling ẹ̀ ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n pronunciation là ń bá ṣe. Ẹyá.
1: Cotton.
0: Tá a bá tún ní pẹ́ ká wò ó, sí ni cotton ti bẹ̀rẹ̀ lédè òyìnbó. Tá a bá dẹ̀ fẹ́ sọ ní Yorùbá, mi rò pé cotton la máa pè ní Yorùbá.
1: Kolanut. Mo rí kolanut ń bí.
0: Ibo lẹ ti róbì bọ̀dá gbẹ̀ngà. A mọ̀ pé obì ni, ṣùgbọ́n ẹ má wọ̀ rìbó fún yín. Lórí alfábẹ́ẹ̀tì kí yẹn, òun náà ni a ṣe wà. Ẹ dárúkọ ẹranko méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́ẹ̀tì kí ẹranko.
1: Kẹ́tẹ́kẹ́tẹ́.
0: Ení. Ó yà o. Wọ́n fi yín ṣe yẹ̀yẹ́. Kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá mi o, ó yá. Ṣe fún yín lẹ́yọ̀kan.
1: Ẹ ràn mí lọ́wọ́.
0: Kangaroo nǹkan.
1: Ok, kangaroo.
0: Kangaroo, ẹ tún fakọ sí. Bẹ́ẹ̀ jẹ́ pẹ́ nǹkan lẹ sọ, ọ tún fakọ sí. Kò sí wàhálà, màá fún yín bẹ́ẹ̀. Ẹ fún mi ní nọ́mbà yín, ọ̀gá gbẹ̀ngà.
1: 00.
0: 69. Ẹ dúró o. Ok, ó yá.
1: 93.
0: 07 07 8705 69
1: yes
0: 93
1: yes
0: 87
1: yes
0: 05
1: 05
0: Sure.

bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan náà ló ní ìgbé dìde òun náà ni ó sì gbé wa ga yóò gbé wa dìde ní gbogbo ibi tá a bá ṣe ní gbogbo ohun tá a bá dáwọ́ lé pátápátá náà lọ́lọ́run ó gbé wa yóò gbé wa ga láṣẹ Èdùmarè. Ẹjẹ́ ń sáré ṣe ká bọ̀dá Gbẹ̀ngà ló sọ̀rọ̀ tán a sì sọ pé ọlọ́run ó gbé wa ga ọlọ́run mọ̀ gbé wa ga náà ni ẹjẹ́ àpàlùdà ká sáré dúkẹ́ lọ ẹ mọ́ kó ń bẹ́ mò ń bọ̀.

ní kẹ́ adé tẹ̀ ń retí ti dé ó yẹ ṣe kí ni ẹ gbé rédíò yín ẹ fà á mọ́ra nítorí èmi gan ti ṣe tán mo ti prepare mo ti wà ókè mo dúró re mo dúró tán torí tiyín náà ni ṣẹ́yìn náà ti dúró re mo jẹ́ nìkan kó mì yẹn mo jẹ́ kí mìmì kan mì yín o ẹ sọ fún ọ pé ṣe kí ni ẹ dúró tán.

0: 81 6251 9991 fún ẹyin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa tẹ́ ẹ̀ mọ́ bá ṣe ń ṣe lápá bíbá yìí ká máa fi ilé ẹ̀ náà lẹ́tọ̀ tó ṣe wà lórí afẹ́fẹ́ ní ìkànnì yìí àdàbà 88.9 FM pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ọ̀rọ̀ ẹ̀yin bébì yín àníkí ọmọ ẹ̀gbá ẹbí wọn ṣe ètò ẹ̀yìn wọn máa bá ṣe ń wá sọ́dọ̀ mi lèmi náà máa ṣe kí ni ní ìmọ̀ fún yín ẹlẹ́kàsán o
1: ẹlẹ́kàsán
0: orúkọ yín àti bíi tẹ
1: Amọ̀lọ́lá ló ń sọ̀rọ̀ láti.
0: Amọ̀lọ́lá Amọ̀lọ́lá. Àǹtí Lọ́lá ṣe wà pẹ́ mọ̀ káàsán.
1: Mo wà ókè o.
0: Ẹ kújọ mẹ́ta.
1: Mo rí
0: Olúwa ṣeun ẹ ṣeun ẹ káàbọ̀. Ó dáa àǹtí Lọ́lá mo fẹ́ fi ní òǹkà Yorùbá ṣóyá. Ṣèbí a ti jọ ń bọ̀ ní àṣẹ ìmọ̀ òǹkà Yorùbá ni ẹ̀yin tó yẹ pé kẹ́ ti gbọ́ kẹ́ ti dapò nínú ẹgbẹ́ wa. Ẹgbẹ́ olóríire. Ibo ló lọ?
2: Òǹkà Yorùbá yẹn lọ fà
0: o. Òǹkà Yorùbá ló fà ok ẹ má jẹ́ kí n fún yín ní òǹkà Yorùbá ń gbà ẹ. Ó yẹ jẹ́ kí n fún yín ní àwọn ewé bẹ́ẹ̀ yìí.
2: Ee.
0: Èwo tún ni ee.
2: Ọ̀dà ọ̀yá.
0: Ẹ gbìyànjú.
2: Kí Olúwa kó ràn wá lọ́wọ́.
0: Kí ó sì máa ran gbogbo wa lọ́wọ́ papọ̀. Ok o, kí ni à ń pe eggplant? Ìgbà míì a máa ń pè ní garden egg. Kí ni à ń pè ní Yorùbá?
2: Ìgbá.
0: Tá a bá fẹ́ pè ní ìgbá, kí la tún lè pè?
2: Ìyẹ́gún.
0: Ìlú wo lọ ti ń pè ní ìyẹ́dú?
2: Ìjẹ́gún.
0: Ìjẹ́gún. Àkúrẹ́ ló máa ń pè bẹ́ẹ̀. Ṣé ti gbọ́ ikàn rí?
2: Ikàn yẹ bẹ́ẹ̀ ni
0: wọ́n máa ń pè ní ikàn náà àbí? Ó dáa. Kí ni à ń pe bambú? Ok ọmọ àkúrẹ́ ni yẹn àbí? Kí ni bambú ní Yorùbá? Bambú bambú the bambú bambú. Kí la máa ń pe bambú
2: ni?
0: Ọ̀parun oko méjì tí mo máa fún yín. Kí ni à ń pe almond? Almond ṣebí ẹ mọ síìdì almond ẹ ti rí ewé yẹn rí? Ẹ ti rí almond tree, almond oil, almond seed. Kí ni à ń pè ní Yorùbá? Ẹ dẹ̀ mọ́ o, tí bá sọ́ báyẹn mọ́. Tí bá sọ ẹ máa mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ try. Ṣé ẹ mọ òfi o? Ẹ mọ nǹkan tó ń pè ní òfi o. Seed fruit la máa pè náà, ó rí kínkìnkín, wọ́n máa ń jẹ́ bọ́, wọ́n á dàbí coconut lẹ́nu. Ó ní taste coconut, bọ̀ kékèké lòun wọn ń ṣe àgbọn gangan òfi o. Ẹ mọ. Ok, last question. Kí ni à ń pe fig? F-I-G. Mostly inu Bible, a máa ń ka ọ̀rọ̀ yẹn ní Yorùbá nínú Bible. Igi ni.
2: Igi ọ̀pọ̀tọ́.
0: Ta ló ní ìdárúkọ Bible? Ta ló ní ìdárúkọ Bible sọ pé igi yẹn? Kò sí tẹ bá rò inú Bible ló fà wá.
2: Igi
0: ọ̀pọ̀tọ́. Ó dáa ẹ̀jẹ̀ fi eléyìí kun ká kúrò lórí ẹ̀. Kí ni à ń pe velvet bean ní Yorùbá?
2: Velvet bean.
0: Velvet bean. Nínú mẹ́rin tí mo fún yín dàbí ẹ̀sìn gba mẹ́ta sọ pé fẹ́ yọkan ikú ni o.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí ni ìyá wọ́n máa ń sábà fi ṣe kàbá, wọ́n máa ń dà sómi fáwọn èèyàn?
2: Velvet bean. Ebi ṣe atare.
0: Ṣé èyí máa ń da atare sómi? Ṣé máa ń da atare sómi?
2: Ṣé ni wọ́n máa fi ń ṣe?
0: Wọ́n máa ń sábà da sómi téèyàn bá ti fi wẹ̀, ó ní nǹkan tó máa ṣe yàn. Lẹ́yìn tí mo ti fún yín mo ti fún yín lórí ìjò tán bẹ́ ṣe wà yá máa pín káàdì yín sí méjì ni. Kí ló gbẹ̀yìn nọ́mbà yín? Ó yẹ kí n ṣì ní nọ́mbà yín, ṣebí ẹ jẹ káàdì ní last week. 83 ló gbẹ̀yìn nọ́mbà yín àbí? Kò sí níbí o. Ìgbà wo lẹ jẹ káàdì bóyá 2 weeks ago ni omi rí nọ́mbà yín mi báyìí? Ó yẹ tún pè fún mi. Ẹ tún pè fún mi.
2: 0703232.
0: Okay.
2: 92. 1483.
0: Okay. 1483. Ẹ ṣe wá àǹtí Lọ́lá.

0: 08161 599 91 ni nọmba tó wọnú àgbàlá wa wá lápá bíbá yìí tẹyin bá ṣe ń darapọ mọ wa tẹ ẹ mọ bá ṣe ń ṣe ń bí ètò ká máa fi ilé ẹ lórí ìkànnì yìí àdàbà 88.9 FM òun náà ni ó sì wà lórí afẹfẹ pẹlú ọnì kí ọmọ ẹgbà ẹlò ẹ káàsán o báyìí sí níbẹ yẹ o mommy glory mi àtàtà ẹ káàbọ sórí ètò àmì o àmì o
1: ẹ ṣeun ètò ọrọ pẹtẹ ni ẹtorí ọlọ́ọ̀bá bá lómi ẹ mọ̀ pé ibi líle là ń bọ́kùnrin
0: ọ̀lẹ̀
1: torí fáwọn ọkùnrin ní gbàkọ̀gbì wọ̀nyí.
0: So ibo la ti wá ń bóbìnrin.
1: A ní sọ mẹ́sàn-án.
0: Ibo lẹ̀ ti wá ń bóbìnrin. Ṣé bí ẹ̀yin obìnrin lẹ bá sọ pé wọ́n tẹ̀ bákàdé o bákàdé bẹ́tà.
1: A ó sí o a lè forí
0: bá lè o a ó ní lọkùnrin jẹ́
1: o. Okay,
0: máa fún yín ní ẹ̀mọ rárá ẹ̀mọ ení èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà ẹ̀mọ nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́yẹ kankan.
1: Àtọ́ bá ti ń wọ ọ̀ọ́dúnrún ọgbẹ́jẹ ọgbẹ́jọ wọ̀nyí àmọ́ o.
0: Oye ẹ má jẹ́ fún yín ní àwọn ọ̀ọ́dúnrún ẹgbẹ́jẹ. Kí ni 40 ní Yorùbá?
1: Ọ̀ọ́dì a sì mọ̀ débẹ̀
0: yẹn. Ẹ̀mọ̀ débẹ̀ yẹn. Kí ni 100?
1: Ọgọ́rùn-ún.
0: Kí ni 120?
1: Ọgọ́fà.
0: Ṣé ó da yín lójú?
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣúọ̀.
1: Mo ti káwọ̀.
0: Ẹ ti káwọ̀ ok. Ọgọ́fà àbí ok.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí ni a máa pe 210 ní Yorùbá? Kí ni 200?
1: Ìgbà ó lé mẹ́wàá nìyẹn.
0: Ìgbà ó lé mẹ́wàá tàbí ká
1: sọ. Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣúọ̀.
1: Ìgbà. 200 ó tún lé mẹ́wàá.
0: Ó lé ní mẹ́wàá ó dáa.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí ni à ń pe 500 ní Yorùbá?
1: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta.
0: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta.
1: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni.
0: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ok máa fún yín ní méjì sí. Kí ni à ń pe 520?
1: Òpó lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta.
0: Kí lẹ pé?
1: Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta.
0: Ẹ sọ pé 500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbí? So kí ni 520?
1: Okòó ni 20 yẹn.
0: Ó yẹ pé tán.
1: Okòó lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta.
0: Okòó lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. Ẹ jẹ́ wá fún yín ní last one yìí.
1: Káàdì tí ń sọ òyìnbó ṣe tì mí.
0: Ó yà kí ni 1000?
1: Ẹgbẹ̀rún kan.
0: Ẹ máa lọ kí káàdì yìí tó ṣe òyìnbó sí yín létí.
1: Ẹ ṣe.
0: Only you will not know until you try. Ẹ rò pé ẹ mọ̀ báyìí sìn. Gbogbo bó ṣe jẹ́ pé kò àwọn eléyìí tí mo fún yín yẹn kò le jù. Ṣùgbọ́n ẹ ṣì gẹ̀tẹ̀. So you cannot know that you know something until you try it. Ṣé pé bẹ́ẹ̀ ṣe try ẹ báyìí sìn yẹn rí pé ẹ dẹ̀ gẹ̀tẹ̀ gbogbo question tí mo bèrè lọ́wọ́. Ìbí ṣe jẹ́ pé ó simple but at the same time ẹ sọ pé ah wà láì ta ẹ tún fi ẹ ti ṣe wà láì láì. Ọlọ́run ò darí jí yìí. Ẹ sọ pé wàhálà ìdẹ ẹ̀yin ò mọ òǹkà kankan o. Gbogbo nǹkan tí mi dẹ̀ bèrè lọ́wọ́ yín lè dẹ̀ mọ̀. So ẹ jẹ́ ká máa try. Let's just give it a try or sometimes, okay? Ẹ má jẹ́ ká rò pé a lè ṣe. We can actually do it. O 81 6251 9991 ni nọmba tó wọnú bíbá ìwá ẹ̀jẹ̀ àtòjọ ṣe náà. O 81 6251 9991 ẹ̀lọ́ ẹ̀ka sàn.
2: Ẹ̀ka sàn.
0: Ẹ̀ka sàn báyìí sí orúkọ Yílíbó lẹ ti ń pè wá o.
2: Ṣálíù láti ọ̀rẹ́.
0: Bàdá Ṣálíù láti ọ̀rẹ́. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ìgbà àkọ́kọ́ tẹ máa pè sórí ètò yín ni. O dà ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ fún yín lówe ọ̀gá Ṣálíù ṣe ti ṣetán. Àgùntàn tó fẹ́ máa dún bí ìkòkò. Ẹ parí ẹ̀.
2: Àgùntàn tó fẹ́ máa parí ìkòkò.
0: Àgùntàn tó fẹ́ máa dún bí ìkòkò.
2: Ó pàkàṣọ.
0: Ó pàkàṣọ. Ẹ̀jẹ̀ ń bá yín parí ẹ̀ ká lè mọ́. Kó múra sílẹ̀ fún ọfà ọdẹ. Nǹkan tó parí ẹ̀ nìyẹn. Ìkejì tó máa fún yín. Àbá ní ń di òótọ́.
2: Àbá ní ń di òótọ́.
0: Ìyẹn náà pàkàṣọ. Àbá ní ń di òótọ́. Ojo ni kì í jẹ́ ká dáa. Nǹkan tó parí ẹ̀ nìyẹn. eleketa tun ma fun yin oga salio mo ti bere le lowo awon eyan ni couple of times but won mo mo de ti so awon kan na la re bo je kin kuro lori e je kin lo si ele ti mo fi pe e ma le mo dada a n pe gbena gbena
2: ni kapinta
0: oga salio e ma lo oh my god. Okay, carpenter ni gbero gbero abi. Ah, akere koro abi jawara di mo pada pe si bada sali wo. Oga Salwiu, agere koro abi jawara wa ibo le. Pelu kan te dale lo so. Eyin ni pe ta ba pe gbero gbena o ni pe carpenter. Ah, eyin re Olorun. 08162519991 the number to what do be wa hello
3: eka so ma
0: oruko yin ati bi te tin pe wa
3: mi sunday ni lati kari akoko
0: ese kadi mi o eseun mi sunday yes ma yes amen eka po sori eto se tu ma se be se je abi ka se fe kin gbe yin de be
3: oya
0: ma fun yin ni onka yoruba mommy salio
3: Oh,
0: okay. Kini anpe 330 ni Yoruba. 330.
3: 330. Oko le lo duro le mewa ati mewa.
0: Oko le lo duro le mewa ati mewa asa una mommy
3: so. Okay. O duro le logbon.
0: Ko se odunri o le logbon. Eja ko lori yen. Lori onka yen na ni mo se ma fun ni mo se wa pelu yin o kini a npe
3: 405 irinwole marun
0: irinwo a le pe ni a marun le ni irinwo a de le pe ni irun le irinwo o le ni marun kini a npe 509 509 eto so
3: edegbeta
0: le ni mesan kini 669 kini 600 ni Yoruba
3: eta le otalelegbeta o le mesan
0: Etun so.
3: Otalelegbeta le mesan.
0: Wow, that's good. Okay, eje ma yin fi eyo kan si abibi mejo da be mo dada. Kini 800 eko so 800 fun mi.
3: 800.
0: Egberin. E for mi lenu sha. Okay, eje fe lekun ka mo lo ko la pe mo joju kokoro. Kini 837.
3: 837.
0: Emo wu mi lori, emo do mi loju. Do mi loju. Je bi nomba yin, ewo lu kilo gwa yin nomba yin lo se to koja yin.
3: 9254.
0: 54, okay.
3: 9254.
0: O ti da.
3: Yes, ma. God bless you, ma. Epe to ma.

0: bọ́n ṣe ń jó nínú stúdíò nílé agbára ń bè làwọn ọ̀kan náà ṣe ń mójó wọn nígboro. Ẹ jẹ́ mọ́ ṣe háì kí mọ́ ṣe shout out fáwọn tèmi tí ń bẹ nígboro ayé àwọn tó wà lóríta. Ẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí yín náà yọ̀ pé tí ń báyìí tí káwọn tèmi nígboro Ọlọ́run kò tí complete kò tí pé ara ni. Tálẹ̀ fún gbogbo yín tàwa nígboro ayé bó ló ṣe ń lọ Ọlọ́run ẹ wá gbàgbọ́ ọ̀rọ̀ yín o mo jẹ́ ń tù o. 08162519999 orí mi náà wùṣà wọ́n mi Sunday wo mi lórí. No, I'm impressed. Ẹ lọ ẹ káàsán o. Ẹ káàsán máa orúkọ yín àti pẹ̀tẹ́ tí ń pè wá. Mi gbọ́ yín dáadáa.
1: Adoni láti ilẹ̀ Olújì.
0: Mrs. Adoni láti ilẹ̀ Olújì, ẹ káàbọ̀ sórí ètò. Ó dáa, ẹ jẹ́ kí n fún yín. Ni alfabeti C S in English. Irọ́ mo fẹ́ nìkan ní C ni last week ẹ̀hún gẹ̀ẹ́tì. Ẹ jẹ́ fún yín nìkan mi. Ẹ jẹ́ fún yín ní alfabeti ẹ. Tọ́sí eyín bẹ́ẹ̀ yẹn alfabeti ẹ. Ó yẹ dárúkọ orúkọ obìnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfabeti ẹ. Ó yà o.
1: Ẹniọlá.
0: Ẹniọlá ení.
1: Ẹ̀bùn.
0: Èjì.
1: Ẹta. Endurance.
0: Ẹrin.
1: Elizabeth.
0: Ènìyàn Elizabeth kì í ṣe Elizabeth orí ẹ láwà.
1: Ẹ̀bùn Olúwa.
0: Ẹ ti sọ ẹ̀bùn. Óyá o.
1: Ẹni ìtàn.
0: Lórí alfábẹ́tì ẹ yẹn òun náà ni àṣìwà. Ẹ dárúkọ oúnjẹ mẹ́ta tí ẹnu ń jẹ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì ẹ.
1: Ẹ̀wà.
0: Ení.
1: Ẹ̀bà.
0: Èjì. Ó kẹyọ kan o.
1: Ẹ̀pà.
0: Ẹ̀pà. Ok, lórí ẹyẹn òun náà ni àṣìwà. Ẹ dárúkọ nǹkan mẹ́ta tí a lè rí ní ilé ìdáná tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì ẹ. Ohunkóhun tí a lè rí nílé ìdáná nínú kitchen. Àbẹ́ ẹ fẹ́ sáré wọ kitchen ni. Ó yá o, àkókò wa lọ. Mọ́mí Adoni. Ẹja.
1: Ẹja.
0: Ok, o mo gbọ́. Ó kẹyọ kan. Okùn méjì rádà.
1: Ẹ̀gúsí.
0: Ẹ̀gúsí. Ó kẹyọ kan.
1: Ẹ̀wà.
0: Ó kàn dàbí pé ẹ ń dárúkọ oúnjẹ fún mi. Ẹ sọ àwọn nǹkan mi bóyá bíi kitchen utensils. Àwọn nǹkan tá à ń lò ní kitchen. Tàbí àwọn nǹkan tá a lè rí tí kì í ṣe oúnjẹ. Ẹ ti dárúkọ gbogbo nǹkan tẹ dárúkọ báyìí oúnjẹ ni. Ẹ wo nǹkan mi. Ó kẹyọ kan péré. Ó pàkàsọ. Ẹ filẹ̀. Lórí ẹ̀yẹ náà láṣìwọ̀. Ẹ wọ àyíká yín. Ẹ dárúkọ nǹkan méjì tí ẹ lè rí tó wà ní àyíká yín. Nǹkan méjì mi sọ pé oúnjẹ o. Nǹkan méjì péré tí ẹ lè rí ní àyíká yín tó bẹ̀rẹ̀ pẹ̀lú alfábẹ́tì ẹ.
1: Ẹran.
0: Ṣé bẹ́ẹ̀ ran oúnjẹ náà lẹ ran báyìí? Irú ẹran wo ṣé ẹran tó ti pa?
1: Ẹlẹ́dẹ̀.
0: Ibo ṣé ẹlẹ́dẹ̀ ṣì wà? Ok, ẹlẹ́dẹ̀ ṣì wà bí. Oh, ẹrẹ ẹlẹ́dẹ̀ níbi tẹ wà yẹn?
1: Bẹ́ẹ̀ ẹlẹ́dẹ̀ wà lára àyíká wa.
0: Ok, ó yá ẹ fún mi lẹ́yọ̀kan sí. Mo ń gbọ́ yín o.
1: Ẹja.
0: Ó dáa, mo ti gbọ́. Ẹ ṣáà fún mi nọ́mbà yín. Ó yẹ fún mi nọ́mbà yín.
1: 270.
0: Bẹ́ẹ̀ni.
1: 25. 61. 67. 33.
0: Ẹ ṣeun gan ni. Ẹ ṣe. Ó dẹ̀ jẹ́ àsáre ní pápá ká sáré bọ́ sí abala kejì lórí ètò nítorí àkókò wa ti lọ. Kákọ̀ sọ bí ọ̀sẹ̀ wa ṣe lọ lọ́sẹ̀ yìí. Báwo lẹ̀ ń ṣe fíìlì ọ̀sẹ̀ yín sí from 1 to 10. Báwo lẹ̀ ṣe máa rétí ọ̀sẹ̀ yín? 08162519991.

tí a wà yí ní abala bá ṣe ń sọ bí ọ̀sẹ̀ wá ṣe lọ a ti kúrò ní abala àkọ́kọ́ níbi tí a ti ń bèrè àwọn ìbéèrè àti bọ́ sí abala kejì a máa sọ bí ọ̀sẹ̀ wá ṣe lọ a máa wá rate ẹ̀ over 10 báwo ni ẹ̀yin ṣe fíìlì ọ̀sẹ̀ yín sí tá ẹ bá ní kẹ rate ọ̀sẹ̀ yín over 10 kí lẹ máa fún ẹ̀lọ́ ẹ káàsán o. mo máa nílò láti yánkì kọ́ọ̀lù yẹn torí mo ti sọ tẹ́lẹ̀ countless number wípé kí àwọn ìwé ọmọdé bá wọn pè lórí ètò yìí it's not for children má lọ ṣe kí ni.

0: Hello, Ekaso, orúkọ yín àti bìtẹ̀ tí ń pè wá.
1: Kẹ́hìndé ló ń ṣe látàkọ ẹ.
0: Àǹtí Kẹ́hìndé látàkọ. Ohun yìí yóò ìdí ìlà látọ̀dún yìí àti Kẹ́hìndé. Ṣé ṣọ́ọ̀pẹ́ ẹ̀ ní máa bọ̀ kí bá yí la ohun yìí rà ẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò àti Kẹ́hìndé. Ṣàlàáfíà lẹ wá. Ó dẹ̀ sọ fún wa báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ, báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ lọ́sẹ̀ yìí, ṣe fíìlì ọ̀sẹ̀ yín dáadáa, báwo ló ṣe lọ?
1: Ó ti lápá kan, kò tún ti lápá kan.
0: Ó olúwa ṣe o. Àṣà nínú gbogbo nǹkan ká ṣáà máa ṣe kí ni ká máa dúpẹ́.
1: Ká máa dúpẹ́.
0: Bẹ́ẹ̀ni, ẹ ṣeun dèrè àǹtí Kẹ́hìndé.
2: Ìgbéyàwó mi máa ṣe pọ̀ gbogbo. Ó lọ.
0: Ẹ jẹ́ ń gbé ìpè kan tàbí méjì sí ká máa fi ṣe lọ lórí ètò lọ́sàn-án tí ò ní, torí pé àkókò yẹn ń ṣẹ́jú sí mi náà ṣe kí ni mo ṣẹ́jú sí náà lẹ́yọ kankan. 81651991. Ẹlẹ́kàsán.
3: Ẹkàsán ṣé mo Adéṣidà ló pè yín padà.
0: Ok, ọ̀gá Adéṣidà, báwo ni ọ̀sẹ̀ yín ṣe lọ lọ́sẹ̀ yìí? Tẹ̀ bá máa rèètì ọ̀sẹ̀ yín kí lẹ máa fún ọba tẹ́.
3: Ó wà very stressful.
0: Ó wà very stressful. Ẹpẹ̀lẹ́ ẹ̀bọ̀ ṣó dùn ṣe fi ilẹ̀ bọ̀ tẹ bá ní kẹ rate ẹ̀ over 10 kí lẹ máa fún.
3: Màá ṣe fún yín 4.
0: Ẹ má worry, this week shall be better by the grace of God. Amen.
3: Amen.

0: gbadun adaba
1: mo gbadun adaba
0: o gbadun adaba
2: gbogbo wa na gbadun adaba.
3: Education is the foundation of every great future. The High Chiefs Bode and Betty Osedimileyin Foundation is pleased to announce the 2026 edition of the HCBBO Foundation Scholarship and Bursary Awards, designed to support brilliant and deserving students through quality education. The 2026 Foundation Scholarship Program supports students in public, primary, secondary, and medical colleges. HCBBO Foundation has extended this year's Scholarship and Bursary Awards beyond pupils and students in public, primary, and secondary schools across Owo and Ose local government areas to Accra North and Accra South local government areas. In addition, medical students who are indigents of Owo and Ose local government areas are invited to submit their expression of interest through the foundation's official website, www.thehcbbofoundation.org. The application portal closes on Monday, 31st August 2026. Don't miss this opportunity to take a bold step towards a brighter future. HCBBO Foundation, empowering lives and building the future.
4: Please listen to this announcement. Vacancy, vacancy, vacancy, vacancy. Avon Water, a pure water and bottled water factory, is looking for staff and we pay a very competitive salary. 1. We need a sales driver with experience in the area. 2. Machine operator with experience. 3. We need 2 boys to help with packing and bagging. For a limited time only, we will be offering for every 100 bags, 10 for free. For every 50 bags, 5 bags for free. And for every 20 bags, get 2 free. Limited time only, 420 per bag. Location, Arigidi Palace Junction, Ondo State. Please contact Ade for employment and Blessing for sales. Contact Blessing on 0903-986-7127. 0903-986-7127. Ade's phone number 0803-206-5065. Email Adeshua, osegehe@gmail.com.
5: Communications tun bo na ara yo odun ni won ki saimo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko to ri tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oya iwo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank. Telephone 0906-123-3331 tabi 0803-353-4200. Frank Communications, computer laptop to da to fini lokan bale odo won lo ti rira.
6: Please listen to this announcement. Attention, attention, attention. Are you ready to start your career in health sciences? Betak Royal College of Health Sciences and Technology Ikareakoko announces the first batch entrance examination for 2026-2027 academic session. Date, Monday, 10th August 2026. Time, 8 a.m. Prompt. Venue, College Campus, Oke Royal Estate, Adagun Odo Bridgehead, Ilepa Odo, Ikareakoko. Arrive early for accreditation. For inquiries, visit the admin office or call 0913-046-6681.
7: Hello, ṣe gbọdọ̀ mo ń gbádùn àdàbà.
0: Mo ń gbádùn
7: àdàbà.
0: Mo ń gbádùn. Ó ń gbádùn àdàbà.
2: Gbogbo wa là ń gbádùn àdàbà.
1: ma ti ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
8: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi rọrùn sùn déédéé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé òun ti ẹ̀ wá sú mi.
9: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo ò gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
10: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
11: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19.
10: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèèyàn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
11: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kẹ̀hún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ́sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tọ́jọ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó ọba dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ́ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 60 64 19.
10: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
11: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwọn náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sẹ̀ á wà àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àti.

0: ọ̀tọ̀ fáwọn tó kù.
1: Ìfilọ́lẹ̀ àti ṣíṣe ọ́fíìsì pàtàkì kan bá ló fẹ́ wáyé o lọ́jọ́ Sunday yìí.
0: Opening of BTO Vanguard 14 Bushẹ̀ Tima 2027 Campaign Office.
1: At number 6, Araromi Junction.
0: Off of Adesida Road, Akure.
1: Agogo kan sọ́sì ni opening ceremony yìí máa bẹ̀rẹ̀.
0: Honorable Bùnmi Túnjí Òjó.
1: Minister of Interior.
0: Tí ló ṣe agbátẹrù ọ́fíìsì àti ètò pàtàkì yìí.
1: Under the auspices of Honorable Boro Oníbalúsì.
0: Gbogbo àwọn tó ń fẹ́re fún orílẹ̀-èdè yìí.
1: Àtàwọn olólùfẹ́ Vanguard yìí ló máa péjú.
0: Opening of the new office.
1: Presentation of campaign boss.
0: Àti empowerment fáwọn members of the group.
1: Kí ló máa wáyé ńbẹ̀?
0: Honorable Olúgbẹ́ngà Àràyìnbó Sokoto.
1: Ni special guest of honor.
0: Honorable Kunle Adigun.
1: Aka Atiku.
0: Alias Iniyẹ o.
1: Coordinator.
0: Dr. Sunday 9th of August.
1: In the opening ceremony
0: of BTO Vanguard 14 Bushẹ̀ Tima 2027 campaign office.
1: Ni

0: ọ̀rọ̀ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìríjì nǹkan ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
3: èmo ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ilé iṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asomta catholic hospital ikere road ado ekiti elepe 0707 484 3351.
3: CDK sọ́yẹ́ díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé
5: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn ká bọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. ẹ bá ń kí gbogbo ọmọ nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ tó kó dé báyìí.
6: ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mìtá ìgbà mi lé ní wákàtí. orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
5: tó kí làwọn nǹkan tẹ kó wa lọ́tẹ̀ yìí.
6: ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. tí a pẹ́ àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín tó máa gbé fan tó máa gbé DSTV decoder GoTV decoder StarTime decoder tó máa charge laptop charge phone tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
5: làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
6: bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
5: èlò ni àwọn solar system yìí.
6: owó tí yóò kán nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wá ti bẹ̀rẹ̀.
5: tí n bá gbọ́ yín yé àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn gbé decoder gbé fáànù charge fóònù charge lápútọ̀pù bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
6: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
5: promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan decoder kan fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
6: lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
5: àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
6: bẹ́ẹ̀ni
5: mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
6: bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò òlò náà nílé yín. pátá tẹlifíṣàn la fẹ́ sọ ni freezer la fẹ́ sọ ni refrigerator la fẹ́ sọ ni washing machine ni iron ni blender ni microwave ni gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. bẹ́ẹ̀ sọ la aláwọ̀ ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
5: láìṣe náà nepa.
6: ara o.
5: lọ́dọ̀ yín báyìí.
6: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
5: ẹ̀ tó bá ní ìdí solar freezer.
6: bẹ́ẹ̀ni
5: ó wà lọ́dọ̀ yín.
6: ó wà nílé iṣẹ́ wa
5: ni. ẹ bá mi júwe báwo làwọn èèyàn ṣe délé iṣẹ́ yín.
6: ilé iṣẹ́ Signal Strength ní ìlú Ado Ekiti ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Ado Ekiti. ní ìlú Ọyẹ́ Ekiti a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ of Oyè Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. tó bá jẹ́ pé nepa lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ awọ́ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ sì máa rí yellow building yẹn GoTV building ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
5: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
6: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
5: ẹ̀jẹ̀ àtúmọ̀ lẹ́ẹ̀kan sí
6: 0 8 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
5: àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
3: wẹ́pà
5: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ò lè wà fún tẹrú tọmọ ni à ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. pẹ̀lú Signal Strength Solar tuntun
7: tuntun yi je ko orun o sanwo imole re ko orun o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti molebi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye gbedemuke ti bere ni le ise signal sen nigeria limited baba nbari ibe ni pe o tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lo fe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo elo na nu le bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi le ise signal sen nigeria limited kanfani o to tenu beko won wa ni signal strength office go tv yellow building legbe uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building obo osupa road old hospital road akure ati adjacent baba adjacent house oke ogowo to fi mo efrem plaza legbe polaris bank ikari akoko falaye epe 08101042804.

ètò alálùbáríkà lọ́jọ́ Sátidé níbi tí fàájì sodo sí. Níbi tá a ti ń sọ̀rọ̀ tí múnú wa ní dùn lọ́pọ̀kan ọ̀jọ̀ kan. Ọ̀rọ̀ tí mú inú ẹni dùn lọ́lọ́kan ọ̀jọ̀ kan. Àwọn ọ̀rọ̀ tí mú làákàyè gbá yẹ́rí. Bó ti ń láǹfààní láti gbọ́ mi lórí ìkànnì. Tí ń ṣe àdàbà 88.9 FM iléeṣẹ́ alálùbáríkà tó ṣáájú táwọn tó kù ń tẹ̀lé. Bó ti ń gbọ́ fọ́ìsì mi tí mò ń ṣètò lọ́wọ́ yìí níkànnì. A mú ìròyìn ayọ̀ bọ́, ohun ayọ̀ ó sì máa ṣẹlẹ̀ nínú ìdílé yín pẹ̀lú ògo Ọlọ́run. Bákan náà, ẹ pàdé mi lórí TikTok, Peace Ambassador. Ó ní àkáǹtì tẹ́ lò tẹ́ fi láǹfààní máa wò mí live lórí ìkànnì tá a wà yìí. Ẹ lè máa wò mí live lórí ìkànnì tá a wà yìí ní àdàbà 88.9 FM. Ẹ mọ wo agbádá mi tó bá kọ́ lọ studio mu bẹ́ẹ̀ ni. Agbálára mi, ọba kọ́ lọ studio mu.

ibẹ̀ kan ni wọ́n ń jọjọ́ ìgboro ti dàrú. Ó ga o. Ìgbà ń lọ à ń tọ̀ ọ́, ayé ń tẹ̀lera wọn, ó ń gbé mú tẹ̀lera wọn ni. Òní Sátidé Lákùrẹ́. Ẹjọ́ máa ṣe bà fàájì yẹn ní bọ́mbà tó bọ́mbà. Ẹjọ́ máa ṣe ní from one junction to another. Ẹjọ́ máa ṣe fàájì yẹn ní fẹ́rẹ́ ń jókí bí ìgbà téèyàn bá po tíì tó gbóná láàárọ̀ tó tutù bá mú.

0: ètò tòní ó ti múra ó ti wé ta pánpá. Bí obìnrin ti ń ròde ìnáwó tó wá wé ta pánpá tó wá gọ̀kadà ẹ rí bí ó ṣe fọwọ́ mú rè lórí ọ̀kadà ta pánpá wọn gbọ́dọ̀ jábọ́. Bẹ́ẹ̀ ṣe ń tẹ lọ́ọ̀fù yẹn tẹ́ ń láìkí ẹ̀ gbogbo tí ń bẹnu ayé tọ́lọ́run dá ní ọmọ lọ́ọ̀fù yín. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń dìpìn tẹ́ ń lọ sí peace ambassador page mi ní TikTok. Tẹ́ ń bá mi ṣètò gbẹdẹmukẹ ìwọ náà máa lọ bẹ̀ báyìí bó ti ń gbọ́ mi wọnú TikTok lọ. Peace ambassador ìwọ náà tẹ́ ó rí mi live ní àdàbà 88.9 FM. Agbádá tí mo wọ̀ n tó fi mọ̀ ni pé ó bá kọ́ lọ studio mu. Mo rí na rí Dr. Sikiru Ayinde barista lọ́sàn-án ni.
1: Gbogbo ọmọ lè rí tilẹ̀ tó kò.

0: ọba láti ìlú Èkó ọmọ agbájé salami láyẹyẹ.
1: Ọba mi dúpẹ́ lọ.
0: Tó dolóògbé lọ́jọ́ sí ọ̀rúnrẹ́ o, Dr. Sikiru Ayinde Barista.
1: Ọba ọmọ Nàìjíríà mọ̀ ọdún náà sí wọn bá.
0: Bí wọ́n bá ń ṣe fàájì lọ́rùn lónìí. Bí wọ́n bá ń ṣe fàájì lọ́rùn lónìí.
1: Omele yẹ mo fẹ́ bẹ́ẹ̀.
0: Ọwọ́ fàájì ni Dr. Sikiru Ayinde Barista wà. Ẹ máa gbọ́ bọ́ ṣe ń fi jáàsì tí wọ́n fi ń dára. Kéréjì, kéréjì, kéréjì.
1: Ilé Toko, Kaduna Branch, lábẹ́ aláṣẹ wa Adéníhù, Ráúfù ni Ọmọlọ́lá.
0: Ẹ máa wò bí gbogbo àwọn ìlú yẹn bí kan ò ṣe dí kan lọ́wọ́ ẹbẹ́ ẹ bá tẹ́tí dáadáa ẹ máa gbọ́sẹ̀ kẹ̀rẹ̀ ń sàlẹ̀.
1: Ẹ wá gbọ́ lábàárí lẹ́nu mi Ayinde.
0: Àní ẹ lọ darapọ̀ mọ́ Minty Talk.
1: Àgbájé lọ́lá mi o.
0: Bóde ẹ máa ṣí a ẹ lọ́wọ́ kan.
1: Ìgbà tí wọn kálá kan máa máa kà kókó.
0: Àpọ̀ ní lọ́jọ́ fàájì àwọn kan rèé o ṣáà rí wọn. Jẹ́wọ́n ó rójú ẹ̀ bàbá ti ń wà kára báyìí wọ́n ń lòde fàájì nìyẹn. Jẹ́wọ́n ó rójú ẹ̀ fàájì nìyẹn o wọ́n ń kí yín o ó wà ń bẹ́ o kò wà ń kára kò jẹsẹ̀ mú. Èmi lọ́kọ̀ àwọn ìyàwó mi. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣẹ́ mi ṣe lágbára.

0: mọ̀ pé onísúyà kan ò gbọ́dọ̀ wọlé epo. Bí ọba fẹ́ dá nǹkan lẹ̀, bẹ́ẹ̀ bá ní ó yá àbókí.
1: Ọ̀daràn nílẹ̀ máa wọ́.
0: Bẹ́ẹ̀ bá ní ọwọ́ tasúyà fún yín lé epo. Yóò ní àkó iwuta.

0: gbọ́n tí mo wí ni.
1: Ìbáde tọ́jú sùn sí kan báyọ̀ nílé.
0: Gbogbo ẹ̀yin tẹ́ ń fún mi lẹ́bùn lórí TikTok, ẹ ṣé mo dúpẹ́ o. Ayé ọmọ recognize yín bí gbogbo.

0: àwọn fáǹsì Dr. Sikiru Ayinde Barrister àti ti Kọ̀lẹ́ntì Àyìnlá tí wọ́n ń bára wọn jà nítorí ọ̀rọ̀ àwọn méjèèjì. Nígbà táwọn méjèèjì tí wọ́n ń lu ayé lọ́wọ́ nìyẹn. Dr. Sikiru Ayinde Barrister kò sí àṣekún iṣẹ́ fáwọn ọmọ wọn ti kú. Wọ́n ti wọ káàlẹ̀ sùn, wọ́n ti sílẹ̀ sasọ́bọ́dá bí asọ́. Wọ́n ti kílé ayé ìwípo dìgbére ó dìgbà. Àwọn wọn lànà, wọ́n jọ lu àná pẹ̀lú Kọ̀lẹ́ntì Àyìnlá. General Kọ̀lẹ́ntì Àyìnlá, àwọn ń bẹ láyé tiwọn, wọ́n ń bẹ lókè èpẹ̀, ṣùgbọ́n àgbo àwo wọn kankan mọ́. Bẹ́ẹ̀ ni, orin wọn tí wọ́n ti ṣe sẹ́yìn là ń gbọ́. Àwọn náà kọ́ ni wọ́n ń rù lu agboolé Fújì mọ́ bíi ti tẹ́lẹ̀.
1: Owó bà mí kiri aládìrí àbá mi.
0: Ẹ mọ̀ pé nígbà táwọn ń lo ìgbàlọ́wọ́, èèyàn lè gbọ́ Fújì míì yàtọ̀ fún Dr. Sikiru Ayinde Barrister àti Kọ̀lẹ́ntì Àyìnlá.
1: Ìrìnàjò mi lè ní kébì máa gbà.
0: Àwọn ìwọ wọn ní ẹ̀ní ní agboolé Fújì. Bàbá ti ń sọ̀rọ̀ Pàṣúmà, a máa ń sọ̀rọ̀ Sàyídì Òṣùpá. Àwọn tí wọ́n lè ní nìyẹn. Àmọ́ sọ̀rọ̀ Màṣà, ìyẹn Wàsíù.
1: Ijó bẹ̀rẹ̀ o.
0: Ẹ fi ti àwọn tí mò ń wí, ẹ fi ṣe àpẹẹrẹ ayé. Ẹ̀yin tẹ́ ń lògbà lọ́wọ́ lónìí, gbogbo lògbàlògbà tẹ́ ń lògbà lọ́wọ́ lónìí, ẹ̀yin náà ẹ máa rọra o. Òní ẹ gbàgbọ́ wípé ẹ mọ̀ dájú wípé àwọn kan ní òlu ọ̀la ẹ fẹ́ ni ẹ kọ̀ ni under compulsion ni ẹ kìí ṣe wípé tọ́ bá wù mí ni bẹ́ẹ̀ tí ń lò ní lọ́wọ́ yìí àwọn kan ní òlu ọ̀la. Àwọn olówó kan ń bẹ lónìí wọ́n lọ́lá wọ́n kàǹkà wọ́n tún máa rò wípé báwọn tí ń lò ní pé ọmọ wọn ní òlu ọ̀la ó lè mọ́ rí bẹ́ẹ̀ ọmọ yín lè mọ́ rí gbàlù lẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọn wà tó máa kó wọn tó máa ṣiṣẹ́ àwọn ọmọ wọn mọ́ṣẹ́ ẹ mọ́jẹ sọ pé wọ́n máa kó owó àwọn ọmọ wọn mówó torí pé nínú àwọn olóṣèlú èèyàn dáadáa wà nù wọn. Àwọn tí wọ́n ń ba ayé jẹ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa jà fún ọmọ wọn wọ́n mọ̀ wípé àwọn ti mórí bọ́ kọ́mọ wọn mọ́ bá jìyà. Àwọn olóṣèlú tó kàǹkà mélòó lẹ gbórúkọ ọmọ wọn nínú àwọn olóṣèlú ti ń bẹ láyé òde òní. Ibi tí ń lò ní lọ́wọ́ yìí Ọlọ́run lọ́mọ ẹni tí ó lọ̀la. Ṣé ẹ gbàgbé orin Barrister? Tó ní gbogbo ẹni tí ń lò ní lọ́wọ́ kó ṣe gààyà ẹ ṣe gààyà ìgbàlẹ́ni ẹnìkan láyé ẹ lè láyé àsìkò ìnìkan lẹ́ni gbogbo ń tẹ́ ẹ sì ní náà yọ padà di òfúùtú fẹ́ tẹ. Bàbá ti ẹ̀ ń sọ fún yín pé gbogbo ń tẹ́ ní ó di òfútù fẹ́ tẹ̀ bí ìgbà tá à ń pé ọ̀rọ̀ sọ ni ẹ̀yin fúnra yín gan ẹ́ di òfútù fẹ́ tẹ̀. Gbogbo ẹ̀dá pátá ni ó padà lọ ipò yẹpẹrẹ wọ́n padà yẹpẹrẹ gbogbo wa ni àbí bẹ́ẹ̀yàn ti rí kó lówó tó kọ́ kàǹkà tó bọ́bá kú tán tán bá gbé lọ mọ́ṣúárì wọ́n gbẹjọ́ káàkiri ibo wọ́n padà gbé lọ inú lẹ̀ ni ipò yẹpẹrẹ kan tó tó ìyẹn ò sí ibi tó yẹpẹrẹ jù láyé nìyẹn. Mọ̀ pé ìrètí ń bẹ fún ẹni tí ń bẹ láyé ṣùgbọ́n ẹni tó ti kú kò sí ìrètí kan fún un mọ́. A ní àǹfààní sí ohun gbogbo tó pọ̀ nígbà tá à ń bẹ láyé. Nígbà tá à ń bẹ láyé la lè ronúkúwàdà. Nígbà tá à ń bẹ láyé òun la lè jọ́sìn fún Ọlọ́run. Nígbà tá à ń bẹ láyé òun la lè gbin ìtànsílẹ̀ ká gbin ìtànsílẹ̀ tí wọ́n máa sọ lẹ́yìn wa ọ̀la torí pé gbogbo wa pátá ìtàn òun náà la padà dì ìtàn òun náà ni gbogbo wa tí wọ́n padà máa sọ ìtàn tí wọ́n máa sọ lẹ́yìn oníkálukú kálukú ní òkè tí ẹ̀ sílẹ̀ we are all author olukowe itan gbogbo wa won si sotan leyin gbogbo wa ki won so leyin ti e iwo lo mo se
1: e ba mi ka ta ku e ba mi ma le
0: ah ngba worin ijade

báwa náà ṣe ń lo òní lọ́wọ́ yìí ọ̀tọ̀ làwọn tí ó lu ọ̀la. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan láyé ń gbọ́ngbà kan bí wọ́n bá sọ pé á gbogbo èèyàn mọ̀ gbọ́ wọn ni wọ́n mọ̀ sá lọ di ẹ̀rọ agbágbé. Ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láyé ní ìsìn a sì gbóhùn wọn mọ́ bá tiẹ̀ ń ṣètò gan ayé ọ̀mọ̀. Ojú tiwa náà ti ń dán yìí ńgbà bá rí bí ọdún díẹ̀ sí yóò ti máa dàbí ẹni pọ́ mọ́ ìlú òǹdó ni wá yóò ti máa kọlà kan báyìí. Kásọ tuntun ọmọ gbéraga gbogbo aṣọ ni ó padà dàkísà. Ojú agbo wọn kí ọ káàbọ̀ lónìí gbogbo ojú ní orí ọ ẹni tí ń ṣètò lọ́wọ́ gan yóò ṣe gààyà a kí àwọn aláàjì wa káàbọ̀ a kí àwọn chiefs wa àwọn bàbá wa nú olúwa à ń kí wọn káàbọ̀ sójú agbo. Báwo bá lo àsìkò tó ń lò lọ́wọ́ yìí tó lo wisely àánú ẹ ṣe mí. Ọ padà wọ ojú agbo wọn ó sì mọ sọ lójú agbo pé ń gba ayé rẹ. Ìwọ́jà àwọn kan ó ti ọ̀tún sì ṣe sọ gbọ́. Ẹlòmíì owó tí ń ná owó tó lọ yá níbìkan ni bóyá báǹkì ni àbí bòmí. Kò sì ní rántí ọmọ ẹni tí ń ṣe bábà ti dójú agbo tí wọ́n ń kì mẹ́sàn-án mẹ́wàá lórí tiẹ̀ náà mọ wú bí ìgbà tí wọ́n da gàárì sómi.

0: ọgbọ́n tí mo wí ọ̀pọ̀lọpọ̀ ò ní rántí ọmọ ẹni tí ń ṣe.
1: Ìgbàgbọ́ ló ní.
0: Ẹni tó gbowó báǹkì tó fi gbogbo ohun tó ní tó fi dúró lọ́dọ̀ báǹkì. Wọ́n á rántí ọmọ ẹni tó ń ṣe ìbọn bá dójú agbo orí wọn ó tún máa wú ni. Orí wọn ó máa wú bí gàrí ìjẹ̀bú. Wọ́n wà máa náwó nàkúnà ọ̀pọ̀lọpọ̀ lọ náwó bẹ́ẹ̀ tó ṣe fàájì. Wọ́n ní bí owó bí ọlá àlejò lówó o. Bọ́ bá yà bàrà sọ́dọ̀ ẹ kọ́ ọmọ ní tó fẹ́ fowó ṣe ni o. Àwọn tí wọ́n ń kí ọ káàbọ̀ lónìí àwọn náà wọ́n tún máa sọ tí wọ́n máa sọ lójú ayé rẹ pé ń gba ayé rẹ. O sì tí kú o. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe gbogbo àwa táyé ń bẹ lọ́wọ́ wa lónìí. Ẹ kọ ìtàn tó dáa sílẹ̀ gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ nípa lára wọn ẹ nípa lára wọn gbogbo àwọn mọ̀lẹ́bí yín làkọ́kọ́ ẹ ṣoore fáwọn mọ̀lẹ́bí yín mọ̀lẹ́bí ò lè mọ̀re má dúró de pé kí mọ̀lẹ́bí ó mọ̀re bọ́ ọ bá dúró de pé kí mọ̀lẹ́bí rí ó mọ̀re ò ní ṣe nǹkan kan. Ìtọ́pọ̀lọpọ̀ tí fi máa ń ṣoore síta ni mò ń sọ fún yín yìí. Àwọn tí wọ́n bá jí ara ìta wọ́n máa ń appreciate oore ju mọ̀lẹ́bí lọ.
1: Àìyájẹ̀ náírà ìlú ẹ̀dùn púpọ̀.
0: Wọ́n á appreciate ẹ̀ bẹ́ẹ̀ bá fún wọn ní tọ́rọ́ wọ́n pèyìn pèyìn ẹ ṣe àná o alájẹ wa ẹ ṣeun àná o owó ò ní tán lọ́wọ́ yín o ọlá ò ní tán lọ́wọ́ yín o.
1: Bí ò ní dáyé nínú.
0: Bá a bá sọre fún mọ̀lẹ́bí lánàá. Nígbà tí ọba tó padà pè ọ́ tó rògbọ́n fẹ́ dúpẹ́ tó o ṣe fún ìmí ni ó tún béèrè. Ọ wà sóore fún gbogbo àwọn mọ̀lẹ́bí ẹ pátápátá tó bá yí ọká tó bá lè nípa lára wọn gbìyànjú tiẹ. N ò lè ló ṣe tó náà bẹ́ẹ̀ bá ti sóore kan fẹ́ dà yóò tún máa retí mí ni yóò máa retí mí sí. Ọdẹ ẹjọ́ iṣẹ́ báyìí ná. Ní Blue Sky Mall ṣe mọ̀ pé mo sọ kinní kan fún yín mo ní wípé wọ́n ra àwọn ẹ̀rọ alùpùpù kan tá a mọ̀ sí motorcycle ẹjẹ́ ń pè báyìí ọ̀kadà masíìnì. Mo ní wọ́n wá ń wá àwọn tó lè máa gùn tí wọ́n máa ṣe dispatcher tí wọ́n sì fún wọn lówó tó yanrantí. Àwọn kan ti bẹ̀rẹ̀ iṣẹ́ àǹfààní tó wà fẹ́yìn tó bá jẹ́ wípé ẹ mọ̀ wípé ẹ lè gun motorcycle dáadáa ẹnìkan pè mí ó ní olóòtú ẹni wọn ń wẹ tí ó gun motorcycle ń bí nǹkan bó níbẹ̀ ni. Ó lóun lè gun dáadáa mo ní ó dáa tètè lọ sí Blue Sky Mall. Máa pe fóòn nọ́mbà wọn fún yín pẹ̀lú ògùn ọlọ́run n ó pe fóòn nọ́mbà wọn fún yín. Wọ́n tó bá mọ̀ wípé o lè gun ọ̀kadà dáadáa kìí ṣe alágùn jáàmù o. Alágùndé lẹ́ni o tó jẹ́ wípé o sì mọ̀ pé decent níbi tó ti máa ṣiṣẹ́ package iṣẹ́ yàtọ̀ fúnṣẹ́ o iṣẹ́ package wọn a máa ṣe ń bẹ̀ wọn a máa gun ọ̀kadà àwọn èèyàn ó dẹ̀ máa fún ẹ ní respect wọn á dẹ̀ máa ṣe dáadáa pẹ̀lú ògùn ọlọ́run. Máa fún ẹ ní telephone number wọn máa jù fún yín sìn mò ń bọ̀.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílù Àkúrẹ́ 24/7. Láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń sílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ

0: 24/7 lẹ́yìn mọ́ bọ́ọ̀rọ̀ òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
1: Tí ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
2: Ṣé ẹ mọ̀ pé ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ òun náà ní iye ọmọlúàbí? Mo ní tí n bá ti padà dé, n ó pe tẹlifóònù nọmbà tẹ́ pè fún yín. Òun náà ni mo fẹ́ pè yí. 081-488-19263 Máa pè lẹ́ẹ̀kan sí 081-488-19263 O náà lẹ́ láǹfààní láti pè wọ́n sí. Ìwọ́ tó bá mọ̀ wípé o níṣẹ́ lọ́wọ́, o sì lè gun motorcycle. Tètè pé bí tí mo sọ yẹn o. Àbọ̀rọ̀ la sọ fọ́mọlúàbí o. Ọmọlúàbí tá a bá sọ àbọ̀rọ̀ fún, bọ́ bá dénú ẹ̀ tó bá dodidi, ọlá àbọ̀rọ̀ nú tẹ́lẹ̀ ni o. Bá ń gbé òkè.

0: orí Fuji Music.
1: Ẹ lọ fani láti pè mí wọlé. A ti dé ibi tá a ti jọ ṣètò, a jọ ṣètò tòní ni. Èyí tẹ́ ń wò mí lórí TikTok, ẹ telephone number yìí. Adaba 88.9 FM ń bẹ̀lẹ̀ ẹja sí. Èmi àti Fuji lálẹ̀ pọ̀ lọ́sàn-án tòní. A jọ ṣètò tòní ni ìwọ náà lè pè mí wọlé látorí TikTok. Ẹ̀yin tẹ́ ń gbọ́ rédíò direct, ẹ lè pè mí wọlé láti bẹ̀. 08162519991. Ẹ máa sọ fáwọn èèyàn pé à ń dín fàájì lọ́wọ́ ní àdàbà 88.9 FM. Àwọn ọ̀sánú fàájì, à ń ṣe fàájì níbi nǹkan mi. A dádọ̀ba lẹ́ẹ̀ta ń ṣẹgbà fún. A ń ṣe fàájì yẹn ní bọ́mbà tó bọ́mbà, from one juncture to another.
2: Àwọn elégbè tó ń dùn.
1: Ṣé ẹ mọ̀ pé èèyàn mẹ́ta ò lè dúró méjì méjì? Báṣọ bá ti jẹ́ kàlákì ni, ó ti kú òǹkọ́ lọ̀kan.
2: Àdàmú sákàrà ń sọ ti rè lọ́tọ̀.
1: A dira fẹ́tọ̀ tòní bí ìgbà tí báńkà bá ń lọ sí báǹkì lọ́jọ́ Monday tọwọ́ súùtù.

0: barista ọkọ̀ tá ti ẹlẹ̀ ìtàn rẹ̀ là ń kà lẹ́yìn rẹ̀.
1: Ó má pa fún jìlẹ̀ owó lọ́lá. Káfí lókìkí ìsìn káfí wọlé mọ́lé.
0: Kí la jọ ṣe lórí ètò tòní? Kí la jọ fẹ́ gbé yẹ̀wò gan?
1: Ọmọ lọ́lá. Tí kò bá yẹ bẹ́ wà mọ́ pàtàkì fún yìí o. Kò sì pa kí fún yìí music rẹ̀ ṣe.
0: Ìtàjọ gbéyẹ̀wò láàrin ìṣẹ́jú díẹ̀, ẹ farabalẹ̀ kẹgbọ́ o. Nọ́mbà tẹ́ pè sí 08161-62-51-991. Ẹ dákun ẹ jáde jọ discuss ẹ. Ẹ ń tó níyàwó kan ṣoṣo, ìyàwó kan ló ní kò ní méjì. Wọ́n ti bímọ tó dàgbà, ńgbà wọn wá bímọ tó dàgbà tó ọmọ dàgbà dáadáa. Ọmọ wa bẹ nílùú Òyìnbó àbí ń bẹ lẹ́yìn odi ọwọ́ bímọ. Àwọn ọmọ wa pe dádì, hello dádì mi, a ti bímọ o, congratulations, àbẹ̀kẹ́ mi olóríire, àbí èlò ọmọ bí o. Wọ́n ya yọ ọmọ tán, ń gbò di bí àárọ̀ ọjọ́ kejì náà bá tó pe dádì padà. Ẹ lo dádì mi, ẹ jọ mo fẹ́ gba àyè kan lọ́wọ́ yín ni. Mo fẹ́ kí mọ́mì mi kí wọ́n wá sọ́dọ̀ mi kí wọ́n bá mi tọ́jú ọmọ. Wọ́n ní lò ju bí oṣù mẹ́ta lọ. Ẹ dákun kí lẹ rí sá ìdí àyẹn o. Ẹ̀yin baálé ilé, ẹ dákun kí lẹ rí sí o. Ẹ̀yin ìyàwó ilé kí lẹ́yìn náà rí sí o. Ṣé bó ṣe rí lọ́kàn mi náà ló rí lọ́kàn yín o? Èmi wò pé kò sí tó burú ń bẹ̀ o.
1: Wọ́n mú láyọ̀ ń gbóró spoke up.
2: Ọmọ mi ló ṣùpá, orí wa ló máa mú fún ọmọ mi.
0: Lórí TikTok, mo mọ̀ pé ọjọ́ kan ń bọ̀ tí wọ́n bò láyọ̀ ń fẹ́ mi náà.
1: Wọ́n mú láyọ̀ ń gbóró spoke up.
2: Ọmọ mi ló ṣùpá, orí wa ló máa mú fún.
0: Ẹ̀gbọ́n tí mo wí ni kí wọ́n pe dádì, ẹ lo dádì. Ẹjọ́ mo fẹ́ kí mọ́mì mi, mo fẹ́ kí wọ́n bá mi tọ́jú ọmọ. Bí oṣù mẹ́ta náà ni wọ́n máa lò. Ẹ dákun kí ni hope dádì náà. Ọ̀rẹ́ mi kan nírú ẹ̀ ò lè possible. Èmi, ìyàwó mi, wọ́n á ní pé kó wá tọ́jú ọmọ kan. A gbọ́ ọmọ yẹn wánú ilé wa ni. Mo níbi tí ìyàwó rí ọ rojọ́ rẹ dé. Gbogbo ayé ni ó mú ọ lájẹ. Ìyá rẹ, ẹ̀yàwó rẹ, àtàwọn ọmọ rẹ, wọ́n pawọ́pọ̀ báyìí, wọ́n sì mọ rojọ́ rẹ káàkiri.
1: Ọmọ tètè là ń pa gbogbo ní rẹ́kọ̀dù tó ṣù bá yẹ.
0: Ìgbà yẹn ni ìyàwó yẹn yóò ran létí ni pé ìgbà tó ń bẹ léwe mí ni kó má fẹ́ ìyàwó méjì o. Ṣé o mọ̀ pé mi disturb ẹ? Mi kì í jowú o. Mi ò dẹ́ láàmú ngbà yẹn. O bá ti fẹ́ ìyàwó méjì, kí má lọ ṣe ìyá àwọn ọmọ mi. Kí má lọ ṣe ìyá àwọn ọmọ mi. Àbúrò dádì wa kan ọjọ́ tilẹ̀ jẹ́ ń gba àwọn èèyàn láàyè oje. Nítorí àwíjáde kí tọ́ tọ́lẹ̀. Hello.
3: Hello lótú.
0: Ẹ káàsán
3: o. Hello.
0: Mo ń gbọ́ yín dáadáa.
3: Ẹ mọ̀ pé tó.
0: Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣeun.
3: Ọ̀rọ̀ tó gbé wá ọ̀rọ̀ tó lágbára ni o. Oṣù ọlọ́gbọ́n kọ́ oṣù òmùgọ̀kọ́ o. Bọ̀dẹ̀ nǹkan kan tẹ́mi kàn fẹ́ sọ lórí ibẹ̀ yẹn ni pé wọ́n léèyàn tó bá níyàwó kan ṣoṣo Yorùbá ló mọ sọ bẹ́ẹ̀ o. Wọ́n ní ọmọ, wọ́n ní àbúrò ẹ̀ ló mú sọ́dọ̀.
0: Àbúrò ẹ̀ ló mú sọ́dọ̀.
3: Wọ́n lábúrò ẹ̀ ló mú sọ́dọ̀ náà lè. Because tó bá tẹ àkókò, wọ́n á pàpà pa owó bàbá jọ ń bùtì ni. Because ńgbà tó bá lọ sí ọlọ́jọ̀jọ́ ọmọ èèyàn báyẹn oṣù mẹ́ta, tí mi náà bá tó bímọ tó ti lọ sí ọlọ́jọ̀ ọmọ ọlọ́mọ yẹ kí bàbá kú sílò wa. Tí bàbá lábọ́dá ló jẹ ni. Ọ̀rọ̀ burúkú ni o, kò ṣe gbọ́ o.
0: Ọ̀rọ̀ burúkú ni kò ṣe gbọ́. Ẹ ṣe bàbá mi. 08162-51-991. Hello, ẹ káàsán o. Kò ní bàjẹ́
3: fún mi o. Ìjìnì àkàtàfà ló fi láta ìdí ọgbẹ̀sẹ̀.
0: Ẹ káàbọ̀ ìjìnì àkàtàfà.
3: Tó bá jẹ pé mi ò bá pé mi ìjìnì àkàtàfà o, ọmọ yẹn kò tiẹ̀ lè bá ń dẹ́rù nǹkan báyẹn wò. Ìgbà tí mò ń tọ́jú ẹ láti gba kékeré kí gbé kó tó dàgbà tó dàgbà tó bá yẹn. Tó yẹ pé mò ń tọ́jú ẹ̀mí ọ̀sáìtọ̀ tó ń sáájú sí i. Ọwọ́ á ní pé òun lọ síbì kan pé òbí mọ pé ìyá òun náà àbá òun sọ lọ́jọ́jọ́ máa fún oṣù mẹ́ta. Tí ìyá rẹ̀ bá ti kẹ́sẹ̀ lẹ̀ ṣe wá ti ń lọ tó yẹ pé mi ò níyàwó mi àjọ lọ ni. Bọ̀dọ̀ mi bá ti bá níyàwó mi ó tó dé gan ma ti wọ́rọ̀ kọ̀ sí ìsàdá. Ìyàwó yẹn kò lè padà sínú ilé mi mọ́. Báyìí pé òun nìkan ló fẹ́ lọ tí mo máa sọ̀rọ̀ tí ò bá gbọ́rọ̀ sí mi lẹ́nu. ko to de a ti ba obirin mi nu le mi because mi o le mo fi epon gbalẹ ni diaru
0: ah are you so engineer
3: ka to be run je kan ni de lo je kan ti o ba ti je pe ki ma to nka jo mo lo ta ba so ati jo mo pada bo o si bi o report o report is original ki o sori te be mi ati won e ba la bi mo mo yen ta ba sare to ga to jo mo yen to mo le de ilu ibo to de lola ni to mo kin ye pe to gan eni tenu gbogbe wo
0: e seun engineer cassava ah ayo so yin lenu won so yin lenu omo yin gan so yin daje kun yin be ni yo hello e ka san o
4: e ka si sa
0: ki lo ko yin ibo le tin pe wa
4: ni samosis lo pe lati epo wa edo state
0: e ka bo sori eto lati edo state
4: e be ni sa
0: e se baba mi
4: era ah leniki ya mo lo ya o lo ya o lo a leni o mo lo tori awon igba ta na sabi ti wa iya lo wa ba toju e
0: seun
4: ah leniki ya mo lo ya o lo
0: ya o lo ya o lo ya o lo ki ya o lo e seun pupo 0816251991 eh engineer cassava oton ti won elo e ka so
5: hello
0: ki loruko yin bole tin pe wa o
5: afa tagidi ajimo egbolo so lati ongari
0: ni ipele
5: ko ti me ba ni o te ti me ba ni to ba ti lo ba un temi o le lo so ngba to ba e lo ti de yawo me wole o
0: e ti mu ore ke mi wole
5: de wale aye nu ile aye lo wa ile aye ni ajo mo ja yin so na ni ajo mo je sira ni
0: to
5: lo temi to ju omo ti mo se gbe pe kini to wa di gba to ye ke ajo lo si de o to ni iya mu nikan ni ko wa ah nda o ngba so ba de na emi na aya emi no ti wa selenkejo kan si eje
0: ta yi no ti ma fi selenkejo
5: de se gba nu ni mo iya mu lo data je ni gboro nti o mo nla tele ko se se fun mi iya wo mi o lu ko mi de ki mo data je ko a le le di gba to mo ki wa da gba to mo data je ka ti laye
0: se yawo yin na mo gba bayi tori mo ngu awon underground sand
5: eh awon mo le ngo awon mo le ngo o na ti mo ti mo so fun na ni ah
0: awon mo re ngo bayi
5: awon mo re na ngo awon ngo ani wa nu le ngo ah mi na ti mo ti ma ba so ti pe ah eh
0: mori ti mo ngo ti mo mi rerin ako won rerin ako
5: bene
0: eniki won rerin ako yen sinu mic ka won eyan gbo
5: eni rerin ako sinu mic egbe rerin ako sinu mic o Bene ele de no Mike.
0: Ejo bubo ojo de ti 0162551. Eje baba mi 6251991. Eje kuko hello. Hello e ka san o. Hello.
6: Hello.
0: E ku ron di radio yin. E ku ron di radio yin e dakun tori Olorun. E ku ron di radio yin.
6: Yes sir. E ka san sir.
0: E ka san o. E ka san.
6: Yes sir. Iya san di kilasi kare.
0: E ka bo sori eto e da seto.
6: Yes sir. A ku weekend. Ko si ko to guru lori ko te so yen na di pe ki oko ati yawo na won jo lo si bi to ti toju omo. Ko si ko to buru nbe.
0: Ki dadi officer ti le ko na lo ma toju omo nile omo olomo.
6: Eh se bi to ba je osu ko ni won lo wa jo lo wa tun ma pada wale.
0: Sugba se nkan buru ninu wi pe ki mami ni ko lo ko fi dadi le.
6: Ah won le jo lo gba to je pe ajo omo won ni omo awon mejeje ni.
0: Eh dan bere mi. Ani se nkan buru nu ki mami ni ko lo.
6: Ah, o buru o tori ti mami ni ko ba lo daddy tun le de yawo mi wa je.
0: Ah.
6: Ka jo ma mu ti omo.
0: Ka jo lo ma mu ti o. Awon obirin sa e je pupo ojo ni ti oje.
6: Yes sir.
0: E ma gbagbe pe Adaba 88.9 FM lawa. Lori eto gbedemuke mo si le le darapo mami. Lori TikTok peace ambassador e kan follow me e de fi si notification Boba dijo mejo bi n ba ti bere eto yo tun gbe wa tabi awon eto mi tin ba nse. Hello, e ka san o.
7: E ka san ta.
0: Ki loruko yin bo le tin pe wa o.
7: Omi na dun ni lati le oluji.
0: Obinrin ni yan abokunrin.
7: Obinrin ni mi.
0: E seun pupo, inu mi ti edun, e ba wa da seto yin.
7: Oro te gbe wa yin. To ba je pe ile si fe wa. Ko se nkan to buru ki ya lo. Pe osu meta to po. O pe ju osu kan. A de pada.
0: O pe ju osu kan.
7: Ki baba yen. Ati iya na. Ti bi awon iya wa na lo wa ntoju wa. Ka fi wa fi owo sile
0: nigba na
7: oju wa ni aje be ni so ti fe ba ti wa ijele ise to ba wa ninu ile ko si nkan to buru ju
0: sugba se ro pe omi o le teyin bogbin lenu ki awon mami to de
7: ko le fe to wo na ni ma se mo pe mo ti so saaju pe to ba je ile ti fe wa omi kankan o le teyin bogbin lenu
0: e se pupo oju
7: wa ti gbogbo o so bi ajo bi mo ru.
0: Hello.
8: Aji baba agbolara.
0: Ah, baba mi oju oni ti yin.
8: Eku eto lataro.
0: Ki lo ko yin ati pe bo le tin pe wa?
8: Alaji asiwaju olopa elena latokiti pupa.
0: E ka bo sori eto, e ka bo sori eto.
8: Eku eto sa. Ere de mo aisa. Oda ngi ti fe ba wa. Iya na ni olo. Ko na lo wo me. Ngi do fa ti bimo. Po to ba peju patapata osu kan ko gboro jo osu kan lo be me se ri sinu baba
0: eseun pupo eseun pupo eseun
8: pupo
0: eseun pupo number yi la lanfani lati pe to ba le se dispatch rider 0814 881 9263 0814 881 9263 le lanfani lati pe ma gbe nikan laaye lekan si kin to so po dijo mejo
5: o wa yin
0: hello
6: hello
0: e ka san o ojo ni ti yin o
6: ami e ma ku eto
0: e seun iya mi o e ba wa da seto
6: eto na ti e mu wa na so yin eto to dara to de mogbon dani ni
0: e daruko yin
6: oruko mi ni sister mojo. Eto to ko ko dani ni bi. E bi be ni be so fun wa wi pe o ni bu fun omo odo na to dogbon si. Lati lo pe ki iya ko lo. Ko lo to du omo fosu meta. Osu meta o poju.
0: Osu meta ti poju.
6: Pata kura ose meji na si so mo go.
0: Ose meji.
6: Ose meji. Kini baba kan wa nko mo da lori tebu tele tele awa bi pe eni to fun re lo si kitchen ko da o ti mo fe la ti lu se ki e ku eto
0: e seun pupo iya mi e ri ba won ni ose meji ni o kere ju o poju niyan nijo mejo la mo pade number temi re 08035086685 aremu musa debi iloko timi o dijo mejo o dabo o dabo.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yẹ́ tuntun òkè òkun. Ìbẹ́ẹ̀ jẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi fún gbogbo ẹ̀yin tẹ́ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹ́nu oúnjẹ àtàwọn ohun tẹ́nu mu gbogbo.
1: Fíìtì ẹ̀fẹ́ rà lẹ́yẹ yọ àbẹ́yàn lára tó tà.
0: Bàbá ń bá rè wá ní ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà

0: Adaban.
1: Ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
2: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táyìn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi bí mo ṣe máa ń já yín sí.
1: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
2: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
1: Làwọn tẹ́ tún kó dé báyìí.
2: Bẹ́ẹ̀ni ló ní kẹ̀tíkẹ̀tí.
1: Èló ni àwọn solar system yìí.
2: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
1: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé dekódà, gbé fáànù, chaajì fóònù, chaajì láptọ̀pù.
2: Bẹ́ẹ̀ni.
1: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
1: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
2: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
1: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
2: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
1: Láìṣe náà nẹ́pà.
2: Ara o.
1: Lọ́dọ̀ yín báyìí.
2: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
1: Ẹn tó bá nídìí solar freezer.
2: Bẹ́ẹ̀ni.
1: Ó wà lọ́dọ̀ yín.
2: Ó wà nílé iṣẹ́ wa
1: mi. Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé lè ṣe yín.
2: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office D/6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ̀ Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ ti máa rí yẹ́lò building yẹn GoTV building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 08 1 01 01 04 04 28 28 04 04.
1: Ẹjẹ́ àtúmọ̀ lẹ́ẹ̀kan sí
2: 08 1 08 1 01 01 04 04 28 28 04 04.
1: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
3: Wẹ́pà!
1: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kilala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùnkùn kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí i lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Láǹfààní yìí ó tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Bàbá Ajáṣin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Aframes Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 28 04.
0: Se ngbadun adaba.
3: Mo ngbadun adaba.
0: Mo ngbadun adaba.
3: Mo ngbadun adaba.
0: Mo ngbadun adaba.
3: Gbogbo wa na ngbadun adaba.
1: Ki gbugbe ni to ba gbo tun so fa won to ku ifilole ati sise office pataki kan ba lo fe waye o lojo Sunday yi opening of BTO Vanguard 14 Bushe Tima 2027 campaign office number 6 Araromi Junction off of Badeshida Road Akure agogo kan so si ni opening ceremony yi ma bere honorable Bumi Tunji Ojo Minister of Interior lo se agbateru office ati eto pataki under the auspices of honorable Boro Onibalusi awon to nfere fun orilede yi atawon olulufe Vanguard opening of the new office, presentation of campaign boards, at the empowerment for members of the group, Iloma Wayembe, Honorable Lugbengara Oyibo Sokoto, the special guest of honor, Honorable Kunle Adigun, aka Atiku, alias Iniyeo, coordinator, on Sunday night of August, in the opening ceremony of BTO Vanguard 14 Bushetti.

0: lọ fọ dim kare dim ka mu lọ
1: o ma
0: ati
1: ade kan
0: mi oruko gede gede won ma o
1: ato won mama
0: ko me to aye wa tu wa chiye ka gin
1: won yo dabo
2: yo dabo
3: This Easter inform the general public, especially the students of Rufus Giwa Polytechnic Award. That academic activities for the second semester of 2025-2026 academic session are fully commenced with effect from Monday, the 3rd of August, 2026. In line with the approved academic calendar, all students are therefore advised to resume fully and actively participate in all academic activities. Management wishes all students a successful and rewarding semester and also enjoins them to remain peaceful, responsible, and law-abiding throughout the semester. Mr. Olubenga Mike Oluyi, Acting Registrar, Rufus Giwa Polytechnic Award Announcer.
4: Ṣe ikú pagbe bí ẹni tí ò dárò ikú paluko bí ẹni tí ò kosùn ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ let Mrs. Cecilia Mojisola Oshuma mama lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí kíkú tó wá wọlé mú màmá wa lọ láàrin wa o èyí ló mú kí gbogbo ẹbí àti ìdílé Oshuma àti Ọbádámilọ́lá fi ń kéde ètò àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa
5: Wednesday 5th August
4: 2026 ni jíjó àjàbú ẹ̀ màmá káàkiri ìlú Ọ̀wọ̀-Madẹ láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní number 9 Aruwajoye Street Bọ́wádi ni 7th of August 2026 ni a lọ gbé ara màmá ní ilé ìgbókùsí St. Louis Catholic Hospital
5: ọwọ́
4: lọ sí ilé wọn
5: tó wà ní
4: Agunká òkè Ògún
5: ọwọ́
4: láago mẹ́wàá òwúrọ̀ lọ́jọ́ yìí bákan náà ni
5: ayẹyẹ
4: àṣálẹ̀ orin ìsìn
5: ìdágbére orin onígbàgbọ́
4: Christian Wakey
5: láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM
4: Bọ́wádi ni
5: on the 8th August 2026
4: ètò ìsìn ìsìnkú
5: ní ilé ìjọ
4: Salvation Army Corps
5: ìsá ìpẹ́ ọwọ́
4: ní aago mẹ́wàá òwúrọ̀
5: 10 AM
4: kété lẹ́yìn yìí
5: ni a ó
4: lọ sin
5: màmá sí ibi ìkẹyìn
4: ayẹyẹ wẹjẹwẹmú àti
5: gbígba àlejò
4: ohun ijó ẹni ọmọ sí
5: ní pápá ìṣeré
4: ilé ìwé adédèwé
5: nursery and primary school
4: òkè Ògún ọwọ́
5: ọmọlúgbòròkọ Naisa
4: ọmọlúgbòròkọ
5: Adamuyọyọ
4: ọmọlúgbòròkọ Yerumeyu
5: àgbàrá ògbòròkọ
4: ògbòròne paroko sí Akinlabi
5: Akinlabi Rumuche
4: Omuche Kokoche
5: Ayamalupẹ̀mẹ̀
4: Ajọ̀dá Agbòsanra
5: Ayamalupẹ̀mẹ̀
4: Erindupẹ̀mẹ̀ Naja
5: Ayamalupẹ̀mẹ̀
4: Ọmachugbẹ̀ Chaeyoro
5: Ayamalupẹ̀mẹ̀
4: Apagbo
5: Wẹ́rú
4: Mabuhunjẹ
5: ọmọ èrè wàyídà
4: ọmọlúrẹ̀rẹ̀ àwòdúrara
5: ọ̀kan bàbá ti wá
4: ọ̀kan bàbá ti wá
5: ọ̀kan ẹkí bàbá ti wá
4: wọn mú pòpò málẹ̀ rẹ́bẹ́rẹ́bẹ́
5: wọn kín
4: ọlọ́fẹ́ déèjì ọkọ̀ ọ̀hún
5: ọmọ ajíngbẹ̀ dálẹ̀ yá
4: ọmọ arúgbó dọ́fẹ̀ lásì
5: ọmọ máa ṣe adé gbálẹ̀ sọ́gọ̀dẹ̀ gbé wa
4: ọmọ alípẹ̀tẹ̀ sì yọ ògùn lè yá ẹ̀ wò
5: wèmú léere má ja eré o
4: aláwo rẹ bẹ́ ti yẹ
5: wèmú gbà tẹ
4: dagodẹ o
5: ó dìgò mú ọjà
4: níwájú ẹsan
5: lẹ́yìn ẹsan
4: ọmọ máa ma sùn gbàgbé gẹ́gẹ́dẹ́
5: ọ̀hún
4: ọmọ ẹ turí toko o
5: èmi
4: aya
5: ọmọ ẹ
4: Mrs. Ọláyinka Aya James Ìbídàpọ̀ Ojúmá Jọbẹ̀
5: òun fi
4: dọ́ọ̀báhun mú òkú
5: iyọkọ̀ òun
4: kéde o
6: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
7: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
8: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
9: Màámi.
8: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
9: yìí. Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
11: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight. Come to Wesley University, Ondo, today, where excellence leads the way. we've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, so the College of Public Health, building leaders for tomorrow across every profession, undergraduate, postgraduate, sub-degree, and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
1: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye, they quick see.
2: Don't call me auntie.
1: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
9: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
12: Ọlọ́run ti ṣàrídájú rẹ̀ ní pé tẹ́lú kínní orí karùn-ún ẹsẹ̀ kẹrin pé bí olùṣọ́àgùtàn náà bá ti dé adé ògo yóò jẹ́ tirẹ̀ kí ìwọ náà ó lè jálábà pín Jésù pé ọ sínú pàgọ́ ọdún yìí ti ìjọ Christ Light Gospel Church tí a pe àkórí rẹ̀ ní adé ògo ọjọ́ tí yóò gbìnà yá ń lọ́jọ́ ọjọ́rùú ọjọ́ kejìlá tí yóò sì kásẹ̀ lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún 2026 yìí aago mẹ́jọ àárọ̀ sago méjìlá ọ̀sán ń la bala àkọ́kọ́ rẹ̀ nígbà bala kejì yóò gbìnà yá láago kan ọ̀sán tí yóò sì kásẹ̀ láago mẹ́fà àrọ̀lẹ́ ibi tétò ọ̀hún yóò ti wáyé Christ Light Gospel Church
13: Fulfillment Ground
12: Number 1 Kajola Street ní dojúkojú Sunbelt Filling Station Ìdánrẹ́ Road nílùú Àkúrẹ́ yìí àwọn ìránṣẹ́ Ọlọ́run Pastor Sunday Anwar Bishop Peter Labi Pastor Daniel Oguche àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn Reverend Tio Moses Lalákòóso Ìjọ fún ìbéèrè 08033590149 láti jẹ́ alábàápín lórí ìtàkùn ayélujára ẹ̀tẹ̀ www.facebook.com/clgc01 fún ìbápàdé àwọn tí a ó sọdọba ẹ má gbẹ̀yẹ.
14: Please listen to this announcement. Vacancy, vacancy, vacancy, vacancy. Avon Water, a pure water and bottled water factory, is looking for staff and we pay a very competitive salary. 1. We need a sales driver with experience in the area. 2. Machine operator with experience. 3. We need 2 boys to help with packing and bagging. For a limited time only, we will be offering for every 100 bags, 10 for free. For every 50 bags, 5 bags for free. And for every 20 bags, get 2 free. Limited time only, 420 per bag. Location, Arigidi Palace Junction, Ondo State. Please contact Ade for employment and Blessing for sales. Contact Blessing on 0903-986-7127. 0903-986-7127. Ade's phone number 0803-206-5065. Email adeshua@gmail.com.

0: bẹ̀rẹ̀ bàǹbà lọ́ba ní bí ẹrù rírù. Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery. Evergreen àlọ́gá o, àwọn làgbà. Kọ̀kúrẹ́ tètè. Sàdá ìpẹ́sẹ̀. Àfọ́débù àní contestable stationery. Lẹ́fọ̀ bíi drawing book, exercise book, biro, tape, pencil, diary, ruler, calculator, eraser, A4 paper, blackboard, whiteboard, agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicating material. Oye ẹsẹ̀ rà léyọléyọ ni. Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sídọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer. Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé. Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o. Ẹ máa bọ̀ ní 144 Ọba Adéṣídà Road, opposite Stadium Junction gangan Lápẹ̀. Telephone 081-6531-6655. Oye ìpè kí n gbọ́. Evergreen.
1: Communications tún bọ̀ nàrà yọ. Odún ni wọn kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀mpútà láptọ̀p nílẹ̀ yìí, máa làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀mpútà láptọ̀p. Máa bọ̀ ní Frank Communications kó o wá ojúlówó láptọ̀p tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀mpútà láptọ̀p tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀mpútà láptọ̀p bag, digital mouse, kọ̀mpútà láptọ̀p stand àti charger, Frank Communications ti kó kọ̀mpútà láptọ̀p wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀mpútà láptọ̀p wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀mpútà láptọ̀p. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀mpútà láptọ̀p lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà ìwọ náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀mpútà láptọ̀p tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ̀ wọn ló ti ríra.
2: Ẹ̀kọ́ ni ìpìlẹ̀ ọjọ́ ọ̀lárire. High Chiefs Bọ̀dé and Betty Osedimilẹ́yìn Foundation HCBBO Foundation fi ayọ̀ kéde ètò ẹ̀bùn ẹ̀kọ́ ìrànlọ́wọ́ owó ilé ẹ̀kọ́ ọdún 2026. Ètò pàtàkì yìí ni a ṣe láti fi ran àwọn akẹ́kọ̀ọ́ tó ní ìmọ̀ràn àti ìlérí lọ́wọ́ kí wọ́n lè ní ẹ̀kọ́ tó dára. Ètò ọdún yìí wà fún akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba, ilé ẹ̀kọ́ girama ìjọba àti àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn medical students ní àwọn university ìjọba. Pàápàá jùlọ ní ọdún yìí HCBBO Foundation ti gbòòrò àǹfààní ẹ̀bùn ẹ̀kọ́ ńlá yìí. Kìí ṣe fún ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ nìkan mọ́, ṣùgbọ́n ó tún kan àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìjọba ní ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ North àti Àkúrẹ́ South. Pẹ̀lú èyí, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ ìṣègùn tí wọ́n jẹ́ ọmọ bíbí Ọ̀wọ̀ àti Ọ̀sẹ́ ni a tún wá ń pè láti fi ìfẹ́ hàn nípasẹ̀ ojú òpó wẹ́ẹ̀bù Foundation yìí. Ẹ ṣàbẹ̀wò sí www.thehcbbofoundation.org lónìí láti forúkọsílẹ̀. Ọjọ́ 31 oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ìparí ìforúkọsílẹ̀ o. Má ṣe jẹ́ kí àǹfààní yìí kọjá rẹ o. HCBBO Foundation. Ìmóríyá ètò ẹ̀kọ́ ìkọ́lé ọjọ́ ọ̀la rere ni.
0: Bẹ́ẹ̀ni, kí gbogbo ẹni tó bá gbọ́ tún sọ fáwọn tó kù. Ìfilọ́lẹ̀ àti ṣíṣe ọ́fíìsì pàtàkì kan mà ló fẹ́ wáyé o lọ́jọ́ Sunday yìí. Opening of BTO Vanguard 14 Bushẹ̀ Tima 2027 Campaign Office at number 6 Araromi Junction off of Adéṣídà Road, Àkúrẹ́. Agogo kan ọ̀sán sì ni opening ceremony yìí máa bẹ̀rẹ̀. Honorable Bùnmi Túnjí Òjó, Minister of Interior, ló ṣe agbátẹrù ọ́fíìsì àti ètò pàtàkì yìí. Under the auspices of Honorable Boro Oníbalúsì, gbogbo àwọn tó ń fẹ́re fún orílẹ̀-èdè yìí àtàwọn olólùfẹ́ Vanguard yìí ló máa péjú. Opening of the new office, presentation of campaign bonds àti empowerment fáwọn members of the group ló máa wáyé ńbẹ̀. Honorable Olúgbẹ́ngà Àràòyìnbó Sokoto ni special guest of honor. Honorable Kúnlé Adigun aka Atiku alias Ìnìyẹ́ o coordinator until Sunday 9th of August in the opening ceremony of BTO Vanguard 14 Bushẹ̀ Tima.

0: sọ bẹ ìbílẹ̀ òdìbò.
1: Tẹ́ẹ̀sì gbàṣẹ lọ́wọ́ wọn láti máa lo ilẹ̀ náà.
0: Ní kẹ́ ẹ tètè kúrò ń bẹ̀ báyìí o.
1: Kẹ́yìn ò tiẹ̀ mọ̀ ni.
0: Wípé ẹ̀ṣẹ̀ ńlá ni unauthorized entry
1: and unlawful use of land.
0: Nítorí ẹ̀ gan la ṣe wá ń kéde báyìí o fún wọn ní abàkú.
1: Aba ìgbà wa.
0: Aba ìgbà tu.
1: Ìta alájẹ́.
0: Ìgbẹ́kọ̀yí wa.
1: Ìgbẹ́kọ̀yí tu.
0: Ìta mẹ́rin.
1: Aba gíla.
0: Aba àjànà.
1: Aba tutu.
0: Àti àbá.
1: Torí ilé ẹjọ́ tó ga jù ní Abuja Supreme Court ti da ẹjọ́ náà.
0: Bí kò ní òfo nfo lóhun torí o ní nǹkan lóní nǹkan ẹ̀.
1: Báwọn kan tiẹ̀ tún lọ ń jí kòkó kọ́mpìnì àti ọ̀pẹ ń bẹ̀.
0: Ìjìyà ńlá gidi lélẹ́yìí àtẹni tí wọ́n gba àṣẹ lọ́wọ́ ẹ̀.
1: Àwọn ilé iṣẹ́ tó ní nǹkan wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí.
0: Ilé ẹni tí wọ́n bá gbá mú
1: yóò fojú wẹ̀nà òfin.
0: Ẹni bá sì wá ní nǹkan kan láti ṣàlàyé.
1: Ẹ lè kàn sí agbẹjọ́rò Afro-Continental Nigeria Limited
0: ní The Law Office,
1: Number 8 Akoko Avenue,
0: Ìjàpọ̀ Àkúrẹ́, Ondo State.
1: Torí 0803-670-8329.
0: Tàbí kẹ́pẹ́ J.A. Aliu,
1: Project Manager.
0: God bless you as you comply.
1: Ṣùgbọ́n tẹ́ ẹ bá comply,
0: ìjà òfin bọ̀.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
7: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253.

0: yes,
1: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọfẹ láti máa gbọ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ ọtọ bẹẹ sì ni má jà gbọkàn ò sí ń bẹ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ nípa cdcare ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ cdcare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé ẹ kú kalẹ̀
2: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni okunola abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan cdcare cdcare application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè nàìjíríà di mumuṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní cdcare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cdcare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdcare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdcare wà fún yẹn kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
1: o
2: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdcare wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbáyé gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdcare ó dẹ̀ palẹ̀ washing machine ń gbé wá fún mi màá tún máa sanwó lọ ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdcare mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí cdcare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ cdcare ò wọ́n pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fẹ̀tọ́tì Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station lálojúkọ Fẹ̀tọ́tì Pharmacy Olúwatoyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
4: cdcare there for you.
5: Yeah.

0: Awa lẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókò, ní ìlú Ọ̀wọ̀. Awa ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lókìtì Pupa. Ní ìlú Ondo, awa ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Adó Èkìtì, awa lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, awa ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì.
1: Ní ìlú Àkúrẹ́, awa ní Futa Road, Ọlọ́kọ̀ Junction. A tún wà ní Shoprite Shopping Mall, Ọ̀dà Road, Àkúrẹ́. Olúléṣẹ́ wa wà ní Alágbàká ní ìlú Àkúrẹ́. Lẹ́kùnrẹ́rẹ́ àlàyé, ẹ pẹ nọ́mbà wọ̀nyí 08150643082 tàbí 08079791679. Iléeṣẹ́ mi Makin Nigeria Limited. Bàbá ni wá.
2: Manager, ẹ káàbọ̀ padà.
3: Àwọn bí tẹ́sí lè rí búrẹ́dì ọyà tọ̀rà ní agbè ọ̀wọ̀ náà ni Ùṣò, Emùré, Ọ̀tàpẹ̀tẹ́, Òtútù, Rainbow, Òkè Dọ́gbọ̀n, Achievers, Ìlọ́rọ̀, Clark Quarters, Ìyẹ̀rẹ́, GRA, Ìpele, Ọgbọ́mọ. Ẹ máa pe Ogúnrìndé, kẹ́ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08144478881. Kẹ́ máa pe bọ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní Ìdásẹ̀, Ìbídùnní, Asọ́lọ̀ Street, Arúwà Joyè àti Olúbarajọ. Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07026545423. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ọ̀gbẹ̀sẹ̀, Ùṣò Front of Poly, Ushuada, Ẹ̀yìn Ogbe, St. Catherine, Ìyẹ̀rẹ́ àti Emùré. Ẹ mọ̀ pé PASMA sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037880703. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìṣuada Junction, Ìṣuada Inside, Òkè Ògún. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbè Poly, White House, Ọ̀tàpẹ̀tẹ́, Fàṣàwẹ̀, Ìlálẹ̀, Ìdásẹ̀, Achievers, FMC, Ìṣẹ́lú, Ìṣuada Road, Uka, Ẹ̀yìn Ogbe Market, Ọ̀jánà. Ẹ pe Awesome God sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08037125403 tàbí 08108336878. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìpele, Ìkàrẹ́ Road, Post Office Ọ̀wọ̀, Òkè Dọ́gbọ̀n. Ẹ máa pe Amadi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08164515965. Ní Òkè Ògún, Imade Road, Ipele Achiever Road, Ọ̀tàpẹ̀tẹ́ Road. Ẹ máa pe ìyá Àjùwọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08113007801. Ẹ lè pe ìyá Ọ̀wọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ wà ní ọjà Ọjọ́mọ sí Poly Side, Express sí Mobi, Ìlálẹ̀ sí Òkè Ògún àti ní gbogbo agbègbè Rainbow Junction 08032166248. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní agbègbè Ifon, Sọ̀bẹ, Mọ́lẹ́gẹ́, Ẹlẹ́gbẹ̀ka, Arimọ̀gíjà, Ìkárọ́, Ìjàgbà, Ìmòrú. Ẹ pe Adésùn Lóyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08104537503.
2: Mánígà ohun látẹ̀kan.
3: Ẹ ṣeun gan ni.
2: Ní báyìí, ẹ jẹ́ ká wá tọ̀ kọ́ṣọ́ sí ìlú Òkìtìpupa.
3: Nílùú Òkìtìpupa, a lè pe Divine Mercy sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034404947. Ẹ pe Demtors lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbókọ̀dá orí omi. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07031343653. Ní Ìgbókọ̀dá àti Gbónlá, ẹ pe Demtors 2 sórí nọ́mbà yìí 08079200340. Gbogbo ẹ̀yin tẹ wà ní Onípàrágà Rubber Estate, Ọmọ́tọ́ṣọ́. Ẹ mọ̀ pé Olúwafẹ̀mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09073323924. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkìtìpupa sí Ìrèlè sí Àgádágbà sí Ìgòdàn. Ẹ mọ̀ pé Orílàmbárìn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08030990834. Gbogbo ẹ̀yin tẹ wà ní Ìlú Titun, Ìkọ̀yà, ẹ pe Ọlámigòkè sórí nọ́mbà yìí 08063078793. Bákan náà, ẹ tún lè pe ìyá Abigail ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ìgbókọ̀dá àti agbègbè orí omi 09134698133. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Ìrèlè, Kìrìbó àti àwọn agbègbè tó yí ká, ẹ mọ̀ pé Delap V sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08107251455. Ní Òkìtìpupa, Ugbobini, Ìdèpé, ẹ pe Òbèlè sórí nọ́mbà yìí 07065276039. Gbogbo ẹ̀yin tẹ wà ní agbègbè Òkìtìpupa àti Ìgbótako, ẹ mọ̀ pé Anointed sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08051116908. Kámọ̀ré kọ́mọ lọ sí agbègbè Ọ̀rẹ́, kẹ mọ̀ pé ìyá Ọ̀rẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yin tẹ wà ní Ọ̀rẹ́ àti agbègbè rẹ̀ 08067157628.
2: Manager, ẹkùn látàárọ ẹ jẹ kí a wá lọ sílùú Ondo ta bá ti ẹka polówó ọjà dé a wà tọ sílùú Ondo ẹ jẹ nkọjá lọ sí ẹka polówó ọjà
4: gbogbo ẹ̀yà ráńdò ọ̀rẹ́ ilẹ̀ olójì ilé ìfẹ́ mo dákẹ́kẹ́ àti gbogbo agbègbè ẹ̀ kẹ́ ẹ ti ń pòǹgbẹ búrẹ́dì ò yàtọ̀ ìròyìn ayọ̀ rèé o iléeṣẹ́ mcmackin nigeria limited gbé ara ọ̀tọ̀ àgbàyanu àwòṣífìlà iléeṣẹ́ búrẹ́dì kalẹ̀ sílùú Ondo ọbẹ̀ ìtọ̀ ìtọ̀ ìjùgbàjùgbà kábíyèsí nínú àwọn búrẹ́dì wọ̀ ló ń dò wá àjẹpẹ́lu látó dùn tó ki tó lómi lára tó dúró tigẹ̀tigẹ̀ ó yàtọ̀ búrẹ́dì nìyẹn tí àbùbù tán jumbo size lérí tẹ́lẹ̀ tẹ́ ń wí ìtún yẹranyẹran ti dé wàyí o bábá bàbá ló ń jẹ́ ó tóbi dáadáa fún gbogbo ẹbí aláyọ̀ má jẹ́ ń sọ̀rọ̀ jù ìtọ́wò là á máa dún ọbẹ̀ ìwọ náà lọ ra tiẹ̀ ó wà lẹ́jẹ̀wọ́ lẹ́jẹ̀wọ́ ní gbogbo size tẹ bá fẹ́ títí dórí wheat bread It's joy all the way as McMackin Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road, Ondo City. You know it's delicious. You know it's big. You know it's satisfying. And now we bring you more. Oyato Baba Baba Bread. Oja no, lati je alagbata Oyato Bread. Tabi fekurera laye. Niti Oyato Bakery. Niti tungu gbona feli feli. Eko suwani Valentino Junction. Beside Soka Filling Station. Ife Road, Ondo. Tabi ke ekwe wasori.
5: 0807-949-1676.
4: Oyato Bread. Baba Baba wo.
2: Kaabo pada manager awon bo lati le ri bread wa ni ilu Ondo ati agbegbe
3: ni ilu Ondo ati awon ilu to yi ka ele mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akinjagunla Sabo Arigba Bola Oka Garage si agbegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe Ademulegun si Oluyemi si Akinfolarin si GTB si Akure Garage ni agbegbe Ondo si Odo Ayo e pe betiku sori number yi 08068677977 ni agbegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu eli mo pe Damsam sori ero bani soro yi 08089954319 na gbe Ilesha na ni ipinle Osun eli pe number yi 08130968872 ni agbegbe Olode Etioni Ifetedo Osu ati Ife epe dupe Ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa tele ba bready o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati fifo
2: manager eku atotonu lati ekan
3: e seun gan
2: ka wa bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure tabati eka polowo ojade
1: oniroyin wa ti de o e ba mi sha alape
6: lẹ́yìn atótónu gbogbo àwa ìwé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kìn lọ́bẹ ẹyẹ olóògbòjò ní baba egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì tí ń ṣara lóore tí ń mára ají pépé àjẹbọ́kọ dọ́wẹ́kẹ̀
7: kò sírò oúnjẹ tí ò bá rẹ
6: ọ̀rẹ́ mọ́ínmọ́ín
7: ọ̀rẹ́ ìwà ríro
6: alábàárin ọbẹ̀ ata
7: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
6: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore.
0: Àwàlẹ́yìn Chicken Republic, Jubilee Road, Ìkàrí Àkókó, ní ìlú Ọ̀wọ̀, a wà ní dojúkojú Baptist Church, Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic, Lọ́kìtì Pupa. Ní ìlú Ondo, a wà ní PKM2, Ife Road, lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo. Ní ìlú Àkúrẹ́, a wà lẹ́yìn Chicken Republic, Lálágbàká. Ní ìlú Àdó Èkìtì, a wà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic, Bank Road. Ní ìlú Ọyẹ, a wà ní dojúkojú St. Peter and Paul Primary School, Ọyẹ Èkìtì.
6: Rẹ́díò yàtọ̀, àjẹpọ̀nù la oúnjẹ, àjẹmáraji pépé, àjẹyóbá.
2: Ẹ káàbọ̀ padà, manager, ibo la ti lè rí búrẹ́dì ó yàtọ̀ nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé ìdánrè nílùú ìdánrè gangan. Sórí nọ́mbà yìí 0814688 1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Ṣàgàrí àti Ìjàpò. Sórí nọ́mbà yìí 0806327 8836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Ṣàgàrí àti Ọba Ilé. Ẹ pé Pastor. Sórí nọ́mbà yìí 0803070 4649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child. Ẹ pé Mommy George. Sórí nọ́mbà yìí 0810467 5338. Ní ChopRite Nepa Oluwatuye Idanre Garage Prayer Center Ijo Mimo Oke Aro Oke Obere. Ẹ pé Popoola. Sórí nọ́mbà yìí 0703471 1111. Ní ChopRite bákan náà Iyoma Alágbàká Ọ̀dà Road Oke Jebu Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Lesha Garage. Ẹ pé Success. Sórí nọ́mbà yìí 0814410 1982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní Ọ̀wọ̀ Ìpele àti Ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì jù wọ́n. Sórí nọ́mbà yìí 0810579 5196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdánrè Garage Ọ̀ṣìnlẹ̀. Ẹ pé Olúkáyọ̀dé. Sórí nọ́mbà yìí 0816164 7920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa. Sórí nọ́mbà yìí 0803439 9187. Ní Ìsinigbò Abusoro Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo. Sórí nọ́mbà yìí 0816694 3368. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins. Sórí nọ́mbà yìí 0803505 8596. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM. Ẹ máa pe Divine. Sórí nọ́mbà yìí 0803566 7977. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Mọ̀mìdára náà ní kẹ mọ̀ pé Ala Road Oke Jebu Edo Lodge Siju Ade Welly Welly 1 and 2 àti Ọ̀dà Town. Ẹ pé Mercy. Sórí nọ́mbà yìí 0806483 8847. Ní Nepal Ìjọmu Old Garage Ṣàgàrí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College. Ẹ pé Pasma. Sórí nọ́mbà yìí 0803788-0703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọ̀lọ̀ Ìgbàtòrò Road Oke Jebu Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká. Ẹ pé dúpẹ́. Sórí nọ́mbà yìí 0806303383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́. Sórí nọ́mbà yìí 0803801354. Ní Òsì Police College àti ìlú Abolúwa ẹ pé Mọ́mì Remide. Sórí nọ́mbà yìí 0703 1328 9903. Ọ̀lànrẹ̀wájú 0803083 6702. Great Grace 0803704 0798. Glorious 0803473 8 14.

0: to loan. McMakin Natural Limited, Luce, addressing one, Adu Awo Road, Lẹ́yìn Chicken Republic, Alagbaka Akure, telephone 0079-491468.
1: Nipinlẹ Ekiti, wọ́n wà ní Chicken Republic, Bank Road, Lado Ekiti, telephone 0815-064-3082.
2: Oye Atobekin wà ní Ikoya Road, Okiti Pupa, a tún wà ní Jubilee Road, beside Ade Peter Filling Station, Ikari Akoko.
3: Ní ìlú Ọyẹ, a wà ní dojúkọjú St. Peter and Paul Primary School, Ọyẹ Ekiti. Ní ìlú Ọwọ, a wà ní dojúkọjú Baptist Church, Iyere Ọwọ. Ní ìlú Ondo, a wà ní PKM2, Ife Road, Lẹ́gbẹ́ Valentino Soka Filling Station, ní ìlú Ondo.
4: Oye Atolo, for búrẹ́dì alájẹ gbádùn.
5: Oye Atolo.
6: Mo dúpẹ́ lọ́wọ́ manager tí mò ń pè tí ó fún wa ní gbogbo ibi tí a ti máa rí bẹ́ẹ̀dọ̀ yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo, ìpínlẹ̀ Èkìtì àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo lérò pé ọjọ́ mẹ́jọ á tún mú manager wá. Àmọ́ ẹ jẹ́ ká kọjá lọ sí ẹ̀ka polówó ọjà ká tó ṣí ojú òpó sílẹ̀.

orí àtẹ̀jíṣẹ́ yìí látọ̀dọ̀ Bùnmi lòun Bùnmi láti Ìjọ̀ka. Olóòtú ẹ bá mi sọ fún arábìnrin pé kó jọ kó roti ìkúnlẹ̀ Abiyamọ kó dáríji arákùnrin pé kò sí ẹni tí ò lè ṣe àṣìṣe. Bùnmi láti Ìjọ̀ka, ẹ ṣeun. Ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan bá ń gbé òkè.

0: lohun e o
1: ele na lo Canada ba oyi lowo bayi
0: bayi lo de wa won kan eyi to wu o le
1: mo ri atejise gba lati odo bode lati ilu ipinsa nilu akure oni oruko ohun ni bode oni so fun arabirin ki won le arakunrin tefetefe ku ni waju le won to ba je pe arabirin bi mo ku nko nje o le wo omo wa bode lati lo pinsa opolo yan ni doba ba gbe oke
0: ise kekere ko lo ma ri ise to ma ni tu mo ni o eni ko ti waya ti pe ti pe alaya lanu
1: mo ri atejise gba lati o ni ohun ni sayo lati ita oniyan ha oga de gbe yanse won lawon ni sayo lati ita oniyan pe arakunrin ko lo wa awon onitiju awon ebi omobirin lati lo be si won won le gbo ebe oni tori pe ko seni to rin tori e keji e seun lati ita oniyan sayo
0: se to ma ja sowo se to ma ja sola
2: ara ọ̀tọ̀ tún lè yí tá gbẹ́jẹ́ o alára nítorí ọ̀tọ̀ ó yàtọ̀ cakes látún gbẹ́jẹ́ àkàrà ìbò alájẹpọnula tí ń mọ̀dẹ ìyàwó òde ọjọ́ òbí àti gbogbo ayẹyẹ ó yẹ ni láìyẹlẹ̀ ṣe ti gbọ́ nípa ó yàtọ̀ fruit cake chocolate cake sponge cake coconut cake cake lóde ayẹyẹ ó yàtọ̀ cake níkẹ́ mọ̀yàn láàyò a tún ṣe cream cake lóríṣiríṣi bó lẹ ṣe fẹ́ sí ṣé whipped cream lẹ́fẹ́ ni tàbí butter king ó sì jẹ́ fondant king tàbí fat icing cake kò bẹ́wù dé o eléyìí yàtọ̀ sí kìtì pọpọ.
3: Ilé-iṣẹ́ wa wà ní Ikoya Road, Òkìtì Pupa. Ní ìlú Ọ̀wọ̀, a wà ní Ìdímù Ṣàṣà, ní ìdojúkojú mọ́ṣáláṣí ńlá. A wà ní Jubilee Road, ní ẹgbẹ́ Adé Peter Filling Station, Ìkàrẹ́ Àkókò. Ní Àkùngbá, a wà ní Ìkàrẹ́ Road, Àkùngbá Àkókò. Ní ìpínlẹ̀ Èkìtì, a wà ní Bank Road, Adó Èkìtì.
2: Ẹ kàn sí wa lónìí ní Chicken Republic Plaza, Alágbàká Àkúrẹ́, tàbí kẹ pé wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 08079491467 tàbí 08079491481. Nígbà gbogbo ó yàtọ̀ cakes ní kẹ máa yàn láàyò.
1: Nígbà gbogbo ó yàtọ̀ cakes ní máa yàn láàyò fún àǹfààní ẹ̀yìn tí ẹ ti dá ọjọ́ bí àbí ọjọ́ ìgbéyàwó sọ́nà ohun tẹ́ ẹ̀kọ́ máa bá mi ṣe ni pé ẹ kọjá lọ sílé oúnjẹ tó bá súnmọ́ yín jùlọ ìyẹn Chicken Republic ẹ̀kẹ́ lọ bèrè fún àkàrà òyìnbó yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ti ẹ̀ ń fẹ́ ẹ̀yin títà ń pè ní retirement ẹ fẹ́ sílé ni ẹ fẹ́ joyè ni ẹ kò sírú àrà tẹ́níkà fi àkàrà òyìnbó dá tí ọlọ́run ọba tí ò fi rọ̀ wá lọ́rùn tẹ́ bá dẹ̀ lẹ́wọ́ máa gbé àbí àgbé wá fún yín kò fipà kan bẹ́ẹ̀ wúdé ohun tẹ́ ẹ̀kan máa ṣe ni pé ẹ̀yin tẹ́ ẹ wà ní ìpínlẹ̀ Èkìtì ẹ bá ń kọjá lọ sí Bank Road Lado Èkìtì ẹ bá Chicken Republic ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Ọ̀wọ̀ ẹ máa kọjá lọ Ìdímù Ṣàṣà nídojú kojú mọ́ṣáláṣí ńlá ní Ìdímù Ṣàṣà ẹ bá Chicken Republic ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní ìkálẹ̀ ìlàjẹ́ àti ẹsẹ̀ odò ẹ máa bọ̀ ní Òkìtì Pupa ẹba Chicken Republic ń bẹ ẹyin tẹ wà ní àkókò mẹrẹẹrin bó dé àkùngbà wà bá Chicken Republic ń bẹ bó dẹ dé ìkàrẹ wà bá Chicken Republic ń bẹ ibi tó bá wù yín ibẹ ní kẹ yà sí ní àkókò mẹrẹẹrin ẹyin tẹ wà ní ìlú Àkúrẹ́ ńbí tẹ ń gbé ní ìlara oríta ọbẹlẹ Elisha garage lọ sí Ọlọ́kọ́ junction ẹba Chicken Republic ń bẹ ẹyin tẹ wà ní Alágbàká ní Ọ̀dà Road High Court ẹ máa bọ̀ ní Choprite Shopping Mall ẹba Chicken Republic ń bẹ ẹyin tẹ wà ní ìjàpọ̀ ọba ilé ẹ máa bọ̀ ní olúlé iṣẹ́ wa lálágbàká kẹ wá bèrè fún àkàrà òyìnbó yín kò sírú àrà tẹnika fa àkàrà òyìnbó dá tí ọlọ́run ọba tí ò fi rọ̀ wá lọ́rùn ẹ ṣáà kàn sí wa àbí kẹ wá sí olúlé iṣẹ́ wa.
4: Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé à ń fẹ́.
5: Ẹni tó mọlẹ̀ gbádáadá èyí tá à ń pè ní cleaner. Tí ó jẹ́ obìnrin tí ọjọ́ orí ẹ̀ tí ò ju ọmọ 30 sókè tí ẹ bá ti nífẹ̀ẹ́ ṣiṣẹ́ yìí ẹ wá sí olúlé iṣẹ́ wa ní Alágbàká nílùú Àkúrẹ́ kí ẹ mú àwọn ìwé ẹ̀rí tẹ ní dání.
1: Bàǹgbé òkè

0: yọjú sí ilé àwọn arábìnrin olóhun tó ṣe olóburú jáì Túndé láti ìlú Ìrèlè ẹ ṣeun.
1: Àgọ́dá rí tàdídì o.
0: Ipe kó lọ bẹ àwọn mọ̀lẹ́bí arábìnrin kó kó àwọn mọ̀lẹ́bí tiẹ̀ lọ láti lọ bẹ àwọn mọ̀lẹ́bí arábìnrin bóyá rí ìyọnu àlá lókè. Tajudeen láti Ìkẹrẹ ẹ ṣeun ẹ jèrè bá ń gbé òkè.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: keep it locked on Adaba FM.
1: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: yetin sise ti aje ru wole lori imu si fi simi fun yi akoko re yi ti olorun ti ma ba gogo okan pade ninu olorun adura ati owa sotele wole lateni rose re prophet omani ye prince joshua ti le se rose holy ghost liberation christian outreach ministries international yi ti omi joshua wane sas road mandela estate rupoku port harcourt ti gogo eye yan wa nipinle ondo eka ijo yi wade number 5 road 1 shamaki wa quarters ondo bakona ni agwadua priyakam city tile se ranse iwade adaja igusin invasi olorun prophet omani ye prince joshua ni aliakoso agba fun ijo yi ti olorun si nlo eje ka farabale fun ibapade olorun to lagbara nipasẹ ranse re
1: gbogbo eyin omo olorun ni mo n kikabo si kanni ta wa yi nitori pe olorun tun ti kalẹ lati sise re gege bo se ma n se mo n ki gbogbo eyin omo olorun kaabo lẹẹkan si si kanni niyi adebayo loruko temi je baba wa iranse olorun alaye lati ile ijosin holy ghost liberation christian outreach ministries international ti won kale si ilu port harcourt ti won be nilu ondo to n be nilu akure kon be kaakiri baba n be pelu mi ile agbara ni ti oni won mo ba wa soro olorun won gba adura fun wa won si pase irorun sinu aye onipoju isubu eniyan to ba fokan balẹ to tun n ba wa lo bakan naa ni ile agbara bi mo ni brother tunde bangboye legbe odo mi ti ajo wa nle agbura ogun won na papata ni a o jo ma ba yin so oro olorun ni ti irole oni baba mo ki pe ka bo si le agbara o
2: aki gbogbo eti tun gbo wa mo ki gbogbo idile ni oruko jesu orun anu ko se fun yin
1: amen
2: ni oruko nla ti jesu lati eni lo e lo se rere
1: amen
2: mo mo wi pe layo ati alaafia ni aba yin alaafia olorun ko ni fi yin sile
1: amen
2: alaafia olorun ko ma gberu si bẹẹ ló ti rí ní orúkọ jésù kristi olúwa wa
1: àmì
2: àmì àmì ní orúkọ jésù.
1: ó dá náà kó tó di pé à ń wọlé sínú agbamikin ní ọ̀hún dáadáa lọ́sẹ̀ tó kọjá dúpẹ́ pọ̀ lọ gbogbo èyí tí ẹ darapọ̀ mọ́ wa èyí tí ẹ pè wá èyí tí ẹ fi ìbéèrè ránṣẹ́ gbogbo yín la kípé ẹ ṣeun lágbára ọlọ́run ọlọ́run á tún rìn àṣẹ rẹ̀ á sì dáhùn lórí ayé wa ní ti ìrọ̀lẹ́ òní ẹ jẹ́ kí n máa sọ bí eléyìí gbogbo ibikíbi tí ẹ bá wà tí ẹ bá ti fẹ́ pe bàbá ẹ dákun tí a bá ti parí ètò ẹ pè wọn kẹ pè wọn ìbéèrè tí a bá fẹ béèrè tàbí pé bàbá ẹ gbàdúrà fún mi àyè wà tá a bá ti parí ètò lẹyìn tá a bá ti ń parí ètò ẹ lè máa pe bàbá ṣùgbọn ẹ jẹ kí n kọkọ ṣe bí eléyìí kí n béèrè lọwọ bàbá bàbá tí àwọn èèyàn bá fẹ wá sí ilé ìjọsìn wa àwọn kan ń bẹ ní east ní south senatorial south district ní orílẹ̀-èdè wa nàìjíríà àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ní àwọn ń gbọ́ prógrámù wa lórí atẹ́gùn pé táwọn bá fẹ́ darapọ̀ láti máa jọ́sìn ní ilé ìjọsìn wa tó wà ní area orí omi lọ́hùn-ún ipe báwo ni àwọn ṣe máa rìn àti ilé ìjọsìn wa tó wà ní apá ìsàlẹ̀ níbí ipe báwo ni àwọn ṣe rìn bàbá.
2: ní agbára ọlọ́run headquarter holy ghost liberation international ó wà ní mandela estate sars road rupoku port harcourt trunk e number 8 sars road ame mandela estate rupoku port harcourt lẹ́ẹ̀kan sí mandela estate sars road trunk e number 8 rupoku port harcourt.
1: bákan náà ní
2: ondo town tẹ bá ti kúrò ní àkúrẹ́ garage shamakiwa quarters road 1 number 5 ẹ̀rọ ìléwọ́ mi ni 080-339-2728 lẹ́ẹ̀kan sí 080-339-2728 mo dẹ̀ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá wípé òun ni whatsapp nọmba mi.
1: ẹ ṣeun púpọ̀ ó dára púpọ̀ èèyàn ọmọ ọlọ́run kó tó di pé à ń tẹ̀síwájú à ń bọ̀ lórí kejì lọ́wọ́ ẹ bá yí padà.
0: Ilé-iṣẹ́ ìrúnṣẹ́ Holy ghost liberation christian outreach ministries international ti kalẹ̀ sọ́ńdọ̀ kókó ìyanu dé. Bẹ́ẹ̀ni, ọlọ́run tó ti lo ìránṣẹ́ rẹ̀, wòlíì àgbáyé nẹ̀, prophet ọmọnìyè prince Joshua ní port harcourt àti káàkiri àwọn ìlú ní ìlàgbáyé, òun ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ Ondo, fi ìtúsílẹ̀, ìdáǹdè ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, òun la ṣe ń pe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá Jésù. Ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí, Holy ghost liberation christian outreach ministries international, lẹ́ka ìjọ yìí tó wà ní number 5 road 1, Shamakiwa quarters, Ondo, kí ni ìṣòro rẹ̀? Ìbájẹ́ ìpọ́njú, ègbón àti ìpè ọjọ́ pípẹ́ àìsàn ogun àlákàlà àwọn ìṣòro tó ti takuta ń di tí ò lọ lọ́gán lọ́lọ́run máa ṣe ìyádùn tó sì gba ìtúsílẹ̀ bí ìwọ náà bá wá sínú àwọn ìpàdé àdúrà níléeṣẹ́ ìránṣẹ́ Holy Ghost Celebration Christian Outreach Ministries International bákan náà ni àgọ́ àdúrà Prayer Camp City tiléeṣẹ́ ìránṣẹ́ yìí wà ní Adaja Igunṣi bí ó bá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà tètè tara ṣàṣà máa bọ̀ wá sínú ìpàdé àdúrà àwọn yìí orí ìjọ yìí wà ní SAS Road Mandela Estate Lupoku Port Harcourt ìránṣẹ́ Ọlọ́run Prophet Omoniyi Prince Joshua tí ó jẹ́ alákòóso àgbà fún iléeṣẹ́ ìránṣẹ́ yìí ni Ọlọ́run lò àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́yìn fún ìbéèrè àlàyé tàbí ìtọ́ni ẹ máa pè wọ́n sí ní nọ́mbà yìí 08033927288 lẹ́ẹ̀kan sí 08033927288 àsìkò tó jẹ́rìí sagbara Ọlọ́run ló dé yìí o tètè máa bọ̀ wá bàjẹ́ sọ̀kàdé.
1: A ti kalẹ̀ sórí ètò náà nìyẹn àsìkò tó jẹ́rìí sagbara Ọlọ́run rèé ìwọ náà máa bọ̀ wá bàjẹ́ sọ̀kàdé. Bàbá wa wòlíì Ọlọ́run alàyè Prophet Omoniyi Prince Joshua wọ́n ti ń bẹ nílé agbára ohun wọn lẹ gbọ́ kékeré lẹ́ẹ̀kan ṣùgbọ́n kó tó di pé ẹ wá ń wọlé sínú kiní náà dáadáa bàbá àdúrà tó ní nánú ẹ bá ń fi ṣíde ètò fún gbogbo àwọn tó ń gbọ́ wa.
2: Ní orúkọ Jésù.
1: Amen.
2: Ní orúkọ Jésù.
1: Amen.
2: Ní orúkọ ẹ̀jẹ̀ Jésù.
1: Amen.
2: Bàbá wa àti Ọlọ́run wa a wá síwájú ní wákàtí àti ẹ wá gba ọpẹ wa.
1: Amen.
2: A wá pẹ̀lú orin ọpẹ àti ìyìn ní orúkọ Jésù ẹgbà ìyìn wa.
1: Amen.
2: Mo fa gbogbo ìdílé tó ń gbọ́ mi ní wákàtí àti ọwọ́ ilé yín lọ́wọ́ orin ọ̀fẹ́ Jésù kò gorí wọn.
1: Amen.
2: Àánú Ọlọ́run kò fọhùn.
1: Amen.
2: Gbogbo agbára tó fẹ́ ṣe yín ní ibi gbogbo ọfà ibi ní orúkọ Jésù ọfà náà. Kò padà síbi tó ti wá. Gbogbo ọfà ibi nínú oṣù tuntun yìí mo ta ọfà náà padà. Mo ta ọfà náà padà. Pẹpẹ tí a gbé kalẹ̀ láti dìde ogun sí yín ní orúkọ Jésù pẹpẹ náà kò wu ọnú iná lọ. Ẹbọ tí a gbé kalẹ̀ láti dìde ogun ẹbọ náà kò wu ọnú ìdè lọ. Ọ̀rọ̀ òdì tí èṣù gbé kalẹ̀ irú ọ̀rọ̀ náà ní orúkọ Jésù kò parẹ́. Ibikíbi tẹ́ ti ń wojú Olúwa ní fún rere ní orúkọ Jésù àánú Ọlọ́run kó bà lé yín. Àánú Ọlọ́run kó bà lé yín. Èèyàn kan wà tó ń kanlẹ̀kùn kíkan ríro pé kí Ọlọ́run sílẹ̀kùn fóun. Bẹ́ mo ṣe ń sọ̀rọ̀ ní orúkọ Jésù ilẹ̀kùn sí fún ẹ. Ní ibi gíga lọ rí ṣe. Ní ibi gíga lọ rí ṣe. Bẹ́ẹ̀ ló ti rí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.
1: Àmì àmì àmì ní orúkọ Jésù. Àdúgbò pọ̀ bàbá gbogbo èèyàn ọmọ Ọlọ́run. Mo fẹ́ kí bàbá pe màmá ká darapọ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ ló máa ń ṣọ̀tọ̀ọ̀tọ̀ tá a máa mú wá fún yín bàbá tún ti wà ń kalẹ̀ Ọlọ́run ti tún wọn kì bí àtúnkítùn ìbọn bàbá mo kí pé ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí kí ni ọ̀rọ̀ Ọlọ́run fún tòní gan.
2: Ọ̀rọ̀ Ọlọ́run fún tòní ni àkọlé rẹ̀ jẹ́ The Covenant of Testimony Májẹ̀mú Ẹ̀rí.
1: Májẹ̀mú Ẹ̀rí.
2: The Covenant of Testimony. Májẹ̀mú Ẹ̀rí. What is the covenant of testimony?
3: Kí ni májẹ̀mú Ẹ̀rí?
2: It is the covenant of God's goodness.
3: Ó jẹ́ májẹ̀mú dídára Ọlọ́run.
2: It is the covenant of God's faithfulness.
3: Ó jẹ́ májẹ̀mú olóòótọ́ Ọlọ́run.
2: It is the covenant of God's mercy.
3: Ó jẹ́ májẹ̀mú àánú Ọlọ́run.
2: And divine remembrance.
3: Ó jẹ́ ìrántí àtòkè wá.
2: Somebody is hearing me right now.
3: Ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́.
2: The mercy of God will speak for you.
3: Àánú Ọlọ́run yóò wá ọ rí.
2: God does not do anything without covenant.
3: Ọlọ́run kì í ṣe ohunkóhun láìsí àánú.
2: Where there is no God, there is no covenant.
3: Tí ò bá ti sí Ọlọ́run kò sí májẹ̀mú.
2: Where there is no covenant, there is no God.
3: Tó bá ti sí májẹ̀mú kò sí Ọlọ́run.
2: And I remember that I said in the past weeks.
3: Mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá wípé.
2: That the Lord Jesus went to the cross to procure mercy for us.
3: Pé Jésù ló wá lọ sórí igi láti lọ gbé májẹ̀mú àánú
2: fún wa. He used his blood to buy mercy for us.
3: Ó fi ẹ̀jẹ̀ ra àánú fún wa.
2: Somebody is hearing me right now.
3: Ẹnìkan ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́.
2: Mercy will speak for you.
3: Àánú yóò fọ̀n fún
2: ọ. God has already entered a covenant.
3: Ọlọ́run tún wọ májẹ̀mú.
2: He has established a covenant.
3: Ó sì fi di májẹ̀mú múlẹ̀.
2: By the death of the Lord Jesus.
3: Nípa ikú ẹ̀ lórí igi àgbélébu.
2: On the cross of Calvary.
3: Ní orí igi àgbélébu.
2: He bought it with the blood of Jesus.
3: ẹjẹ Jesu lafira.
2: Every covenant that is contrary to the blood of Jesus.
3: Gbogbo majẹmu to lori si ẹjẹ Ọlọrun.
2: That is holding your destiny captive.
3: Tó ń dá ayé rẹ dúró.
2: Right now.
3: Lónìí.
2: That covenant is broken.
3: Majẹmu náà bàjẹ́ lórúkọ Jesu.
2: That covenant is broken.
3: Ó bàjẹ́ lórúkọ Jesu.
2: That covenant is broken.
3: Ó bàjẹ́ lórúkọ Jesu.
2: The covenant of testimony.
3: Majẹmu ẹ̀rí.
2: Is the covenant of divine remembrance.
3: Ó jẹ́ majẹmu ìrántí ẹ̀dọ̀kẹ̀ wá.
2: Hear me, beloved.
3: Gbọ́ mi olùfẹ́.
2: I don't want you to lose hope.
3: Mo fẹ́ kó sọ rẹ̀ tínú.
2: I know you have taken so many steps.
3: O ti gbé àwọn ìgbésẹ̀ tó pọ̀.
2: I know you have done so many things.
3: O ti rìn tó pọ̀.
2: Don't lose hope.
3: Má sọ rẹ̀ tínú.
2: Because God is about to remember you for good.
3: Ọlọ́run yóò rántí rẹ sí rere.
2: The Bible says for God sent his word.
3: Sọ pé Bẹ́ẹ̀ni gbọ́ Ọlọ́run rán ọ̀rọ̀ rẹ̀.
2: And his word healed them.
3: Ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn lára dá.
2: And delivered them from their afflictions.
3: Ó sì kó wọn inú ìyọnu wọn.
2: I know you have tried over your children.
3: Mo mọ̀ pé o ti ṣe àkàlórí àwọn ọmọ
2: rẹ. I know you have done so many things. And you believe that God has forgotten you.
3: O sì rò pé Ọlọ́run gbàgbé rẹ.
2: Hear me today.
3: Gbọ́ mi olùfẹ́.
2: God has not forgotten you.
3: Ọlọ́run kò gbàgbé rẹ o.
2: God has not forgotten you.
3: Ọlọ́run kò gbàgbé rẹ o.
2: There is a covenant.
3: Májẹ̀mú kan bẹ.
2: That I want you to hold on to.
3: Gbogbo dìmú.
2: It is the covenant of testimony.
3: Òun ni májẹ̀mú ẹ̀rí.
2: At the end of the tunnel.
3: Lẹ́yìn oṣù gbiribiri.
2: There must be light.
3: Ìmọ́lẹ̀ gbúdọ̀ tán.
2: Your light is about to shine.
3: Ìmọ́lẹ̀ ti fẹ́ tán.
2: In Genesis chapter 30. Verse 22, the Bible says, and God remembered Rachel, and God hearkened to her, and opened her womb.
3: Ọlọ́run sì rántí Rákẹ́lì, ó sì ṣí nínú.
2: Somebody is hearing me now.
3: Ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́.
2: You have tried so many things.
3: Ó ti gbìyànjú gbogbo.
2: You have been to so many doctors.
3: Ó ti lọ sí tó lọ.
2: And you believe it is over.
3: O rò pé ó ti parí.
2: But hear me today.
3: Gbọ́ mi olùfẹ́.
2: It is not over.
3: Kò ti parí o.
2: You shall be remembered.
3: A ó rántí rẹ.
2: By covenant.
3: Bàlúbàlú má jẹ̀mú.
2: The Bible says he that is calling upon the name of the Lord.
3: Ẹni tó ń pe orúkọ Olúwa.
2: Do not keep quiet.
3: Kò gbúdọ̀ dákẹ́ o.
2: God will remember you.
3: Ọlọ́run yóò rántí rẹ sí rẹ.
2: In the mighty name of Jesus.
3: Amen.
2: God remember Noah.
3: Ọlọ́run rántí Noah.
2: God will remember you.
3: Ọlọ́run yóò rántí rẹ.
2: And God gave them a testimony.
3: Ọlọ́run sì fún wọn ní ẹ̀rí.
2: Joseph was in the prison.
3: Joseph wà nínú túbú.
2: God remembered him.
3: Ọlọ́run rántí rẹ.
2: And his life became a testimony.
3: Ayé rẹ̀ sì di ẹ̀rí.
2: Daniel was in the den of lions.
3: Daniel ń bẹ́ nínú òkìníhùn.
2: But God remembered him.
3: Ọlọ́run rántí rẹ.
2: And there was a testimony.
3: Ẹ̀rí sì jáde láti bẹ̀ wá.
2: Hear me today.
3: Gbọ́ mi olùfẹ́.
2: There is heaven that is called the heaven of testimony.
3: Ọ̀run kan wà tí a ń pè ní ọ̀run ẹ̀rí.
2: When that heaven is open.
3: Tí ọ̀run yìí bá ti ṣí.
2: You will sing for joy.
3: O kọrin ayọ̀.
2: When that heaven is open.
3: Tí ọ̀run yìí bá ti ṣí.
2: You will sing a new song.
3: O kọrin ọ̀tún.
2: When that heaven is open.
3: Tí ọ̀run yìí bá ti ṣí.
2: Men will celebrate you.
3: Ènìyàn yóò bá ọyọ̀.
2: Even the prodigal son.
3: Even ọmọ ìnàkúnà.
2: He was remembered.
3: Arántí rẹ̀.
2: He was remembered.
3: Arántí rẹ̀.
2: You shall be remembered.
3: A ó rántí ìwọ náà sí
2: rere. I know you have done so many things.
3: O ti rìn tó pọ̀.
2: I know you have prayed, you have fasted.
3: O ti gbàdúrà, o ti
2: gbàwẹ̀. Are you a pastor hearing me today?
3: Àlùfáà ni ó ní.
2: God is going to remember you.
3: Ọlọ́run yóò rántí rẹ sí rere o.
2: Your ministry will blossom again.
3: Iṣẹ́ yóò dìde.
2: There shall be divine remembrance.
3: Ìrántí kò yóò dé.
2: It happened to Peter.
3: Ó ṣẹlẹ̀ sí Pétérù.
2: God remembered Peter.
3: Ọlọ́run rántí Pétérù.
2: And the Lord Jesus went to him.
3: Jésù sì lọ bá a.
2: And there was abundance again.
3: Ọ̀pọ̀ sì ṣẹlẹ̀.
2: God will remember you.
3: Ọlọ́run yóò rántí rẹ sí rere.
2: And you are going to have a testimony.
3: O sì ní ẹ̀rí.
2: What is the covenant of testimony?
3: Kí ni májẹ̀mú ẹ̀rí?
2: It is the covenant of God's wonders and power.
3: Òun ni májẹ̀mú ẹ̀rí Ọlọ́run àti agbára rẹ̀.
2: It is the covenant of God's wonders.
3: Òun ni májẹ̀mú ìyanu Ọlọ́run.
2: Somebody is hearing me right now.
3: Ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́.
2: There is going to be a mighty turnaround for you.
3: Májẹ̀mú àná yóò ṣiṣẹ́ fún ọ.
2: In ministry.
3: Ní iṣẹ́ ìránṣẹ́ rẹ.
2: In your business.
3: Nínú okòwò rẹ.
2: Over your children.
3: Nínú àwọn ọmọ rẹ.
2: Are you a businessman?
3: Olókòwò ni ọ́ ni.
2: Are you a politician?
3: Òṣèlú ni ọ́ ni bí.
2: There is going to be a covenant of divine remembrance.
3: Májẹ̀mú ìrántí tìkọ́ yóò bẹ̀rẹ̀
2: fún ọ. You will soon sing for joy.
3: O kọrin ayọ̀.
2: I counsel you, don't lose hope.
3: Májẹ̀ sọ̀rọ̀ ètí inú arákùnrin.
2: Don't say all is over.
3: Má rò pé ó ti tán fún ọ o.
2: I want you to look unto Jesus.
3: Wo Jésù lórígi àgbélébùú.
2: The author and the finishers of our faith.
3: Olùpilẹ̀ṣẹ̀ àtẹ́lẹ́sẹ̀ ìgbàgbọ́ wa.
2: In Mark chapter 10 verse 27, hear what the Lord Jesus said. He said, and Jesus looking upon them said, with men it is impossible, but not with God, for with God all things are possible in the mighty name of Jesus.
1: Amen.
2: The heaven of divine possibility is open in the name of the Lord Jesus.
3: Amen.
2: The Lord shall visit you.
3: Amen.
2: The Lord shall remember
3: Amen.
2: You.
3: Amen.
2: There is a covenant
3: Amen.
2: That I want you to believe on. It is the covenant that is above all other covenants. It is the covenant established with the blood of Jesus. This covenant is the one that gives us testimony. But the Bible said those that are calling upon his name should not keep quiet. What he's saying is that we should not lose hope. If you are fasting, continue to pray. If you are giving, fast, pray and give. In the mighty name of Jesus, he that caused Sarah to laugh will make you to laugh. He that bear Daniel's out will bear you out. In the mighty name of Jesus, I want us to pray. In the mighty name of Jesus,
3: Amen.
2: Father, I commit somebody that is looking unto you, that have tried all their possible best, that the enemy is saying that their labor has been in vain. In the mighty name of Jesus, I join myself with the covenant of Calvary. The Lord shall command all your effort to come into fulfillment.
3: Amen.
2: In the mighty name of Jesus,
3: Amen.
2: Your labor shall be rewarded.
3: Amen.
2: The Bible said the Lord is the rewarder of them that diligently seek him. In the mighty name of Jesus, the Lord shall remember
3: Amen.
2: You. Over your children, the Lord shall remember
3: Amen.
2: You. Over your marriage, the Lord shall remember
3: Amen.
2: You. In that business, the Lord shall remember
3: Amen.
2: You. This God that I know shall give you a testimony.
3: Amen.
2: Believe God for it, because I know he's coming.
3: Amen.
2: In the mighty name of Jesus,
3: Amen.
2: Your doors are open.
3: Amen.
2: Your heaven is open.
3: Amen.
2: Your doors are open.
3: Amen.
2: Your destiny helper we begin to hear the voice
3: Amen.
2: Of the Lord in the mighty name of Jesus.
3: Amen.
2: So shall it be.
3: Amen.
2: In Jesus' mighty name.
3: Amen.
4: Amen.
3: Amen.
4: Amen.
3: Amen. In Jesus' name.
4: Ah, Moki Waipe, Aku Adura. Koto Dupi Antes, Iwaju Eje Kasare De, Oduke Jilong, Mumbo.
0: Ilé-ìṣẹ́ Ulugos Liberation Christian Outreach Ministries International ti kalẹ̀ sọ́dọ̀ kúkú ìyanu dé. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tó ti ń lo ìránṣẹ́ rẹ̀, wòlíì àgbáyé ni Prophet Omoniyi Prince Joshua ní Port Harcourt àti káàkiri àwọn ìlú míì lágbàáyé. Òun ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ Ondo fún ìtúsílẹ̀, ìdáǹdè, ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun la ṣe ń pe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá Jésù. Nílé iṣẹ́ ìránṣẹ́ yìí, Holy Ghost Liberation Christian Outreach Ministries International, lẹ́ka ìjọ yìí tó wà ní number 5 Road 1, Samakiwa Quarters, Ondo. Kí ni ìṣòro rẹ̀? Ìbá

0: Redemption Christian Outreach Ministries International. Bakonu ni Aguadua, Prayer Camp City. Tile Shell, say you ready, Adaja, Tigusi, Bobatin, Doiki, Diawan, Padia Dra, Titi Tarasasa, Mabua, Sinu Padia Drama, you, Rejo, you ready, Sass Road, Mandela Estate, Lupoku, Potakot, Iran Solon, Prophet Omani, Prince Joshua, Timidia Lakuswaga, Tile Shell, say you, no, no, no, at my Iran Solon, my, Fibele, Alayeta Bitoni, and Mako, once in number G, 08033927288 Lekosi 08033927288 Asiko tu jeri sagbara Olorun lo biji o tete mabo wa baje sokade
1: Oki gbogbo eyan mo Olorun pe aku adura ba kan na lasiku eti gbo wa ni ikan ni alalubarika ti a wa yi ah ko to di pe an te si waju e je ki n bere awon bere kan lowo baba baba awon ipade adura ta ni laarin awon ose láwọn ìpàdé àdúrà ta ní nílé ìjọsìn wa ẹ bá wa ṣàpèjúwe bó ṣe máa wáyé àti bí àwọn èèyàn ṣe máa rìn tí wọn ṣe dé ilé ìjọsìn náà.
2: Ẹni agbára Ọlọ́run ní ọjọ́ Wednesday a ní ìpàdé àdúrà tó gbóná fún gbogbogbò wákàtí kan péré ni láago 5 sí aago 6 ó máa gbóná pẹ̀lú àsọtẹ́lẹ̀ wòlé. Àǹdí wípé mo fẹ́ fi tó gbogbo wa létí wípé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí a máa ṣe 1 year anniversary wa ní Ondo town ní Ṣamakinwa road 1 number 5 1 year anniversary a rọ gbogbo àwọn tó bá wà londo kan darapapọ̀ mọ́ wa gbogbo ẹni tó bá wá ní orúkọ jésù àsọtẹ́lẹ̀ wòlíì máa wà òróró àsọtẹ́lẹ̀ wòlíì náà ó máa wà fún everybody tó bá wá tẹ́ ẹ bá ti ń bọ̀ tẹ́ ẹ bá ti kúrò ní Àkúrẹ́ gara tó bá jẹ́ ní Ondo lẹ́tí ń bọ̀ the next place the next junction wọ́n pè ní lover boy bus stop ibẹ̀ ní Ṣamakinwa wà tẹ́ bá ti wo ìdàkejì ẹ̀ Ṣamakinwa quarters wà ńbẹ̀ road 1 number 5 then anybody tó bá wá ní orúkọ jésù òróró àsọtẹ́lẹ̀ wòlíì ó wà nílẹ̀ tó ń ṣiṣẹ́ ribiribi ní orúkọ jésù ọ̀run ẹ̀rí máa ṣí fún wọn náà ọ̀run ẹ̀rí máa ṣí fún wọn náà ní orúkọ jésù anybody tó bá ń bọ̀ phone number mi ni to the case tẹ bá mísí direction yín 08033927288 lẹ́ẹ̀kan sí 08033927288
1: ẹ ṣeun púpọ̀ gbogbo èèyàn ọmọ ọlọ́run òun lẹ ti gbọ́ èèyàn gbogbo àwa tí a bá fẹ́ wá sínú ìpàdé àdúrà wa láàrin ọ̀sẹ̀ ilé ìjọsìn ni wọ́n ti júwe fún wa yẹn bákan náà tó bá dàbẹ́ pé ọ̀nà fẹ́ pòbìrì kòlò tí ó fẹ́ dàrú mọ́ yín lójú ẹ pé nọ́mbà tí bàbá fún wa yẹn bàbá ní àtẹ̀síwájú kó tó ti pé a kúrò lórí ètò a níbi ìṣẹ́jú bíi 5 kan sí kí ni tí à ń bá bọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ní tòní bákan náà àdúrà ni a fi parí gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀síwájú ní ọ̀rọ̀ ọlọ́run tí à ń bá bọ̀ bàbá.
2: Ẹni agbára Ọlọ́run mo fẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ mi mọ̀ wípé Ọlọ́run ti sọ májẹ̀mú kalẹ̀ láti ró wa lágbára Ọlọ́run ti sọ májẹ̀mú kalẹ̀ láti dojú ti ọ̀tá nígbà tí ogun bá ṣẹ́ ní orúkọ Jésù ìwé mọ́ fi yé wa wípé nígbà tí Mose tó kọ́ àwọn ọmọ Ísíráélì tán la òkun pupajá wọn kọrin tuntun wọn jó ijó tuntun ọ̀run ẹ̀rí sọ̀ kalẹ̀ ní orúkọ Jésù májẹ̀mú ẹ̀rí a fọ̀n fún ẹ lórí nǹkan tí wọn náà ń là kọjá wà á kọrin tuntun lórí ọmọ ẹ wà á jó ijó ayọ̀ ó ti ṣẹlẹ̀ sí wa nínú iṣẹ́ ìránṣẹ́ ní àìmọye ìgbà tá a kọrin tuntun ní orúkọ Jésù ìwọ náà wà á kọrin tuntun lórí ìgbéyàwó ẹ wà á kọrin tuntun lórí okòwò ẹ wà á kọrin tuntun lórí ìjọ lórí iṣẹ́ ìránṣẹ́ wà á kọrin tuntun bẹ́ẹ̀ ló ti rí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmì ní orúkọ Jésù. Lákòótán ẹ̀yin ara
3: in conclusion
2: mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé Ọlọ́run ti sọ májẹ̀mú ẹ̀rí kalẹ̀
3: I want you to know that God has descended the covenant of mercy.
2: Láti èní lọ.
3: From today.
2: Ìwọ náà máa jẹ́rìísí agbára Olúwa.
3: You shall testify to the glory of God.
2: Ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ.
3: You looking unto God for fruit of the womb.
2: Ẹ máa jẹ́rìísí agbára Olúwa.
3: You shall testify.
2: Ìdí ẹ̀rí kábàlẹ̀ rí ẹ̀rí jẹ́ ni Jésù ṣe lọ sórí igi àgbélébùú.
3: Christ was on the cross for us to have testimony.
2: Lórí okòwò rẹ.
3: On your business.
2: Wàá jẹ́rìísí agbára
3: Olúwa. You shall testify.
2: Lórí àwọn ọmọ rẹ.
3: On your children.
2: Wàá jẹ́rìísí agbára
3: Olúwa. You shall testify.
2: Má
3: Covenant of mercy has ascended. Covenant of mercy has ascended. Amen.
1: Alakori be ona ni a se npe yi pe e ba wa darapo ni gbogbo awon ipade adura wa tin be laarin ose ki wo na ko le je mudumudu tin be ninu oro ati agbara olorun gege bi baba ti so lekan anniversary wa ayeye ajodun odun kan won lo ma waye nilu Ondo ah awon ore ati ibukuma nbe ninu ipade adura yi ti wo na ba le darapo adura ti o ro bi o wara ojo o wa nbe bakan na ibukun olorun yo wa nbe won ni ororo majemu ti olorun ti pase si fun woli re o nbe nkale fun gbogbo awon to ba wa to ni gbagbo to si wa nitori na iwo na darapo ninu pade adura nla yi je ka jo gba adura ki adura wa ko le jo gba nitori na a nlo lori eto ni tose niyan baba ejo e ba mi so phone number yin ti won le pesi leyin eto bakan na ke gba adura ka fi ka se gbogbo enle
2: ka to so phone number gbogbo awon to npe fun ororo aso tele woli mo ni afani lati fi to yin leti wipe o ti wa lakure o ti wa ni akure kan pe anytime to e ba ti pe a juwe fun yin ibi ti ororo aso tele woli wa eyin te wa lori omi to npe lati gbokoda lati okiti pupa ororo aso tele woli ti wa ni okiti pupa te ba ti pe a juwe fun yin ibi ti e ti ma lo gba ororo aso tele woli a dupe lowo gbogbo awon to nda si eto yi lori radio lori ikani ni oruko Jesu orun a down soro yin
3: amen
2: orun a da si oro yin
3: amen
2: a dupe gidigidi lekan si mo fe fi account number na mo fe ju si ta lekan si fun awon to si nbere 200 5859829 First Bank omo ni yi Prince Joshua ni oruko e lekan si 200 5859829 phone number mi leleyi 08033927288 08033927288 to ba ri wi pe ipe n jalu ara won iwo kan lo opportunity ko WhatsApp o le send text message lagbara Olorun ma fun e ni esi
1: e seun pupo to gbogbo eyan mo Olorun a nlo na niyan o loruko brother Tunde Bangboye ti ajo wa nle agbara pelu baba wa woli omo ni Prince Joshua ni yade ba yan loruko temi je o titi di ojo mejo ta o su pada pade layo ati alaafia mo fi yin le fe Christi lowo o dabo
0: Iléeṣẹ́ ìránṣẹ́ Holy Ghost Christian Outreach Ministries International ti kalẹ̀ Sondo. Àkókò ìyanu dé. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tó ti ń lo ìránṣẹ́ rẹ̀, wòlíì àgbáyé ni Prophet Omoniyi Prince Joshua ní Port Harcourt àti káàkiri àwọn ìlú míì lágbàáyé ni ló ti rán ìránṣẹ́ rẹ̀ báyìí sí ìpínlẹ̀ Ondo fún ìtúsílẹ̀, ìdáǹdè, ìwòsàn àti ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Òun la ṣe ń pe gbogbo ènìyàn láti máa bọ̀ wá jọlá Jésù ní iléeṣẹ́ ìránṣẹ́ yìí. Holy Ghost Liberation Christian Outreach Ministries International lẹ́ka ìjọ yìí tó wà ní number 5 Road 1 Samakiwa Quarters, Ondo. Kí ni ìṣòro rẹ̀? Ìbàjẹ́ ìpọ́njú, ègún àti ìpè ọjọ́ pípẹ́, àìsàn, ogun àlákàlà, àwọn ìṣòro tó ti takú ta ń di tí ò lọ. Lọ́gán lọ́lọ́run máa ṣe ìyanu tó sì gba ìtúsílẹ̀ bí gómìnà bá wá sínú àwọn ìpàdé àdúrà iléeṣẹ́ ìránṣẹ́ Holy Ghost Liberation Christian Outreach Ministries International. Bákan náà ni àgọ́ àdúrà Prayer Camp City ti iléeṣẹ́ ìránṣẹ́ yìí wà ní Adaja, Igusi. Bí o bá ti ń gbọ́ ìkéde àwọn ìpàdé àdúrà tètè tara ṣàṣà, máa bọ̀ wá sínú ìpàdé àdúrà àwọn ìjọ orí ìjọ yìí wà ní Sars Road, Mandela Estate, Nipoku, Port Harcourt, ìránṣẹ́ Ọlọ́run. prophet Omoni ye prince Joshua ti mo je alakoso agba fun ile ise ranse yi mo lo run lo atawon iranse olodun leyin fun ibeere alaye tabi itoni e ma pe won sori number yi 08033927288 lekan si 08033927288 asiko to jeri sagbara olodun lo de yo tete ma bo gbagba jesu ti aye
4: ile ma fo ko
5: Them say monkey smart, not because of three near. But now monkey will jump past the eye, they quick see.
6: Don't call me auntie.
5: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
7: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
8: Sade ku si oko mi mo bi yara igbalejo mi ati yara idana mi se mo ti mo de abi titun
9: mami
8: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
9: hypo ke
8: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pese abo lojojumo pelu hypo
10: ma gba fa awon kokoro ifojuri da abobo ile re pelu hypo
11: hypo go hypo
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
14: Ago méje ti lù láti lè ṣe rédíò Àdàbà FM.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mokinyin ekale asiku ise lataro iroyin asalere lati le se radio Adaba FM 88.9 akure ilu laramokin la wa ta tin gbohun satagun folajin oyi tayo lo ni royin yin sajuna egbo awon koko to wa ninu iroyin na. Are Bola Tinubu sitan ati gba abadofin lori oro olopa losu to nbo. Yaga Afrika ke gbajari lori awon iwa ipa to nwaye saaju eto ibo to nbo lona nipinle Osun. Iko Mogun ori omi gba egberun 24 jala epo robi eleyi to je ti won ti jigbe.
2: Adaba 88.9 FM lango.
1: Iroyin naa re lekunrin re. Are Bola Tinubu lo ti se agbekale awon asoju ijoba apapo le yi. Eleyi ti olori awon osise l'office are le yi Femi Gbajabe Amila yo le waju ran lati lo soju ninu eto kan to ni se pelu oro idasosile pelu awon omo le yi to wa nile okere to je alakoko oro e ti yo waye ni Toronto ni Canada. Ipade oni yo bere lati ojo kejila osu yi si ojo kedogun osu yi bakana eleyi to da lere ona agba lati le faju awon olodoko owo mara to nti agbende oro eto aje laarin orilede mejeji lara awon eniyan lati ri minister fọran ileise okere Bianca Odumegu Ojukwu Jumoke Oduwole to nje minister fọran okowo ati idasesile ati minister oro eto abele Olubomi Tuju Ojo lara awon ti o tun lo sibi eto ona to ti di gomina Charles Soludo ti ipinle Anambra Babangana Zulu ti ipinle Borno Obasanjo ti Kaduna Caleb Mutfwang ti ipinle Plateau ati Dauda Lawa ti ipinle Samfara ni iroyin fi hàn wipe won yo kopa nibi eto naa. Ninu oro ti e alaga igbimọ awon omo ile yi to wa ni ile okere Abike Dabere Irewa se lalaye pe eto naa ni yo se asopo awon oludokowo lagbaye pelu anfani idokowo ti gbogbogbo awon eka elekan ojeka oro aje ile Nigeria. Awon asofin ni orilede Nigeria lo ti se lalaye pe olulu le yi Abuja ni o si lara alakale eleyi ti o ri olopa ipinle gba pipa bi yabidun oro on lo waye leyin igba ti ijoba apapo le yi ti n gba lero bayi lati le je ki won sagbekale abadofin ofin kan ni tibutoro orilede Nigeria eleyi to ni se pelu olopa ipinle alaga igbimọ ile lori oro royin ati ipolongo Yemi Adaramodu lo se lalaye pe Abuja ni ko ni awon alakale on ti ofin bere fun lati le je ko ni olopa ipinle. Atejade on fi kan wipe Adaramodu so se lalaye pe olulu le yi Abuja ni ko mi ni ko ni gomina tabi ile asofin ipinle eleyi to si wa lara alakale eleyi ti won fi sagbekale eto naa. Ewe, Are Bola Tinubu ni iroyin je koye ni wipe yo gba abadofin oro to ni se pelu idasile olopa ohun to ba ti di ojo keta osu ta n wo lookan yi. Ajo eleyi to n ri si oro pinpin owo to wole ati oro isuna lo ti se lalaye pe yo mu ki abojuto re ko lagbara loju na ti le ri daju wipe awon ilu to wa ni awon agbegbe ti won ti n pese epo ni awon ni won ri awon ajemonu won gba lasiko to ye labe ofin. Alaga ajo ohun Mohammed Seu lo fi ojo oro nlede lasiko ti won gbo abo iwadii eleyi ti won se. Seu si lalaye pe eto ohun lo wa lati le je ki akoyawo ko wa nigbanu awon ase nigbanu bi awon alase eleyi toro kan lori oro naa ki won si ri daju wipe won ri daju wipe gbogbo awon ilu toro kan ni won gba gbogbo eto won eleyi to to si won. Ninu oro ti e alaga igbimọ alamojuto Ekene Eneve lo fi aidunu re han latari bi ile ise ipese epo Starlink ti se ko lati farahan niwaju igbimọ pelu ikilọ pe ajo ohun ni ko ni gba irufẹ iwa palapala ilu apala bẹẹ laaye o wa pe fun ki ẹka ile ise to n ri si oro isakoso epo petiro nile yi lati yanju gbogbo gbogbo awọ tọrọ mọ ọrọ tó ní ṣe pẹlú ìdàgbàsókè àwọn ìlú tọrọ kan láàrin wákàtí 48 tó sì fún iléeṣẹ ìpèsè epo stallion ní gbèdéke láti ṣe ojúṣe eléyìí tuntun fún àwọn ìlú tọrọ bákan. Wáyé o, iléeṣẹ ọlọpàá ìpínlẹ̀ Ondo ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ń ṣe ni wọ́n ti jí àwọn àgbẹ̀ méjì kan gbígbà yìí ní ìlú Pàrúpà ní ilẹ̀ olùjí òkè igbó tí ṣe agbègbè ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ìpínlẹ̀ Ejima Àbáyọ̀mí ṣe lálàyé pé àwọn àgbẹ̀ méjèèjì ọ̀hún ni wọ́n jí gbé lásìkò ìgbà tí wọ́n ṣiṣẹ́ lóko wọn eléyìí tó wà ní ọ̀nà Ondo Ife Road ní agbègbè ìlú náà. Ó sì lálàyé pé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò níbi tí a ti rí ikọ̀ ọlọ́pàá, àwọn ọlọ́pàá tó ń rí sí ọ̀rọ̀ ìjínigbé àti ikọ̀ àmọ̀tẹ́kùn àtàwọn ọdẹ ìbílẹ̀ tó ń ti àwọn fijilanté, òun ni wọ́n ti ṣe bí wọ́n ti gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ti ṣe dóòlà àwọn tí wọ́n jí gbé náà. Àbáyọ̀mí ṣe lálàyé pé ikọ̀ ọ̀hún òun ló tún ṣiṣẹ́ báyìí lójú náà tilẹ̀ jẹ́ kí wọ́n dóòlà àwọn àgbẹ̀ méjì tí wọ́n jí gbé láláì ṣe wípé ń ṣe ni wọ́n fara pa àti wípé àwọn kọ̀ lọ̀rọ̀ sí ẹyẹ tí mo sàn náà. Eléyìí tó wà lórí ọ̀rọ̀ ìjínigbé ọ̀hún ni wọ́n tún fi kele òfin gbé bákan náà. Iléeṣẹ́ ọlọ́pàá wa rọ àwọn olùgbé ìlú yìí láti wà ní láti ṣe sùúrù àti láti lè jẹ́ kí wọ́n fìgbà náà kan sọ̀jà lójú náà, àti lè jẹ́ kí wọ́n máa fi àwọn ròyìn eléyìí tó bá tọ eléyìí tí ó ṣe ìrànlọ́wọ́ fún wọn láti lè jẹ́ kí wọ́n dóòlà àwọn tí wọ́n jí gbé ọ̀mú. Ẹ̀wẹ̀, àwọn ajínigbé ọ̀hún ìròyìn jẹ́ kó yé ni wípé ń ṣe ni wọ́n ń béèrè fún 100 million naira lójú náà, àti lè jẹ́ kí wọ́n tú àwọn èèyàn tí wọ́n jí gbé ọ̀hún sílẹ̀. Àjọ kan eléyìí tí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba Yaga Africa ló ti rọ Ààrẹ Bọ́lá Tinubu láti lẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò pàápàá jùlọ kó múyan lórí dáadáa ṣáájú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀sun. Ọ̀rọ̀ ọ̀hún ló wáyé látàrí bí àjọ ọ̀hún ti ṣe ké gbàjáre látàrí ohun tí wọ́n ṣàpèjúwe pé ń ṣe ní ìwà ipá ó ń pele kèésí ṣáájú ètò ìdìbò sípò gómìnà eléyìí tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀sun ní 15 October nínú ẹ̀. Àjọ ọ̀hún, ẹni tó jẹ́ ọ̀gá àgbà rẹ̀ Samson Itodo, ló ṣàpèjúwe ìpèsè náà gẹ́gẹ́ bí eléyìí tó pè fún ọ̀rọ̀ kí ètò àbùkù mọyán lórí. Itodo ṣe lálàyé pé ìpàdé pẹ̀lú ètí wọn ṣe pẹ̀lú àwọn lámì ètò àwùjọ lójú náà, àti lè jẹ́ kí pẹ̀lú àti ọ̀gá àgbà ọlọ́pàá yanyan lè yí Ọlátúnjì Dìísù lójú náà, àti lè jẹ́ kí wọ́n wá ọ̀nà àbáyọ sí àwọn ìwà kòtọ́ eléyìí tó tún ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Ó ṣe lálàyé pé ọ̀rọ̀ ètò ìdìbò tí yóò wáyé nípínlẹ̀ Ọ̀sun òun ló ti mú gbódò ń ró sọ kọ̀ọ̀kan dání nípa àbọ̀rọ̀yìn eléyìí tí wọ́n ṣe tí wọ́n sì lálàyé pé ń ṣe ni àwọn èèyàn ó ti pàdánù ẹ̀mí wọn. Ẹ̀wẹ̀, ọ̀gá àgbà yẹnyẹn ọlọ́pàá lẹ́yìn Ọlátúndé Dìísù ló ti ṣàtẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ikọ̀ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà lójú náà, àti lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ àti láti lè má jẹ́ kí wọ́n fi gbá kan bọ̀ kan nínú lásìkò ètò ìdìbò sípò gómìnà eléyìí tó ń bọ̀ lọ́nà nípínlẹ̀ Ọ̀sun. Dìísù ló sọ̀rọ̀ ìdánilójú ọ̀hún lásìkò ìgbà tó ń ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn aṣojú àwùjọ nígbà tó ń ṣe lálàyé pé ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó mọyán lórí ni yóò wà ṣáájú lásìkò àtìlẹ́yìn ètò ìdìbò sípò gómìnà tó ń bọ̀ lọ́nà ní 15 October nínú ẹ̀. Ọ̀gá àgbà ọlọ́pàá yẹn ń ṣe lálàyé pé àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò eléyìí tọrọ kan ni wọ́n fi ṣọwọ́ sí àwọn ẹ̀ka ìdìbò ní tìbútòrò ìpínlẹ̀ náà, pẹ̀lú wípé ń ṣe ni àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn aláàbò ara àwọn náà sì láǹfààní láti kópa níbi ètò ìdìbò náà, àti wípé ń ṣe ni ọ̀fun àkọ́kọ́ ò ní fìrùnàgbà lásìkò ètò ìdìbò náà. Ẹ̀wẹ̀, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu ló ti ṣàtẹnumọ́ ìfarajìn ìpínlẹ̀ náà tó sì ṣe lálàyé pé ń ṣe ni wọn ò ní máa gba àwọn kọ̀lọ̀rọ̀ sí ọ̀daràn láàyè láti lè jẹ́ kí wọ́n máa ba àwọn dúkìá ìjọba jẹ́ ní ìpínlẹ̀ náà. Gómìnà ló ṣe ìkìlọ̀ ọ̀hún látàrí bó ti ṣe lálàyé pé ń ṣe ni àwọn ọ̀daràn ẹyẹ tí mùsàn kan ń ṣe àkọlù sí àwọn dúkìá ìlú, pàápàá jùlọ afárá olóbìrí poti Festac tó wà ní Alákìjà. Sanwó-Olu ló wá bẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà látàrí bí àwọn ọ̀daràn ti se un se akolu si afa o opo eleyi to gbe afara na mu to ise lalaye pe iwa nlo je eleyi ti ko to lasiko ta wa yi o se lalaye pe eni yowu ti aje iwa baje on ba simo lori oni ofi mo ko ata ofin gomina sanwolu wa ro awon araalu lati wa ni oju lalakan fi sori ati wipe won se ni kan ma daabobo awon on amayederun eleyi ti ijoba ti se fun awon eniyan iko mogun oju omi lorilede Nigeria lo ti se agbapada awon lita epo robi to nlo bi merin le ni ogun eleyi ti awon afurasi kan jigbe ti won ti gba pada bayi ni ijoba ibile Boni ni agbegbe ipinle Rivers ise on lo waye latowo awon eko omo ogun oju omi ohun lasiko gba ti won se ise won bi ise ni agbegbe na won se lalaye pe awon koloro si eye odaran ti mo son o ni won gbe awon epo robi na ti won si gbiyanju ati gbe sa lo ko to di wipe iko owo omo ogun ojo mi o ba won ti won si dola awon epo robi na won si lalaye pe ile ise omo ogun ori omi omi ni ko ni 30 lati le je ko to ma sise re bi ise ati lati le je ki o pina ko pinwo iwa odaran eleyi ti awon koloro si ohun to nwu ni agbegbe na Gomina ipinle Benue Yasinti Alea lo ti kede erongba bayi loju na ti le je ko mopin de ba awon ibudo eleyi to wa fun awon ti ko ni ile lori ni ilu ni ipinle na latari bo ti se lalaye pe isowo ti oro eto abo ti se ngbile si bayi ni ipinle na ohun lo ti gaya si bayi Alea lo pa bi yabidan ron lasiko gba to n ba awon toro kan soro papa julo awon aso oju iko ti renewed hope ambassador pelu awon iko igbimo re lori oro iroyin eleyi ti bayo onanuga to lewaju e gomina se lalaye pe oro eto abo lo ti mayan lori si bayi pelu atileyin ijoba apapo ati idasi ijoba apapo eleyi to mu ki opo awon eniyan to sa ku ni le won ko ti ma dare pada lo si ile bayi o se lalaye pe awon ibudo eleyi to wa fun awon eniyan to sa ku ni le ohun to nlo bi medogun bayi ni ti tubutoro ipinle na oni opin se se ko de baba yi latari bi opo awon eniyan un ti se ndari pada wa sile o se lalaye pe ijoba ipinle on lo sise papo pelu awon ajo kan lagbaye lojuna pelu ati ajo isokan agbaye na lojuna ti le je ki oro to ni se pelu iwole wode ko je eleyi ti won daabo lasiko ta wa yi ewe onanuga lo wa gboriyin fun ijoba ipinle Benue fun awon irun ise amulu do awon ise awon amayederun eleyi ti won dawole eleyi to mu ki opolopo nkan ko fararo bayi fun awon toro kan ni ipinle na wayi o gomina ipinle Kebbi Nasir Idris lo ti ro iko mogun le yi lati tempelemo isapa won lojuna ti le je ki won fowo si juwele fun awon karamba ni agbeban eleyi to ndamu awon eniyan to nti awon emi awon eniyan ni ipinle na gomina lo pe on lasiko ipade kan eleyi to je alairo tele eleyi to sese iko mogun to wa ni yanri ni ipinle na nibi to ti gboriyin fun iko mogun na fun ise eleyi ti won se ni ipinle ohun Idrisi wa se lalaye pe isejoba re ni oni tete bayi lojuna ti le je ko se atileyin fun awon eko eso alabo to si wa ke si awon ijoba ibile ati ijoba ipinle toro kan lati le je kan o fi gbanu kan soja sise papo pelu awon eko eso alabo lojuna ati le je ki won sise won bi ise lati le je ki awon agbe ko fori losuka pada si oko won ni tibutoro ipinle na o se lalaye pe akolu eleyi to waye laipo yi latowo awon agbebon daluru ni agbegbe yori lo ati sanga lo je eleyi to bani lokan je gba to si tun wa gboriyin fun awon eko eso alawo latari bo ti se lalaipe won se ni won ni 30 lati le je ki won to tempelemo isapa eleyi ti o je ki won fi mu awon agbebon danrin ati lati le je ki won le won jina kúrò ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ló wá dúpẹ́ lọ́wọ́ olórí ọmọ ogun ilẹ̀ yìí látàrí bó ti ṣe ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ikọ̀ ọmọ ogun ṣọwọ́ sí ìpínlẹ̀ náà tó ṣe lálàyé wípé bí wọ́n ti ṣe wà ní ìpínlẹ̀ ọ̀hún ló jẹ́ eléyìí tó jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó tún fẹsẹ̀ rinlẹ̀ dáadáa sí i ní ìpínlẹ̀ náà. Ó wá lò ní gbàgbọ́ nínú ìṣọwọ́ ṣiṣẹ́ àwọn ikọ̀ ọmọ ogun lójú náà àti lè jẹ́ kí wọ́n rẹ́yìn ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí ìjínigbé àti láti lè jẹ́ kí àlàáfíà kó padà jọba láwọn agbègbè tọ́rọ̀ kàn nínú ìlú náà. Ǹjẹ́ bí ẹ bá sì ń darapọ̀ mọ́ wa, ìròyìn àṣálẹ̀ rèé láti lè ṣe rédíò àdàbà ẹ̀fẹ̀ 88.9 Àkúrẹ́ ìlú Laramọ̀kìnlá tẹ̀kẹ̀ ńfẹ̀sí tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bàbá padà dé, ẹ ó gbọ́ nípa ìròyìn ilé òkèrè abala àwọn amúlùdù tó ń ti ròyìn eré ìdárayá. Ẹ má yẹn kúrò ń bẹ́ à ń padà bọ̀, ẹ kú kalẹ̀.
3: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises.

0: Adaba 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Bẹ́ẹ̀ni, bórí bá kún alábẹ́là pé, bódò bá kún ìrònú ẹ̀ láké sí, ọ̀rọ̀ ìlera ẹni kì í ṣohun tá a dérí mọ́lé, la fi gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó mọ̀nà. Bàbá ń gánà, tọ́pẹ̀ èèyàn mọ̀ sí bàbá kéré wa. Ohun abínibí yàtọ̀ sẹ́ni tó lọ́kọ̀. Nítorí iṣẹ́ ìdílé wa ni mo fi mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò láti fi ṣe ìtọ́jú ẹ̀dá. Àkọ́kọ́ ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé kí ló ń ṣe mí gan, kí ló ń tó ṣokùnfà á, kó tó kan ọ̀nà wo la ó gbà ṣètọ́jú ẹ̀. Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè máa ṣe ni ká sì máa rí àpẹẹrẹ tó jọra wọn. Lẹ ò fi gbọ́dọ̀ lo oògùn ẹ̀tẹ̀ láti fi wo làpálàpá. Iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ̀ pàtàkì àyẹ̀wò. Ká ṣàyẹ̀wò fún ni, ká sì mọ̀nà àátọ̀. Yàtọ̀ sí pé ká lè ewé àtegbò ilẹ̀ Ghana, ká lo tilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn. Ọ̀kan pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojúkọ ni là ń retí èrè ìgbéyàwó. Ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án, ọdún mẹ́wàá, ọdún mẹ́jọ, ká máa retí èrè ìgbéyàwó. Lọ́pọ̀ ìgbà wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò sóhun tí ò lè fà á o. Ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 081-64-122-777 àdójúkọ Continental Guest House nílùú Àkúrẹ́ ni mo wà. Ẹ bèrè bàbá ń gánà, bàbá kéré wa. Àìsàn ìbálòpọ̀ ń ṣe àkóbá púpọ̀ fún ọmọkùnrin, bẹ́ẹ̀ ló ń ṣe àkóbá ọmọbìnrin. Bí àìsàn ìbálòpọ̀ bá pẹ́ lára ọkùnrin, o lè mú kó má lè ṣe déédéé pẹ̀lú olólùfẹ́ rẹ̀. O lè má ní agbára láti ṣètò ẹ̀ mọ́. O lè mú kí àtọ̀ lẹ tàbí kí àtọ̀ sàn. Bí ọ̀rọ̀ bá wá rí báyìí, ewé àtegbò là á lò. Bọ́rọ̀ bá wá rí báyìí, ewé àtegbò ń bẹ. Gbogbo padà bọ̀ sípò, tá ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀, bí àìsàn ìbálòpọ̀ yìí bá pẹ́ lára obìnrin, o lè fa kí inú máa déédéé obìnrin, kí nǹkan àlejò má ṣe déédéé tàbí kí àwọ̀ rẹ̀ ó máa change. Bóbìnrin bá wá ń ṣe àkíyèsí pé inú ń déédéé wú, tó bá yá yóò sì tún lọ sílẹ̀. Àbó ti di pé nǹkan yí kiri nísàlẹ̀ inú obìnrin tó lè fa ara títa àbí ara yíyún, wípé o lè wọ́sápá abílẹ̀mí, ó tún dọ̀la, ó tún wọ́sápá bòmí. Béèyàn ò bá tì débi tó lọ kì í dúró o. Bàbá ń gánà, bàbá kéré wa wà ládojúkọ Continental Guest House, Àkúrẹ́. Ẹ pé 081-64-122-777 bó bá ti di pé àyẹ ẹni já ká máa mí lókè nílẹ̀, kí nǹkan bọ́ sílẹ̀ káyẹ ni ó déédéé já pè. Ọ̀rọ̀ fi àmójútó o. Ẹni bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́, kẹ́dà ó dórí ìbùsùn ká ti sùn ó dẹ́kẹ́. Ẹlòmíì á wà lórí ìbùsùn wákàtí méjì wákàtí mẹ́ta, kò tí ì ní rórun sun. Bẹ́lòmíì bá sùn, ó lè jí lóru ṣe ẹ̀yọ́ tó ẹ̀mẹrin ẹ̀márùn-ún. Iṣan ara ló gbé ẹ̀jẹ̀ yí kara tí ò sì gbọdọ̀ ní ìṣòro kó má di pé ìbàdí ń faniso. Àìlérin ìbùsọ̀ kan sí kejì tá ò ti máa dáwọ́ tẹ̀bàdí. Iṣan ara bá ti wá ń ṣe àkóbá fúnni débi pé apá kan ẹsẹ̀ kan ṣe wọjọlọ, tẹnu ti ń wọ́ sẹ́gbẹ̀ẹ́, tọ́rọ̀ ò fẹ́ máa já geere lẹ́nu mọ́. Bàbá ń gánà, bàbá kéré wa wà fún wa ní sẹpẹ́ ládojúkọ Continental Guest House, Àkúrẹ́. Ẹ máa pe 081-64-122-777. Ohun tí ń jẹ́ ọmọkùnrin lohun tó ń bẹ nísàlẹ̀. A kì í fọwọ́ yẹpẹrẹ mú ẹrù obìnrin tí wọ́n pé wọn kì í fẹ́ lé wọn kúrò nídìí ẹrù ẹ̀ ni o. Ló fi jẹ́ pé bí wọn ọkùnrin bá ti ń rí i pé láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ eré, àyà rẹ ti bẹ̀rẹ̀ sí ní já pìpìpì, ìwọ wá ṣe tán, obìnrin rẹ ń pé ṣó ti tán nìyẹn. Tètè mójútó ara rẹ o. Ẹrù wọn ò ní dẹrù ẹlẹ́rù. Ewé àtegbò ń bẹ tí yóò fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù, tara rẹ yóò sì dá ṣáká. Tiwọn náà lè tọkùnrin wa kọ̀dílẹ̀ lérí. Ìtìjú ni o, kí nǹkan agbára ọmọkùnrin ó kéré jọjú orí rẹ̀ lọ. Ó lọ́nà táwọn bàbá wa ń gbà mójútó.

Ọyá afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń fẹ́rẹ̀ lé ológun. Má fẹ́rẹ̀ lé ológun mọ́. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń fẹ́rẹ̀ lé ọlọ́sà. Ọyá tara sàṣà kọ́ dẹ̀yìn bọ̀. Ọyá tó máa bọ̀ wá sórí ètò. Ìkànnì àdàbà FM 88.9 ibẹ̀ náà láwàyè. Lórí ètò tóní tìlù. Tìlù tóní. A tún ti dé. A ti balẹ̀ sórí ètò. Lámbà. A máa fúnra wa jẹ. Lálẹ́ òní.

ani oloyin ladun ye oloyin ladun nyanya adi dadi bale.

0: báyìí kí n sáré dókè lọ́nà tí n bá wá padà dé ká wá bọ́nú ètò gan nísànsán ẹ̀kú kalẹ̀ náà.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba ajókòó tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
3: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yẹn. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò ìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Ọ̀rẹ́ ẹ̀ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún.

Ati gba ye mo ti beru ati ma

0: ọ dàbí ẹnìkan náà ni ọ sanra dáadáa ọ wá lòun fẹ́ jò tẹ́bá ní kọ́ máa ṣe exercise àwọn ní exercise kẹ ó ní exercise ní kó máa ṣe ó ní òkè àṣẹ ń tọ́fẹ́ ṣe ń bẹ́nu ẹ̀ ó lèmi tó jẹ́ pé tí tán bá jẹ́ pé tán bá gbé olùbọ́ sí inú òrùn yóò gbẹ tán bá sákòkò sínú òrùn yóò gbẹ àwọn ìbílẹ̀ rè pé ṣéwọ náà fẹ́ gbẹ ni ó lòun fẹ́ gbẹ ó ṣe bọ́nú òrùn ni ọba sára ẹnu òrùn ó lo bí 20 minutes nínú òrùn ọkọkọ sákúò ṣẹ́ringbẹ̀ ọ̀yá ó ní ohun ò tí ìgbẹ́ tó ó ṣe lo bí 2 hours nìyẹn ìgbà tó òrùn ó fi lọlẹ̀ báyìí bros mo sanra jùlọ jẹ́ nìyẹn ṣe nìyẹn ok 08162519991 ẹ sọ pé mo ṣe kí ni ẹ jẹ́ àwọn ẹni àkọ́kọ́ tó wà ń bẹ̀ ẹ lọ ẹ ká alẹ́ o
1: ẹ máa ká alẹ́ sá
0: yes sir
1: ẹ kú ètò
0: ẹ máa ṣeun
1: abilọ bolẹs láti
0: bolẹs látọrẹ
1: nǹkan kan ló máa ṣẹlẹ̀ ládùúgbò mi
0: kí lọ ṣẹlẹ̀
1: bàbá kan àjọgbé àjọ wà ládùúgbò ni
0: ẹ
1: wọn pè ní bàbá tókun tó bàbá ìwà bí ọmọ kan ọmọ tó bí yẹn ó kọ muslim ló sọ bọdà dáúdà bọdà dáúdà yẹn wá fẹ́ àti jẹ nẹẹtì wọn sábà lọ sí ìlú èkó ibi tí àwọn àti ìjọba sílùú èkó tẹ pé wàṣẹ muslim ó sọ ọrọ ọmọ ní sikiru ó lọ sọ ọmọ ní sikiru tán ijó kẹgbẹdọdà sọ ọkọ ọmọ báyìí àrùn mọ sábà dá kí ló dé wọn gbọ ọmọ lọ lé àfà mo rí gẹrẹsẹ wọn gbé ọmọ orílòkè mo rí gẹrẹsẹ kí ló ṣẹlẹ bàbá tá a lè kó máa gbọ́ màmá ṣe ṣàbùdọ̀ bàbá tókun bàbá náà sì pawọ́ dà bàbá bá dà fún wa yìí àkílù sọmọ yìí rẹ́ń bàbá rí pé ẹ̀yin náà ń sọ ọmọ yìí kí ló ti ṣe bàbá lẹ́yìn náà ń sọ ọmọ yìí kí ló dé ìjọ òun náà bí ọmọ yìí wọn mọ jọrù ni kí ló kọtẹ sọ wọn ní síkírù àbájọ ẹ sọ wọn ní síkírù ẹ ní rù
0: ẹ wá ní rù ẹ pẹlẹ ẹ pẹlẹ
2: ẹ kùn ọkọ òkè
0: ẹ pẹlẹ ṣe ti gbọ ṣe ti gbọ́.
2: mi tiwo tiwo ọgbagba mi ni gọ̀gọ̀ bàbá o.
0: mo rò pé ó kọ tọ́kọ́ sọ ẹ́ nìyẹn. 08162519991 hello ẹ kalẹ́ o.
1: ẹ pẹ̀tọ̀ ẹ kalẹ́ o.
0: ẹ ṣeun o.
1: adẹ̀kọ́jọ wẹluwẹlu.
0: ó dọ̀dọ̀ tẹ̀yìn náà.
1: bẹ́ẹ̀ni o.
0: ọ̀yà.
1: òjò sunday ló ń sọ̀rọ̀ láti àwùlẹ̀.
0: sunday láti àwùlẹ̀.
1: bẹ́ẹ̀ ni
0: òjò
1: sunday.
0: òjò sunday. òjò sì rí kò rí lù ní òjò.
1: bẹ́ẹ̀ni o.
0: bójò bá rí bọ́ bá rí lù yóò jò.
1: bẹ́ẹ̀ni dandan ni.
0: ọyá mò ń gbọ́ yín kí lọ́ ṣẹlẹ̀ gangan.
1: àáfàá mi kan máa ní ọ.
0: ẹ ẹ
1: lọlé ìké o. ó wá láwà ní ẹ ẹ ṣáàbù báwọn àáfàá ṣe máa ń wé láwà ní.
0: ẹ ẹ 08162519991 08162519991.
3: ẹ bá gbọ́ bó ṣe ń
1: wọlé.
3: ẹ bá gbọ́ bó ṣe
0: ń wọlé. ẹ já ṣe báyìí ẹ má jà á máa fi àwọn òjíṣẹ́ ọlọ́run ju láǹbà ẹ jọ èmi mọ kọ́ọ̀tì ẹ o èmi mọ kọ́ọ̀tì ẹ. hello. ẹ ṣeun ọyà ń gbọ yín. kí ló ṣẹlẹ̀.
4: wọ́n máa dé pàtẹ́rì dáadáa ládùúgbò wa.
0: wọ́n ń dé pékeré.
4: bẹ́ẹ̀ni.
0: ok
4: pẹtẹrẹ tèmi kó jẹ kí tèmi máa lọ.
0: pé kẹyìn náà máa lọ.
4: kò wá dáhùn tó tà fẹ́mi kìíní tó tà fẹ́mi kìíní. lọ́dún kò sí dáhùn kò dáhùn kí mo ṣe kí ọwọ́ mi lè jù bá àti náà gbádà àti kara o.
0: ẹ kàn kó láti inú epo.
4: kó kó láti tó.
0: àbí tinú òróró ni.
4: àti gbogbo ẹ̀pà gbogbo ṣáà wá àwọn tó kẹ fún mi mo ní ní bọ́.
0: káì.
4: mo ti gbàgbọ́ kí ni ìtajà ojú ni mo ní ìtajà mi ò lè jó lálẹ́. àtàkàrà àti
0: lẹ bá kó gbogbo ẹ káyì ṣe ẹ mọ tó ń porúkọ yín. ẹ ẹ mẹrúkọ yín tó bá ń ṣerú ní tí ẹ ṣe. ok Oya ka won ti e ku akara nu waju won ati pe kere oya ka fin lo ko yen 0816251999 wa elo e ka le o yes sir o ko yin
3: adere mi lati akure ni
0: adere mi lati akure
3: be ni
0: ki lo sele gangan
3: ah o ma sele le ni o
0: okay
3: bi mo se lo ko ni e o mo ma fi denu ku gbadu mi
0: eh
3: mo wa ri inoki mo wa ni se ti mo ti pa inoki
0: pa e ti pa ri ngba kan
3: mo se lo ti mo ra won wa ni awon bi meta
0: kai
3: ta ke wo ya ja ni e o awon meji sa sa lo mo wa meyo kan to ku mo wa di apa e
0: e di mu
3: mo di ese
0: kai
3: mo wa gbe na bi division loke aro wa e se nbe ba inoki e wa nbe
0: e ti arrest e sibe
3: Mo ti gbe si
0: bidi iṣẹ lo ki aro. E pele sir. O wa paro na. O wa won paro. Won mu le ni.
2: Ekun oko o.
0: Doc. Hello.
3: Hello.
0: Hello, ruko yi be ti pe.
3: Afobaje lo pe lati telephone.
0: Afobaje lati.
3: Telephone.
0: Okay. Oya ngbo yi.
3: Se ko je ya ni fun isa.
0: Ki le so?
3: Mo ni ko ma je ko je ko ya ni fun yin o.
0: Pe
3: oro lori ile yi o ya mi lenu o.
0: Ki lo ya yin lenu
3: mo. Olo ba gbo. Omi gbe mi wonu mo bo sunu mi.
0: E bo so mi.
3: Eh.
0: Okay.
3: Se pe ya ka so mi re abi.
0: Sojo to ran yi agbara to wa nbe le bo si sa.
3: Anisun fun mi die.
0: Okay.
3: Aso mo de wa re, aso mi de wa gbe.
0: Ogbe. E ko le sa. Yes sir. Ona won ani awon bonu o, inu omi, omi gbe awon. Aso won otutu.
2: Ekun.
0: Ekun ni an.
2: Baba o, o gbe malu.
0: Hello. Ogba gba mi ni jojo. O ko yi be tin pe.
3: Ebenezer ni lati afu.
0: Ebenezer latafu.
3: Be ni o.
0: Ki lo nsele gogo gbe ni Ebenezer?
3: O ma sele o.
0: O ye ja mi si.
3: Eni ni odun ijesu wa.
0: Okay.
3: To be won se ijesu lo. Be lawon ege ati kokoko ra won de pe a ki lo se pe ijesu ijesu nikan le wa gbe.
0: Eh wa se ije koko. Ewa mo se ijesu.
3: O se tun koko won o so tun ege. O se pe isu nikan ni won
0: se. O se je odun ijesu le se e so odun ije koko.
3: Won wa fun wa ni mandate pe lati odun to nbo won gbodo ma.
0: E gbodo mo so odun ijesu. Ije koko.
3: So won wa ni ki so fun yin o pe se ba won da si.
0: Ati je paki.
3: Ati je paki ati je koko. So won fun da si o.
0: E pele sa.
3: E se do sa.
0: O to de ni o. Awon yen o gboro protest na. Ah, e so do Jesus, Jesus, Jesus.
2: Mo gbe fun yin o.
0: Ilara na o so do Jesus, Jesus, Jesus.
2: Baba o.
0: Ah, e so do je koko na. Hello.
3: Hello, hello, to e kale.
0: E wa kale.
3: Adebi lo so ko ti o poli mo sala ta fa sala ta ule.
0: Lata ule.
3: Beni.
0: Oya, mo ngbo yin.
3: O ma sele lale yi.
0: Ki lo sele?
3: Ki to ma bo ni ile isin mo ni kira ibamba ya le alamala.
0: Okay.
3: Mo ni ko fun ran kan eja kan, ko mo kan. Mo se bere ba ki ma je oni bu won se dide ni he o.
0: Na ba dide.
3: Mo di malu. Ile to di malu se te kare ja yi.
0: Gbogbo n tan ko fun yin, gbogbo e dide ku onu abo.
3: Mo dide ni o dide.
0: Kai.
3: Mo wo pe ki lo sele ro ko ni jo.
0: Ko jo eleyi.
3: Di kan mo bo ta di mo.
0: E kan dimu ni. Kai.
3: Mo gbe ba mi yen wa le bayi. Pẹ̀lú
0: kúrò. Kai.
3: Aláwọ̀ bá fàṣà látàwulẹ̀.
0: Ẹ pẹ̀lẹ́ sà.
3: Tó dàbọ̀.
0: Ẹ ṣeun. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bí kan ṣe ṣẹlẹ̀ náà nìyẹn. Wọ́n fún ọ lóúnjẹ, wọ́n gbé oúnjẹ bẹ́ẹ̀ wọ́n gbẹ́ran sí. Bọ́n ṣe dìde nìyẹn. Àwọn ọ̀ràn màálù tó wà nbẹ̀ kan dìde ni. Ẹni tó gbé fún ọkàn gbẹ̀yìn lé ni. Bí màálù ṣe gé jẹ nìyẹn.
2: Ó tiwo-tiwo.
0: Ọlágbára.
2: Mi ni gọ̀gọ̀. Bá
4: Lẹ́tà orúkọ ló lẹ́gbẹ̀rún kò sẹ́ẹ̀kì tó ń ṣe ṣáà yí ìtàkókó.
0: Ọ̀yà ń gbọ́ yín. Hello. Eh, o ti ja. Ele ka le o.
5: Ele ka le sa.
0: E seun.
5: Yo fi jo da.
0: E seun.
5: Ni paro.
0: Mama gbe pa.
5: Emi be lati lo ka foto.
0: Oya ngbo yin.
5: Ni ano ni waju church mi.
0: Eh.
5: Wa se isiku kan nibe.
0: Okay.
5: Mama kan wa ni ta. Ase camera lori camera do ma da be play yen.
0: Eh.
5: Aso lo pe ye o e play play. Emi de wa sare jaje. Mo wa ri pe ki ma se play ni. Agba ti ti e ka pa le.
0: Kai.
5: Bo se wa ti e play ni o.
0: Kai.
5: Gbogbo wa patapata.
0: Le ba ko nu e.
5: Wa ko ra sinu e.
0: Otan.
5: Ma se n bo be yen aka aka wa bo ti aka wa ri bi adaba gaga. Ni apure
0: eh
5: ibe la pale si bayi
0: eh wa tun reye eh reye adaba
5: eh aye adaba na wa wa kan pe
0: oye mi e pele sa olo wa pelu yin e pele se ti gbo
6: e ba gbo bo se nlo e ba gbo bo se ndun e ba gbo bo se nlo tori ti
0: o gbadan ha mo jaye
7: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo n pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
8: Aba, ayo ko ti igbo ni, nipa 24/7 Aba Mixo, koranjo gogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 Aba Mixo, ko lo ti nu rara, o ka wo eyin didun, ara riro, afogede gede do ti ara danu, logo lo mo ori abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tegugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbogbo iga ijawa ija osi always guide me
0: Ejawa ida ose always guide na ni gbogbo eyin te ba fe je alagbata fun ile ise ti o nse gbogi 24/7 Aba Mixo e ma pe number 0916062253 0916062253 ngaga na lo ja sibe eja fun awon eyan meji lanfani si labara yi
9: eni ti won gba won so ya pe
0: hello e ka le o
10: yes
0: sir
10: Ma
0: kwetu. E seun.
10: Be sa mo pe mi ki paro.
0: E ipa e mo mu le ni. O ko yin.
10: Ma lero lo soro lati ma koko.
0: Okay.
10: O ma sele lanu Friday.
0: Ki lo sele?
10: Ma kon wa bi ta le wa.
0: Mm.
10: Ma ku awon aja.
0: Mm.
10: O kun won lo po de.
0: Okay.
10: So aja meta fun mi. O ni kon je suru.
0: Suru.
10: Be ni.
0: Mm.
10: O ni keje je orisi.
0: Sorisi.
10: Hmm, o ni keta nje ere.
0: Okay.
10: To se mo pe asa wa Yoruba, awon iya to ma nlo oja. So ton ba tin lo, won ni gbagbo pe ton ba ti pade eyan, ton ta. Won ni pe won wa ra nkan fun, so pe won jere bo loja.
0: Hmm.
10: So bi ya yen se lo si oja niyan lana. O wa pade ma to ni alona. O wa pa, o ni pe Olorun se iwo okunrin mo pade o. Pe mi ma je
0: pe ma oja. Ma jeribo.
10: Be lo na jeribo loja.
0: Mm.
10: So bo je wa di pe o lo oja, o wa ta looto. O wa lo ra nkan gidi, o wa gbe fun ma yen ile. So bi ma yen bo se di aro e ni niyan. Bo se wa ja ile to so lere titititi.
0: Ko ba ri.
10: A ja o.
0: Otan.
10: Ah, to wa ni pe obirin ma so lana pe ohun aje ire loja
0: kai
10: pe se ke ti ko ti je
0: o ti mere o ti mu loja o ti lo je
10: o ti lo je mo se di station niyan o wa ko lopa ni
0: otan o ni agbara eja wale ko si
11: mo gbe fun
0: 08162519991
11: baba o
0: otan o ti jire o ti jire
11: o gbagba mi ni gogo baba o
0: Olorun won sanu yin sa se ti gbo Olorun wa pelu yin

ẹ ká ẹ mọ̀ padà látòkè lọ́hún aláró spare part gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wọn láti mọ́ ra àwọn páàtì ọ̀kadà ni kíkẹ̀kẹ́ mọ́rúwá ni ẹ máa láǹfààní láti pe nọ́mbà yìí 0706-071-9622 0706-071-9622

0: láti ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamicho.
1: Akọ́lẹ̀mọ́ o, Constantine ní ṣéńjọ o, ayé yìí bí bọ́ọ̀lù kan pé jọba tẹ́lẹ̀ láyé o.
0: A sì ń padà abọ́ ẹ̀kú kalẹ̀.
2: Ẹ tún kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ̀ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀yanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀yanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Abba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tọ́ ọ bá mọ̀ wípé ọkọ rẹ̀ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Abba Mixture kọ́ ra fọ́kọ rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ láwọn egbòogi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbòogi náà la wá pò papọ̀ sínú 24/7 Abba Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó egbòogi tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tinú rárá. Omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà òsì always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
3: Ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, da tọwọ́ rẹ̀ lẹ̀ ni, kódà tí ẹ kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́ tínú rárá, ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abájúrótán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀.

0: kí a dá yín sílẹ̀ láti lọ ilé lónìí bóyá títí ìrọ̀lẹ́ dókítà sọ wípé ọmọ náà wà dáadáa.
1: A dúpẹ́ o, Ọlọ́run ṣeun o, ẹ ṣeun gan-an ni. Ẹ máa kú tọ́jú mi, Ọlọ́run á tọ́jú ẹ̀yin náà o.
0: Àmì o, a dúpẹ́ máa. Ṣùgbọ́n kí ẹ tó lọ, mo gbọ́dọ̀ fún yín ní àwọn àlàyé pàtàkì. Àwọn ọjọ́ àkọ́kọ́ lẹ́yìn ìbímọ ni àkókò tó rọrùn jùlọ fún ọmọ tuntun. Ara wọn fara mọ́ ayé ìta ikùn ìyá wọn. Púpọ̀ ọmọ máa ń wà dáadáa, ṣùgbọ́n díẹ̀ nínú wọn ó máa ń ní ìṣòro tó lè burú ní kíákíá. Nígbà mìíràn láàrin wákàtí díẹ̀, ẹ gbọ́dọ̀ mọ ohun tí ẹ máa kíyèsí. Fún àpẹẹrẹ, tí ọmọ bá ń mí jù tàbí tí ó bá ń gbin nígbà tí ó ń mí, tàbí tí àyà rẹ̀ bá lọ sínú nígbà tó ń mí, pàjáwìrì ni. Ó túmọ̀ sí pé ẹ̀dọ̀fóró rẹ̀ ń tiraka, ẹ tètè máa bọ̀ nílé ìwòsàn. Òmíràn ni pé tí ara rẹ̀ bá ń gbóná jù nígbà tí ẹ bá fi ọwọ́ kàn án, tàbí tí ó bá tutù jù, pàápàá àyà rẹ̀ àti ẹ̀yìn rẹ̀, ẹ tètè máa gbé bọ̀. Torí ìwọ̀n òtútù ọmọ gbọ́dọ̀ wà ní déédéé. Bí kò bá rí bẹ́ẹ̀, ó nílò ìrànlọ́wọ́. Tí ó bá kọ̀ láti mu ọmú, tàbí kò lè fà á mu, tàbí tí ó bá ń dá gbogbo nǹkan tí ó mu padà, kì í ṣe bí pé ó ti tọ́ sókè o. Ṣùgbọ́n tí ó bá jẹ́ èébì tó lágbára, àmì ewu ni. Yàtọ̀ sí èyí, ẹ nílò láti máa ṣàkíyèsí àwọ̀ ara àti ti ojú tí ó bá ń yí padà. Ẹ máa wo ojú ẹ̀ dáadáa. Tí àwọ̀ rẹ̀ kò bá rí bó ṣe yẹ kó rí, ó lè jẹ́ ìtọ́kasí wípé jaundice wà lára ọmọ. Tàbí tí ọmọ bá ń sùn jù tí kò sì jẹun, ó nílò ìtọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀. A máa ní kí ẹ padà wá ní ọjọ́ méjì fún àyẹ̀wò jaundice. Ẹ má ṣe gbàgbé o. Ní àfikún, bí ara ọmọ bá ń gbọ̀n tàbí le, tí wọ́n ń pè ní convulsion, gbígbóná ara tàbí ojú ń yí ní ọ̀nà àjèjì, pàjáwìrì nìyẹn. Ẹ máa gbébọ̀ kíákíá.
2: Ọlọ́run á kọ́ wa. Ẹ ṣeun gidi nọ́ọ̀sì.
0: Ọlọ́run ni kí a fi ọpẹ́ fún. Ẹ gbọ́ mi dáadáa, pẹ̀lú ọmọ tuntun àkókò kì í dúró bíi ti àgbàlagbà. Àgbàlagbà lè ní àìsàn fún ọjọ́ pípẹ́ kó tó di ewu. Ọmọ lè yí padà láti wà dáadáa sí ipò tí ó léwu láàrin wákàtí díẹ̀. Nígbà mìíràn láàrin ìṣẹ́jú kan tí a fi pẹ́ lè jẹ́ ìyàtọ̀ láàrin ìyá àti ikú.
3: Nítorí náà, tí a bá rí àmì kankan nínú wọn.
0: Ẹ má dúró de òwúrọ̀, ẹ má pe aládùúgbò láti gbàdúrà kí ẹ tó wá. Ẹ má lo ewé tàbí oògùn ilé. Ẹ wá ooru tàbí ọ̀sán, òjò tàbí oòrùn. Ẹ mú ọmọ wá síbí lẹ́sẹ̀kẹsẹ̀. Ṣé ó yẹ yín?
1: Ó yẹ wá.
0: Ó dára. Jẹ́ kí n lọ ṣètò ìwé dídá sílẹ̀ yín. Ẹ kú oríire lẹ́ẹ̀kan sí.
1: Ẹ ṣe o.
0: Ẹ ṣe nọ́ọ̀sì.
4: Àbíyè ojúṣe gbogbo wa ni. Bẹ́ẹ̀ ni, ojúṣe gbogbo wa ni àbíyè jẹ́. Ẹ kábọ̀ sí abala eléyìí tí ó jẹ́ wípé a máa fi ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn nǹkan tí ẹ ti gbọ́ lórí ètò yìí láti bí ọ̀sẹ̀ mẹ́tàlá báyìí. Orúkọ tèmi ni mo ní nǹkan ọlá ògìdán nínú Kuluwambi. Mo ní ọ̀gbẹ́ni ẹni Ọbánkẹ́ Darlington. Wọ́n wà lára àwọn tí ẹ gbọ́ òun wọn nínú eré orí ìtàgé eléyìí tí a mú wá sí etí ìgbọ̀yìn lórí ìkànnì yìí. Ọ̀gbẹ́ni ẹni Ọbánkẹ́, ẹ kábọ̀ sórí ètò.
5: Ẹ ṣeun púpọ̀.
4: Kí ni ipa tí ẹ kó nínú eré orí ìtàgé tẹ́ a ṣẹ̀ṣẹ̀ parí?
5: Èmi ni mo ṣe arákùnrin Ṣọlá.
4: Kò dẹ̀ ṣe àwọn nìkan lẹ́yìn máa gbọ́ òun wọn. Níbi náà la tún ní àwọn àgbà ọ̀jẹ̀ Ọ̀gbẹ́ni Adékúnlé Adéwùmí Kẹ̀kẹ́ Àwàdà. Ẹ kábọ̀ sórí ètò.
6: Ẹ ṣeun púpọ̀, mo lérò pé àlàáfíà mo bá yín.
4: Bẹ́ẹ̀ni, ẹ̀yin náà wà lára àwọn tí wọ́n gbá wa gbé ètò ọ̀hún yẹ̀wò. Ẹ rí lọ́tún, ẹ rí lọ́sì. Kí làwọn nǹkan tí ẹ rò wípé ó tayọ nínú ètò náà?
6: Ẹ ṣeun. Àkọ́kọ́ ni pé àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí, wọ́n farabalẹ̀, wọ́n ronú dáadáa kí wọ́n tó ṣe àgbékalẹ̀ rẹ̀. Yàtọ̀ sí pé à ń jẹ àǹfààní àwọn ìmọ̀ àti ọgbọ́n nípa ìlànà tá a fi lè gbé ètò ìlera kalẹ̀, pàápàá nípa ti ìyá àti ọmọ. Wọ́n tún ń dá wa lára yá nígbà tí wọ́n ń jẹ́ kí a mọ àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mọ̀ àbí ìta mọ̀ tá a ti gbàgbé. Wọ́n tún jẹ́ kó wá sí ìrántí wa. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó jẹ́ pé owó wa lórí púpọ̀, pàápàá nílànà tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ètò náà.
4: Ó dà, ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ kí n wá sí ọ̀dọ̀ yín, Ọ̀gbẹ́ni ẹni Ọbánkẹ́ Darlington. Tẹ bá wò ó lọ́tún lọ́sì, kí làwọn nǹkan tí ẹ rò wípé ó tayọ?
5: Ìlọ́pọ̀ ìgbà ohun tí obìnrin bá lóyún.

0: àwọn dókítà sọ fún wa ẹ má ṣe iṣẹ́ tó lágbára o ẹ má rìn jù ẹ má gbé nǹkan tó wúwo ẹ má ronú jù ẹ má gbogbo ẹ la gbìyànjú tari pé amújáde lẹyọ kankan àwọn ohun tí ó le fà á pé a kí ó di pé oyún wá ṣẹ mọ.
1: Eléyìí tó wá dùn mọ́ mi nínú jù nínú gbogbo ẹ̀ ni wípé abala tó kàn ti padà bọ àbíyè tá a máa ṣe tá a máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ òun ni wípé a ti fi àyè sílẹ̀ fún àwọn èèyàn láti jẹ ẹ̀bùn torí ẹ̀kọ́ kíkọ́ là ń ṣe lórí rédíò pẹ̀lú ìtanijí tá à ń ṣe yìí bá ṣe ń kọ yín lẹ́kọ̀ọ́ a tún fẹ́ kẹ jẹ̀bùn so a fẹ́ kẹ máa gbọ́ nǹkan tó bá ń sọ dáadáa torí tá a bá parí ẹ́písòdù kan báyìí ìbéèrè máa wà ní ìparí ẹ̀ ẹ̀yin tẹ bá fi tẹ́tí sí ẹ mọ̀ pé ẹ nílé sọ fún wọn pé ẹni tó wà ń bẹ̀ bá mi yí iṣẹ́ bá mi rìn wá ilẹ̀ ẹ̀dá padà kí gbọ́ so that tó bá béèrè ẹ lè jẹ̀bùn ẹ máa fi ìdáhùn yín ẹ máa fi ṣọwọ́ sí nọ́mbà tó bá fún yín ṣó ti yé yín ẹ dẹ̀ máa jẹ ẹ̀bùn ẹni tó bá ti kọ́kọ́ gbà á ó máa jẹ ẹ̀bùn ẹ̀bùn yẹn ẹ̀bùn tó tẹ́ pé
2: ẹ̀bùn gidi
1: weekend ti ó ti ready ẹ ṣeun gan ni a ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ń gbọ́ wa láti ọjọ́ yìí
2: àwa tí a sì ti ń gbọ́ láti ìbẹ̀rẹ̀ náà o tá a gbọ́ gbogbo ẹ̀ láti apá kìíní dé apá kẹtàlá tí a yọ kọ̀ọ̀kan lẹ̀
1: ẹ ṣeun
2: ẹ mọ̀ jẹ́ pé àwọn apá kejì nìkan ni ó jẹ̀bùn
1: ó ti yé wa ẹ ṣeun gan ni ẹ̀ẹ́dẹ́ka kí gbogbo àwọn tí wọ́n kópa nínú àṣeyọrí eré orí ìtàgé ọ̀hún ìyẹn àbíyè a dẹ̀ máa ń tẹnu mọ́ wípé ojúṣe gbogbo wa ni àbíyè jẹ́ lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni ẹni Ọbánkẹ́ Darlington ẹ ṣeun gan ni fún gbogbo akitiyan yín.
0: Ẹ ṣeun kí ìlú ba lè dáa kó ba lè rọrùn náà ni ẹ̀yin ọkùnrin ẹgbẹ́ mi oyún níní ò ṣe ti obìnrin nìkan o ẹ ran àwọn ìyàwó yín lọ́wọ́ tí wọ́n bá sì bímọ tán náà ẹ dúró tì wọ́n kẹ ràn wọ́n lọ́wọ́ ẹ ṣeun.
1: Ẹ jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ àgbà ọ̀jẹ̀ tó wà láàrin wa lónìí ọ̀gbẹ́ni Adékúnlé Adéwùmí Apẹ̀yìn ẹ jẹ́ wa ẹ ṣeun gan ni.
2: Bẹ́ẹ̀ni ẹ ṣe púpọ̀ ntí ọ̀gbẹ́ni ẹni Ọbánkẹ́ Darlington tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí àwa ọkùnrin ta gbọ́dọ̀ kíyèsí mo ti rọ́kùnrin tó jẹ́ pé tí ìyàwó rẹ̀ ò bá rí nínú labour room kò lè bí ọmọ yẹn ṣá àfi tọkọ rẹ bá dé kó tó di pé ó lè bí ọmọ yẹn so ó fi hàn pé a gbọdọ̀ fi ìfẹ́ hàn sí àwọn ìyàwó wa a lè gbọdọ̀ tọ́jú wọn pàápàá jùlọ lákòókò lóyún yẹn àti gbogbo àkókò yòówù lẹ́yìn ìbímọ pàápàá ẹ ṣe púpọ̀.
1: Lẹ́ẹ̀kan sí níbikíbi tí ẹ bá wà tẹ bá ti ń gbọ́ wa ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa 091-121-92038 ẹ lè kọ́ nọ́mbà ọ̀hún síbì kan torí tá a bá máa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ máa bèrè ìbéèrè tẹ fẹ́ fi ìdáhùn yín ránṣẹ́ ẹ lè tẹ̀ sí 091-121-92038 lẹ́ẹ̀kan sí 091-121-92038 tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa bọ́ ẹgbẹ́ ẹ ní béèrè tàbí ẹ fẹ́ bá wa sọ nǹkan kan àbí ẹ fẹ́ bá wa ṣe ṣíṣe nípa onígbọ̀wọ́ ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa sí méèlì yìí iyeafrica2@gmail.com orúkọ tèmi ni mo ní nǹkan ọlá ògidán tó bá di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ lágbára elédùmarè ètò àbíyè yóò tún tẹ̀síwájú ẹ má gbàgbé o àbíyè ojúṣe gbogbo wa ni ó dàbọ̀.

0: Keep it locked on Adaba FM.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ku dede akoye se la fi ale wa se layo layo mo de ba yin ayele o mo le wa te ti fe ma gbo ale ni eyi ti agba wo isegun bile ni to se agbatero fun ye ni alaji agba baba laanu woni nkin so woni nkin so mo woni nkin salu barika baba oro awon to nsele kaakiri aye la npapo ta fi nso bi duniya sere fun yin lori eto gbogbo ogbon te ba se nko e ma fi pamo si apa osi ke le ba fi ko elomi sunday akoji ade lo nkin e lembe o number ile ise to run wa ni se ti ani a ma so ko si ma jo yin gbo ati pe gbogbo nte ba ri de mu nbe ko se lanfani number yi si lo wo ile ise na eni ti o si gbe ni alaji agba baba laanu 08063 970829 08063 970829 se ranti omo ile badagre kan to ra le si cemetery nibi ti an siku si lori bere kan to wa ni cemetery yi opolopo oku ni a ti si sori ile nu ni an ba tabe fun ni nbe se nja yepe to se fa awon mo nle lota fun wipe won o lobe mo awon egan se ti gba be won o lobe mo looto sugbon won oku kan ti wa mi odun mewa odun ma ndogun ogun odun ti an ti se si cemetery ta n so na iba ti won mo san be ti an wuge roko wugba wu awo wukoko baba asasun ni a ba fi tape won fun 60 by kene kan won se atale fun okun ta n so ye won ba le ora cemetery lowo won won fi ropon won pon ro won gbe document kan lewo re won ni ko ti wo bo ni a ba gbowo ribiribi lowo re won ra le tan won be se n ja pe yepe atoko ta se won ba fe kan o fili gbogbo le oko ti n be labe le n ko wu won o kan fe kan fili won oja kota oja grafo ko se foundation ile kankan nbe o ohun to se ni pe o fo kota o te gbogbo e bonu awon sare ohun ni an kuku ni an se kini ni an ba kan kere ori re en to se n se lori ibe ni pe en tamanto ọpọlọ ka ma tamoto ko nilo wipe a sese n se foundation a n ko gba ko awo gbangba walia lo ti ma woko won si ma nu njojumo awon oko ti n lo re ko lati ilu oyibo ti won o ko de potun ibe ni lo ma ja won si awon tokubo to le nle ni oko to je pe salesa inu re ngbo ba ti kokoro bo omi o mo jade latenu re leyin
1: o ta ko jo lu ko do ise owo awon ara bi tin somo ologo domo lopo ni
2: o ya tete
1: to eni tolorun ko kokoro itusile
2: le lowo
1: alhaji agba baba laanu spiritual
2: okunrin dandan
1: eyi keyi aisan ara
2: o sese bere tabi olojo pipe
1: promisan fe
2: asiri bibo
1: iyonu ebi awon agba
2: baba laanu kajue
1: iyonu agba
2: ko senti oye ko ni lowo
1: contractors oloselu
2: n lo fun interview
1: iyonu agba lu koja be
2: tawon kan ba di alhaji agba
1: tori adi tun ti yo
2: oja re otani
1: o fe gbomojo oyun ijo asiri bibo
2: atude asina
1: o ya lodo eni ti alafiran
2: e ma pade baba laanu alaji agba
1: lojojo wednesday
2: thursday ati friday nilu akure
1: nla fe junction
2: so folo kada pe
1: ile baba laanu
2: idi mango loki ogba lo nlo
1: saturday and sunday
2: e le ri baba laanu
1: nina god plaza opposite alafia hotel ojo monday and tuesday
2: e ri baba laanu
1: ni bakusa street
2: opposite ile iya bakusa
1: ilu ore
2: telephone
1: 0063970829
0: èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀gbọ́n ìlú mẹ́ta péré lẹ̀ ti lè rí ọ́fíìsì baba laanu alhaji agba yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ ni tó sọ fún yín wípé alhaji agba baba laanu ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ni ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sì lẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ alhaji agba baba laanu dodo lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́. ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Ẹbẹ̀rẹ̀ ilé ìyá Bàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́. Ibẹ̀ lẹ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o. Ẹ mọ̀ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza. Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti Àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo. Nọ́mbà kan ṣoṣo sí lówó ọ̀dọ̀ Aláàjì àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Aláàjì àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kó yòówù tẹ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ. Ẹ pé Aláàjì àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08060 97 0829 08060 63 97 0829. Wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ni o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá láàánú Aláàjì àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́lọ́ mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Òdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kù ni. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò wọn ò tí ẹ̀ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bí pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọnú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ẹ̀yọnú fún yín. Ẹni tán ló ń bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kùn. Ẹ yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì àgbà bàbá láàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ìtọ̀ ọ̀hún kí lọ sí ìdálé lórí àkọlé wọlé àfẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ẹ̀yọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ba lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fágbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ́n promotion rẹ̀. Ó sì ti díù fún owúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Owúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba owúlò fáwọn ọmọ míì tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbáṣì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti rìnrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyẹ láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlo fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlo. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Báà mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlo bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà tá yóò wá ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlo tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín. Bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ bá bá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gbọ́ lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jò nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829. Ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹda fún un kò lè dìdí kò lè dìṣù ṣùgbọ́n tó bá fi dọ́mọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófo ní.
3: Ó yá tètè.
2: Tọ́ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Lé lọ́wọ́.
2: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí sàn fè.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú.
2: Ẹ̀yọ́nú
3: oyun ijo asiri bibo
4: atude asina
3: o ja lodo eni ti alafiran
4: e ma pade baba laanu alaji agba
3: lojojo Wednesday
4: Thursday ati Friday ni lu akure
3: in la fe joshun
4: so folo kada pe
3: ile baba laanu
4: ide mango loki ogba lo lo
3: Saturday and Sunday
4: le ri baba laanu
3: ni na God Plaza opposite Alafia Hotel
4: lojojo
3: Monday and Tuesday
4: le ri baba laanu
3: ni Bankusa Street
4: opposite ile ya Bankusa
3: ilu ore
4: telephone
3: 006 397 0829.
5: Adaba FM, I like it forever.
6: Mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni
7: oda
6: ti e kon sun lo ni
7: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a po gede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Gaining velocity on Adaba FM.

0: donc tí ń bá ti kúlẹ̀ ọ̀gá tó bá jẹ́ kí ìtara rẹ̀ le tí ogun tí ẹ̀ gbé kiri bá ti tó bá ti wọnú pé yín pé bákan náà ni ó sì máa rí lọ wípé kò sí wòlíì kankan lábẹ́ ọ̀run yìí tó lè gbà yín nínú ogun yìí tẹ bá ti nígbà tó yẹ torí gbogbo ìbéèrè tí mo bi yìí ẹ̀mí olúwa sọ fún mi pé ọkàn rẹ̀ ṣiyè méjì kí lè nìdí torí ó ti lọ káàkiri olúwa ni kò sí wòlíì tí ó mọ yín.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo ọ̀dọ̀ ọ̀rọ̀ sí Ọlọ́run lẹ ti lọ.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ ti délé babaláwo déwò.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí n bá wá sọ ẹni tó fi ogun yìí ṣèyàwó ẹ, ṣé wà á gbà?
1: Má gbà yẹ sá.
0: Ẹ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ má gbà.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ lè gbà.
1: Má gbà sá.
0: Alẹ́ ẹ lè gbà.
1: Má gbà.
0: Olúwa ní ìyá tó bí yín lọ́mọ lórí kẹ máa bọ̀ ń bí.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ìyá yín ó máa ń tẹ̀lé yín káàkiri tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Gbogbo bí ọ̀dọ̀ wòlíì tẹ̀ ń lọ.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹjọ́ ń lọ ni àbí.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ṣùgbọ́n lórí kẹ máa bọ̀ ń bí lẹ́nìí.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Èdè ti dìyà yín o. Ẹ náwó sí mi. Bàbá Yorùbá tí mo sọ òye yín. Kò yé.
1: Kò yé mi.
0: Kò yé. Ìyá yín. Níbẹ̀ ní ìdí ọ̀rọ̀ ìyàwó yìí. Ẹ̀wọ̀n tó ní mo ti kọ́ ta. Kò yé. Kò lè gbàgbọ́. Ṣé àwọn ìdí tí bàbá ò sí lè gbàgbọ́ pé ìyá wọn ni? Ìyá yìí, mo lẹ́kì wọ̀ láyẹ̀, mo lẹ́kì èbó tí mo láyẹ̀ sọ. You dey do me, you dey pity me. Ọ̀gá, èdí dìyà yìí o, èdí ńlá ló di ìyó. Ká ní ọmọbìnrin kò ní ní ẹwọ́ à. Ó ti lérò pé gbogbo pásọ̀ tí ń gbọ́ lórí rédíò bákan náà ni wọ́n. Bí àdó ẹnu mi ò bá pa, ìnira mi tí mo fẹ́ fi kúlẹ̀ yóò pàyà rẹ̀ lórí mi. Bàbá ẹ̀ mọ̀ sàmì.
1: Àmì.
0: Ẹ sàmì.
1: Àmì. Gẹ́gẹ́ ìyàdó bíi ńlá méjì ọ̀rọ̀ ń tiẹ̀ kọ́ kú.
0: Kọ́ kú. Ẹni ṣí ẹ tó tó ń gbà ẹ́. Akẹ́lì ni kò pamọ́ lẹ́. Mẹ́ta tó kù yìí ẹ bá ń da mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ sójú kan. Ẹ jẹ́ kọ́kọ́ dá agbára tí bẹnu omi yẹn wò. Olúwa mọ́dọ̀dún tì mí. Aṣojú ìbímí yẹn ṣókù. Ẹ fún mi láṣojú títí tó kù rèé. Ẹ fún mi ní òróró májẹ̀mú yẹn. Ẹ já sínú ẹ. Ṣẹ́nu gbọ́ wà láyé kan sáré yìí. Èmi á ṣiṣẹ́ yìí. Tí n bá ti ṣe tán. Olúwa ní tí n bá ti fi rin inú ẹsẹ̀ mi kúnlẹ̀. Kí n gbé omi yẹn sórí. Olúwa ní kí n wá gbé fún yín. Ní wíwọ́ ní gbígbẹ́ ẹ bá mi gbé ìyá yẹn dé ìtòsí etí odò yẹn. Ẹ jẹ́ kán ló bẹ̀. Bàbá yìí yóò wá fi omi yóò dà sí ìyàwó ẹ̀ lára. Kò ní ìdìbò bọ́sọ ẹ̀. Kó dà sí látòrí kí aṣọ yẹn rin. Ẹgbẹ́ o, ẹ má pitì aṣọ tó wọ̀ o. Látòrí désàlẹ̀ kẹ máa gbẹ̀dú olúwa tú sílẹ̀. Ẹ bá ti dómi yẹn sí wọn lára tán. Ẹ yọ pampasì kí wọn ẹ ti dànù bẹ̀. Láì lọ pampasì, olúwa wí

0: Olúwa,
1: Olúwa,
0: mo ma fẹ́ kó fi di ètò fi pè mí, mo fẹ́ kó fi múlẹ̀ ní
1: ìdàbẹ̀sẹ̀.
0: Olúwa,
1: Olúwa,
0: àwọn ènìyàn sọ wípé òkun ni
1: Jésù.
0: Àwọn kan tilẹ̀ sọ wípé
1: ààrẹ jí ni ìdàbẹ̀sẹ̀.
0: Olúwa, mo mọ̀ pé o lè ṣẹlẹ̀ lójú gbogbo èrò.
1: Oh yes.
0: Olúwa, wọ́n ní tẹsítímọ́nì tó ń gbọ́ lórí rédíò. Wọ́n ní ń sanwó fún wọn ni.
1: Jésù.
0: O lè ṣẹlẹ̀ lójú gbogbo èrò lẹ́nu.
1: Oh yes.
0: Kí wọ́n mọ̀ pé ìwọ ni Ọlọ́run
1: dàbò sọ.
0: Wípé ìwọ tó jẹ́ ká wà láàyè.
1: Yes sir.
0: O lè sanwó di àyè padà.
1: Oh yes sir.
0: Wọ́n fi níra ìkéde.
1: Orúkọ Jésù.
0: Ẹ̀yin tẹ́ lè sàmí méje.
1: Yes sir.
0: Ọjọ́ ogun tẹ́ nínú ayé ẹlẹ́rìí. Kí ló ń dá wọn dúró lọ́hùn? Olúwa ló ti parí iṣẹ́.
1: Jésù ṣe.
0: Olúwa tó o bá ṣe
1: léyìí.
0: Ayé sọ pé ìwọ kọ́ ló pè mí.
1: Jésù.
0: Ṣé o kọ́ ní bọ̀?
1: Jesus.
0: Oh no,
1: it's not me that you are.
0: Oh, it's not me that you are.

Don't tara fu o. Iwo gangan.

I'm going to go to the police station. 08039 29 20 04.

0: agirile.
1: Tọ́ ẹ káàbọ̀ padà látọ̀dẹ̀ kejì ààrẹ agbọ́mọlà ọmọ ọdẹ bàbá ongíláàsì ti wà lẹ́gbẹ̀ẹ́ mi ní àyè bàbá ẹ bá mi ṣálámù sára lé.
2: A kí gbogbo etí ti ń gbọ́ wa nílé ní gbogbo ibi tá a bá ti ń gbọ́ wa dédé àsìkò yìí mo sọ fún wa pé ìbànújẹ́ ayé kò ní débẹ̀ ní kọ̀ọ̀kan wa.
1: Bámi.
2: Èmi náà ni ààrẹ agbọ́mọlà ọmọ ọdẹ bàbá ongíláàsì tá a wà ní gbòòrò ìlú Adó Èkìtì níbikíbi tẹ bá gbàwọ ìlú Adó ẹlẹ́lọ sí ọlọ́gẹ̀dẹ̀ police station tá a bá ti sọ̀kalẹ̀ iwájú ọlọ́gẹ̀dẹ̀ yẹn béè lọ́wọ́ àwọn èèyàn wípé ilé ọmọdé bàbá onígíláàsì lẹ lọ pẹ̀lú àṣẹ ọlọ́run ojú ibi tàbá wà fún yín ẹ sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí
1: 080 55 86 57 97
2: ìbànújẹ́ ayé kéré ó tóbi kò ní débẹ̀ ní kọ̀ọ̀kan wa.
1: Bámi tọ́ ààrẹ agbọ́mọlà ẹ bá wa gba gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa nímọ̀ràn.
2: Àkọ́kọ́ ni wípé ìmọ̀ràn tá a lè gbà wá náà ni wípé ibikíbi tẹ́níkálukú náà bá wà mo máa ń sọ pé ẹni náà má ṣe kíni kí wọ́n náà má dèrè mọ́lé mọ́ sì nígbà wọ́n kí bóyá pé ọ̀ lè bọ́ kò nínú wàhálà eléètò ọba bá rẹ tàbí wàhálà tẹ́lẹ̀ náà bá kó sí. Nítorí wípé ẹ woró àwọn tí wọ́n ṣàlàyé ń pọ̀ ọ̀rọ̀ wọn fún wa yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú òun làwọn náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ibi ibẹ̀ ni wọ́n ti rìn sí kó tó di wípé ọlọ́run gbé wọn pàdé ààrẹ agbọ́mọlà ọmọdé bàbá onígíláàsì. Báyìí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn náà ti wà nínú ìdùnnú sì já sí wípé lóòrèkóòrè tẹ́lẹ̀ ní gbogbo ìgbà inú ìbànújẹ́ òun ni ọkàn wọn ṣe kí ni ibẹ̀ ló wà. Ṣùgbọ́n pẹ̀lú ìṣòro tí wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú nínú ìrìn àjò wọn tó ti pa àwọn náà ò dira wọn mọ́lé òun náà fi dé ọ̀dọ̀ ààrẹ agbọ́mọlà ọmọdé bàbá onígíláàsì tó sì jásí kíbọ́ ṣe wà yìí àwọn náà ti wà nínú ìdùnnú báyìí tó ti dúpẹ́ níwájú ọlọ́run. Mo máa ń sọ fún ayé pé èyíkéyìí ìṣòro tí ìwọ náà bá wá ní ìwọ náà wọ́n dira ẹ mọ́lé bóyá ẹ̀sẹ̀ kan ni wọ́n fi dì ọ́ mọ́lẹ̀ bóyá apá kan ni òṣìṣẹ́ ẹsẹ̀ kan ni òṣìṣẹ́ mọ́ tó ṣe pé ohun tó fa irú ìrìn àjò yìí ìwọ náà ò mọ́ ìwọ náà yọjú sí ààrẹ agbọ́mọlà tàbí tó ṣe wípé bóyá pé ìwọ ti ẹ̀ wá ń bẹ náà lórí àti ìbímọ láìmọye ọdún tó ṣe pé gbogbo ìgbà tí ìwọ bá ti gbà ìgbà míì adágbà pé bóyá olóyún báyìí ìgbà míì nǹkan náà ṣe kíni asúndà gbà pé ó sì nǹkan bẹ̀ mọ́ tàbí ìwọ ti ẹ̀ wá ń wojú ọlọ́run lórí kó yẹn tó ṣe kó sọ náà bẹ́ẹ̀ ìwọ náà wá yọjú sí ààrẹ agbọ́mọlà mo nígbà wọ pé lágbára lọ́wọ́ tí ìwọ náà bá yọjú sọmọ rẹ̀ wọ́n ló dúpẹ́ níwájú ọlọ́run bí gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ń dé bí bíi kálukú náà ṣe kíni bí wọ́n ṣe ń dúpẹ́ níwájú ọlọ́run tàbí ìwọ ti ẹ̀ wá já sí wípé ìwọ wá ń ṣiṣẹ́ bí erin ọ̀ wá jẹ̀jẹ̀ ìlérí tàbí ògùn wá ti ẹ̀ dojúkọ ìrìn àjò gbèsè ayé tí wọ́n gohùn mọ́bi tó gun náà gbà wá ìwọ náà wá yọjú sí ààrẹ agbọ́mọlà ọmọdé bàbá onígíláàsì pẹ̀lú àṣẹ ọlọ́run ìwọ ló dúpẹ́ níwájú ọlọ́run bí gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ń dé bí ìpele kálukú ṣe ń dúpẹ́ ìbànújẹ́ ayé kéré tó kò ní débẹ̀ ní kọ̀ọ̀kan wa. Ọmọdé bàbá onígíláàsì a wà ní gbòòrò ìlú Adó Èkìtì níbikíbi tẹ́ ẹ bá gbàwọ ìlú Adó Èkìtì ẹlẹ́lọ sí ọlọ́gẹ̀dẹ̀ police station tá a bá ti sọ̀kalẹ̀ iwájú ọlọ́gẹ̀dẹ̀ yìí ẹ béèrè ilé ọmọdé bàbá onígíláàsì lọ́wọ́ àwọn èèyàn ó ju ibi tá a bá wà fún yín ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08020 29 29 20 20 80 80 57 57 97 97 ìbànújẹ́ ayé kéré tóbi kò ní.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣàlàyé lẹ́yìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Báwo máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
6: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀.
7: Libẹ̀ má fọwọ́kọ̀.
8: ADABA
7: 89 Adapa.
3: wọn tún bẹrẹ fún olè ṣaláì má panilẹrin lákòókò àpéjọpọ ìtakùrọsọ orílà mọlẹbí mi.
0: Ó ti ẹ̀ da ó ti gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi star tá a ṣe látara ẹ̀ wá sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: fọ bí ẹnìyàn ṣe pọ̀ tó láyé.
1: Tọmọdé tàgbáyé kò wọ́n rò ní oúnjẹ.
0: Nílẹ̀ yìí ni lókè òkun ni káàkiri àgbálá ayé.
1: Àbàdàn wọ́n rò ní oúnjẹ ilẹ̀
0: o. Ẹ̀wẹ̀ ni tó ẹwọ yejú àwọn tó ń rawọ́ ẹ̀bẹ̀ sẹ́lẹ̀dùmarè fún ire.
1: Lóore tó yẹ ká dá lọ́lá o.
0: Nínú àwọn tó ń rawọ́ ẹ̀bẹ̀ sẹ́lẹ̀dùmarè yẹn.
1: Ẹ fi síkìrù mi àyíndé bàrí síta o, ọ̀sùn bá.
0: Ẹlẹ́dùmarè wá kàwọ́ yẹnu wọn tó jẹ́ pé ó ṣe ọ́ lóore, ore tó nítumọ̀.

0: Igun jẹbọ kọ kẹlẹ bọ kú náwó wọn àkàlà màgbọ wọn jòkó wọn kólókùkù jẹta.
1: Iná kú wà náà
0: ẹ̀rọ. Ìnìyìn nìkan ni ó lè ṣe mí ìṣe fún ni.
1: Sàrọ̀wá rúwà ń kú dé rúwà òun.
0: Ajá fọ́kọ̀ kan rúmọlẹ̀ níjọ́ tí wọ́n lọ rè ń fa ìná ọmọ òsùn àgbo àwújìn. Àìná nìyí ó dá lóbìnrin kò sẹ́ni tí òsùn àgbo àwújìn kì í fi fún. Fún ọ̀pọ̀ ló ti wá tọrọ àìná tá láwọn ó fi ṣẹya tí òsùn àgbo àwújìn tó fi fún wọn. Àṣẹ̀yìn wá àṣẹ̀bọ̀ tí wọn ò sọ pé tí wọn ò wá dúpẹ́ oore. Òsùn àgbo àwújìn gba nǹkan rẹ̀ padà. Bíbá a bá ṣe ní lóore ó yẹ ká dúpẹ́ ni. Ẹni a bá ṣe lóore tí ò lè dúpẹ́ bí ìgbà tó bá sọ pé ọlọ́sà kóyàn lẹ́rù lọ ni. Ọ̀kan wá ń pé. Ẹni a bá ṣe lóore tí ò bá mọ̀ wọ́n ní káwọn ó ṣe ń kàdánwò wọ́n ní ká dùn wọ́n lóore ni ò ní mọ̀. Ó dá fún wèrè tó ń lọ rèé bá wọn nájà ẹlẹ́rí ẹlẹ́rí mo wá dúpẹ́ tèmi tá a bá ṣore fún ni ọpẹ́ làádú.
1: Wá
0: dúpẹ́ tèmi.
1: Òsùn
0: àgbo àwújìn ni.
1: Àwọn elégbè àtàwà ti ṣe.
0: Ọ̀húnmìlà bára mi àgbọ̀nmi règún aṣáyé sọ̀run òbíní.
1: Ó
0: dọ́dọ̀ òsùn àgbo àwújìn ó rọ́mọ rẹ̀ àìná ó lóun ó fẹ́ ṣaya. Àìná wo aṣáyé sọ̀run òbíní ó lóun ó fẹ́ ṣaya wọ́n sì fún aṣáyé sọ̀run òbíní máa mú àìná lọ.

0: ọrẹ àìná. Ọgbà míì ó gba ọrẹ omi tẹ́lẹ̀. Ṣùgbọ́n láyé ìsìn tá a wá da gbogbo ẹ̀ bá yí gbogbo ẹ̀ padà. Àsọdì wípé ẹ bá dúpẹ́ àná yóò gbọ́rẹ omi. Èmi náà dúpẹ́ tèmi. Ok. Ta ni mele yìí? Ẹ̀yin jẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ẹ̀rọ ayélujára. Ẹ bó ṣe rí ní tèní nìyẹn ní bínú nítorí wípé. Kọ́dà kó ojú dàbí ojú òpó yẹn ò lọ gerege tó bẹ́ẹ̀.
1: Ìbálòmí
0: bá ń lò, tẹ́ bá mọ́ sí ààrẹ mi, ayé wa lè tóró. Ó ṣe.

0: Don Kaluku pẹ̀lá sí kò tiẹ̀. Àsìkò iṣẹ́ wà, àsìkò eré díẹ̀ wà. Àti àsìkò àti ronú, ká ronú ara wa wò kanlẹ̀ kanlẹ̀ ó wà. Ohun tá a bá rí kílá fi ṣe àsìkò yẹn wà. Ose. Ẹja máa lárojinlẹ̀ nínú gbogbo tá a bá ń ṣe. Ìgbà ló nígbà ń lò.
1: Tó bá tẹ bá mọ́ ṣe, tówó ní ná bá ti àpàárọ̀ wọ̀yọ̀.
0: Ẹlẹ́dùnmọ́ rẹ̀ kó jẹ́ orí bẹ́ẹ̀.
1: Tó bá tẹ bá mọ́ ṣe, tówó ní ná bá ti.
0: Ṣùgbọ́n bówó bá dé tán. Tó ń yọ lásìkò tó yẹ kó yọ síni lákò. Ohun tá a máa fi owó yẹn ṣe ẹja máa lárògilẹ̀ dáadáa. Nítorí kíni. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé. Ohun tá a bá fowó ṣe ni ìyí owó.
1: Tó bá tẹ bá mọ́ ṣe, tó bá fẹ́ ra mọ́tò bá ṣe ṣe.
0: Bẹ́ẹ̀ ni, Ẹlẹ́dùnmarè ó fàlùbáríkà sí.
1: Àlùbáríkà sí wọ́n bá tí mo bá ṣe
0: o. Àlùbáríkà lójú, ìbùkún látòde ọ̀run wá. Kí gbogbo ẹ̀ kó nítumọ̀. Ṣùgbọ́n ẹja máa rò wò pé. Èyí tó ṣe pàtàkì ẹ̀ ni mo fẹ́ wì. Ẹja máa rò pé bẹ́ẹ̀ni ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ a máa ṣe ọwọ́ kù, ẹ má jà ná gbogbo ẹ̀ tán.
1: Àlùbáríkà sí wọ́n bá tí mo bá ṣe o.
0: Ẹ má sọ pásìkò tí yín ló dé yìí. Ẹ wá jẹ́ ẹ ṣẹkù síbì kan ẹ ṣẹ́wọ́ kù. Ẹ ti ẹ̀ wá ronú pé nǹkan báyìí ni mo ti ẹ̀ fẹ́ ṣe, ẹ má ń pé.
1: Ìlà yín Ẹlẹ́dùnmarè bá mi bẹ̀rù mi lórí. Àlùbáríkà sí wọ́n bá tí mo bá ṣe.
0: Bébẹ̀ ni ti rí ọ̀la máa dáa jù bẹ́ẹ̀.

0: ọdún 1978 ọdún tó dùn tó lárinrin.
1: Ọ̀tẹ̀rì kì í ṣe pàlà bò sí, ó ṣe gbogbo méje fún wa.
0: Ẹ̀rọ tẹ̀tán ẹ̀ ń sá, rogborogbo gẹ́gẹ́ bí orí odídẹ. Mo ṣe àbọ̀sẹ̀ kẹrẹkẹrẹ dẹ́yìn. Bí kò bá pàbọ̀ yóò jó kọtẹ́yìn ń jẹ́ lọ́la. Ok. Àwọn yẹn dáfà kíka eléyìí tí ṣèlérí ọrọ̀ pẹ̀.

àwọn èèyàn dúdú wọ́n tilẹ̀ áfíríkà rìnrìn àjò wọ́n délùú èèbọ̀ wọ́n lanú hà bọ́jọ́ náà lọ́hùn ẹ bà tí london bridge tó yẹ pé ó sì gba yìí ló òyìnbó westminster bridge tó gba lúlẹ́yìn tó gba yìí ló èèbó bí pé kí ọkọ̀ ojú omi ó máa bọ̀ lọ́ọ̀ọ́kọ́ kí bíríìjì kó sì kánú sókè.

ibiriji ko ma fara ko bun ko ka ni oke bayi moto tin bo be lapatun ati lapasi ki han duro ki oko oju omi fi lo tan ki brege to mo ko to wa le pada ka wa oko to ma lo awon eyan ba n pe won riru eleiri bayi oju dudu niyan awon nkan mere mere tun ti kun ilu ebo bayi papa julo nle America. Tile America oto tile Japani nko se eleyi ti won gbe o e bridge ton gbe titi gbanu agbabu omi nko eninu agbabu omi bawo won gbe bridge gbanu agbabu omi to je pe oko o ma rin bo latori ile yo si gbenu wo inu omi lo bayi awon eyan niyan o se daada ile ebo lo wa ogbon ti won gbugbu ogbon ta won papo on mere mere ti won se ni won won yen ọgbọ́n tẹ́lẹ̀dùnmarè fi fún yín ọ̀nàwó lẹ́yìn fi ń lo ti yín náà bí ó ṣe ẹ̀ ń lò lọ́nà tó nítumọ̀. ẹlẹ́dùnmarè sọ̀rẹ́ fún ó fún lè fún làkàṣègbè ó ṣe fún tàmẹ̀dù àìmọye ntọ́lọ́run ọba sọ̀rẹ́ fún àìmọye ntẹ́lẹ̀dùnmarè dẹ̀ fún lọ́gbọ́n àwọn ìbọn ọmọ asòkun dèrè àjọ̀nú àfin ọmọ asọ̀sàdìyọ ara tí èbó bá dá tó bá kù díẹ̀ já fà lọ́wọ́ ọlọ́run ọba èbó ṣe nǹkan mère mère tó jẹ́ pé ẹyin ẹjẹ́ ká ti bí wò ó kẹ́yìn ọwọ́ àánú ọkọ̀ kó sí ilẹ̀kùn ọkọ̀ kó sì fi kọ́kọ́rọ́ sínú ẹnu rẹ̀ kó sì ṣáná sí i kó sì tẹ́ kó sì máa gbé olùgbéyàn lọ fò ó yẹ bá a dé yìí kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ọgbọ́n kan ni wọ́n pàmọ̀pọ̀ wọ́n pọgbọ́pọ̀ wọ́n sọkọ̀ òfurufú wọ́n sọkọ̀ ìrìn orí ọ̀dà ilé tó rìn lórí títì ìyẹn bẹ́ẹ̀ nǹkan ká máa yà mí lẹ́nu lọ́rọ̀ àwọn ìbú ọmọ asòkun dèrè ẹ̀yẹ wo àwọn ọkọ̀ òfurufú kan tó ń pè ní kágò ló jẹ́ pé wọ́n kó àwọn òbítíbitì ẹja ìjà yáwó tàwọn air force wọ̀nyẹn tàbí ilé táwọn military tó fi ń jagun wọ́n sì kó àwọn armor tank wọ́n róòlù ẹ̀ wọ́n wọnú ọkọ̀ òfurufú bíi mélòó kan yóò sì wà ń bẹ̀ tó yẹ pé ẹyẹ wo armor tank kankan bíi caterpillar ẹyẹ wo kíni kí ló lè gbé yẹn dúró tí wọ́n sì róòlù bíi mélòó kan tí wọ́n sì wá wọnú ọkọ̀ òfurufú nígbà tó bá mú wọn bá pa gbogbo rẹ débọra wọn ìwò àmùtán kí ló tún kù tí wọn ó ṣe tán bá ṣáná sọkọ òfurufú tán ọkọ òfurufú tó bá kọkọ gbéra fìí tó lọ fìí bí ìgbà tó bá sọ pé ẹrù ń bà láti gbéra fò nígbà tí ó bá fi máa rọrí padà tó fi feré sí gbogbo àwọn ọkọ táǹkì àmọ́ táǹkì gbogbo rẹ yóò sì gbé wọn fò wíì lẹ́ẹ̀kan ó dojú òfurufú nìyẹn kò sì ní í jábọ́ ẹ gbọ́ ẹ rí ẹni jẹni lọ èèyàn jẹ èèyàn ẹni jẹni lọ èèyàn ju èèyàn ló fi jẹ́ pé ìyẹn ló máa ń jẹ́ kí n mọ̀ pé ọlọ́run ọba ó sọre fún gbogbo wa ṣùgbọ́n ọ̀nà tó ní kálukú wa ń gbọ́gbọ́n tí wàá gbà ló yàtọ̀ síra wọn alẹ́dùnmarè fún ọ ní ọgbọ́n ó fún ọ ní tiẹ̀ ó fèmí ń tèmi ọ̀nà wo ló ń kálukú ń gbọ́gbọ́n tiẹ̀ gbà lára àwọn ẹ̀bùn tí alẹ́dùnmarè fún yàn tó ní kó ń kálukú máa lọ máa lò láyé ó ń kálukú ló lẹ́bùn tiẹ̀ ẹ̀bùn tiẹ̀ bó ni wọ́n ṣe lo tiẹ̀ náà ọ̀yẹn náà ló ṣe pàtàkì tí à ń wí ẹja lo ẹ̀bùn wa dáadáa torí ẹ̀nìkọ́ torí ọ̀la ká lo ẹ̀bùn wa dáadáa nígbẹ̀yìn gbẹ̀yìn ká rí nǹkan àdítọ́ka sí nǹkan tí a bá mu tí a bá mu tá a bá ṣe láyé ká lè rá àdítọ́ka sí àwọn èèyàn wa tó wà tó ń lọ́gbọ́n nílẹ̀ yìí pọ̀ rẹpẹtẹ wọ́n wà tó ń lọ́gbọ́n nílẹ̀ yìí pọ̀ rẹpẹtẹ àwọn bàbá wa tí wọ́n po nǹkan bíi mélòó kan pọ̀ tí ó sì dùn ọ̀nà tó sì ń gbé tí wọ́n gbà òbí tẹ́lẹ̀dùnmarè ní kí wọ́n gbé gbà làwọn ń gbé tí wọ́n gbà yẹn ṣùgbọ́n àwọn kan pẹ̀lú gbogbo ohun tọ́lọ́run fún wọn báwo lẹ̀yìn ṣe ń lẹ̀bùn tiyín ọ̀nà wo lẹ̀yìn ń gbẹ̀bùn tiyín gbà wọ́n ń pe èrè kan ní Statue of Liberty ìyẹn wà ní ilẹ̀ America bẹ́ẹ̀ bá wo èrè yẹn ẹni orí erékùsù kan ẹlẹ́bi tí wọ́n gbé sí lọ́dún látọdún ọmọdún tó ti wà ńbẹ̀ ẹ máa wò ó gba ìdébi wípé bẹ́ẹ̀ yẹn mu
wo ile America o wa pa gbe lo bo de New York leni o ba ri Statue of Liberty yo ba so yi pe awon ebo gbianju pe o si fe ta won America lo re nigba na ni awon ebo egbe ara won na na fe ta won lo re pe nigba yi ta nigba ta won gbominira eye wodun modun modun modun latodun na lohun atawon nkan mere mere mere ti won se eye wo ngba bo nwo awon documentary kan ni 1941 1930 something mo ba boju weyin wo bo wo bi ile America se ri ngba na on dene leni mo ri wi pe bi ilu yen se ri ngba yen awa ati ilelu na ba dene leni ni po to wa ngba yen ni to wa lawujo wa deni ati le a le mi ohun to ti do ngba yen lati 1930 1940 ati le mi e deni e mo yi pe eni jeni lo eyan je eyan sugbon be ni ba jeni lo be eyan ba je eyan olohun fo nkaluku logbon imo atoye pe ti o lo lo laye baba bawo la wa se wa nlo ti wa sa lo lona to to atona to ye iyi to se pataki to ye ka kokko buju wa kokko fokan ru niye pe sona to to atona to ye la ngba nlo ebun te ledumare fun wa iyen bo se je niyan mo nbo ke lo wa nbe tun je ngbo oze adaba 88.9 ni la wa ta gbe ndu no a o gebu sembela

0: bi te wa te gbe ti ngbo wa e ku ba ni gbe to na Adewale Akedeyi West ko mo baba agbalagba to nje emi ni won kini ha beun e gbo saye sorun be ni o lo dere oro emi na lo dere oro emi na lere oro ni baba ni keni o mebo ire oro wa o mebo ire oro wa Eku meje oluwere
1: Omo aro ni le mi o
0: E wa gbo faniyan isebo ere oro Eja meje abi we gbada
1: Omo ele
0: E ki isebo ere oro Nje ke la fi asebo ere oro
1: Omo aroju
0: confidence
1: Awurebe
0: Ma fele yi sorun ajija Yeah, Friday, I'm Johnny, Emmanuel, I'm Johnny, I'm going to be Louis Fira, Coco. L.A., you know, we're not here, but I'm going to be a good one. I'm going to be a good one, I'm going to be a good one, like a gibi to fada, but I'm going to be a good one, I'm going to be a good one. Àwọn méjèèjì yẹn àti kẹnẹrí àti wúrúsù elédùmarè ó lè sọ̀rọ̀ àwọn méjèèjì ó ṣe nìkan ọ̀rẹ́ ni wọ́n. Emmanuel Anjorin Friday ọ̀rẹ́ mi confidence.
1: Bọ́kú àbálòpọ̀
0: ìgbà. Máa fẹ́lẹ̀ yìí sọ̀rọ̀ àjìjà. Ẹkùn méjì olùwéré. Wọ́n níyẹn ìṣẹ́bọ èrè oro. Ẹja méjì abìwà gbéra. Abìwà padà wọ́n níyẹn ìṣẹ́bọ rẹ̀. Ǹjẹ́ kí la fi àṣẹ́bọ èrè oro? Ose. Wọ́n ní ká lọ rèé gúnyán èrè oro sílé.
1: So ìgbàrà òkè ṣe dáró.
0: Wọ́n ní ká lọ rèé gúnyán oro, wọ́n ní ká gúnyùn sílé. Ká dẹ̀ sùkàrà oro gúdúgúdúgúdú.
1: Ọmọ ẹlẹ́yẹ ọmọ òkú odo.
0: Ẹ wá gbọ́. Ọni kélémèwòrò sọ́rìn. Ẹ wá gbọ́ wọn ní kélémèwòrò sọ́rìn. Elémèwòrò sọ́rìn kó mọ́ bá fẹsẹ̀ kan lé nígbó ẹ bọ́ra. Ẹ wá gbọ́. Eléyìí tẹ̀ ń gbọ́ yìí. Kẹ́nẹ́rí òun leléyìí. Orlando. Ọdún wo làwọ̀ yìí jáde? Ọdún wo làwọ̀ yìí jáde orí kí òjò? Iye ṣe 76 báyìí. Àbí 75 ti ẹ̀ ni? 75 ti ẹ̀ ni àbí 76? Láàárín ọdún méjì yẹn níjà. Ẹ rí pé mo rún un mọ́ra. Láàárín ọdún méjì yẹn láàárín 75 76. Ejú àwọn tó bá fàwọ orin tán ra àwọ orin ńgbà yẹn wọn lè kàn sí mi ó dàbí pé kò fẹ́ dá mi lójú dáadáa ṣùgbọ́n mo mọ̀ pé nínú 75 tàbí 76 làwọ yìí jáde.

0: ọmọ bá fẹsẹ̀ pàǹgbẹ bọ́ra. Ọmọ ẹdẹ́gbọ́ orúmọlẹ̀ talẹ̀ bá. Wọ́n láwọn bẹ́sà àlàgbà. Àwọn bẹ́gun abasọ kége. Ẹ wá gbọ́, àwọn bẹ́sù egun abasọ kége tán. Àwọn bòkì kan abèso dìyàn dìyàn. Àwọn bọ́lọ́tọ̀ mọ̀ràn. Wọ́n bọ́lọ́tọ̀ bọ̀rọ̀ wọ́n mú wọn bájá rẹ. Wọ́n wá gbọ́ wọn ní kí ni wọ́n ń ṣe. Ọmọ náà ń fọ̀sẹ̀ wúrúkú wọ́n fi ń paun. Wọ́n ń fà bàkìtìpà wọ́n fi ń pàgbìn. Ó ṣe kẹ́nẹ́ rí. Wọ́n ní kéegun pamọ́ ríwo jẹ́. Kágbo àlà ó gbósùbì. Wọ́n ní kọ́lọ́tọ̀ mọ̀ràn ó pajá rẹ. Ẹ gbọ́, o rò pé ẹ̀ ń gbọ́ mi bí tí ẹ wà tí ẹ gbé ti ń gbọ́ mi. A jọ gbádùn ara wa bí èbó bí ṣe gbádùn tí. A gbọ́ tí eégún agbọ́ ti mọ ríwo. Ó ṣe é. A gbọ́ tàgbù àlà agbọ́ toṣù. A gbọ́ tọlọ́tọ̀ mọ̀ràn. A gbọ́ tajá rẹ̀. Tírú tèmi tẹ̀yìn ń kọ́. Ọlọ́run ò ní fura fi pupa. Nítorí ìkíni. Nítorí ìjọ ikú. Nítorí ìjọ ẹja. Ìjọ òbí ìjọ ẹja. Nítorí ẹjọ ẹran ńkọ́. Nítorí ìjọ ìgbín olóbòrò kùn sùn. Aráyé ní kọ́ni lẹ́sẹ̀. Tábí ń ṣubú ń gbọ́ ẹ bọ́ra. Aráyé ò ní kọ́ àwa lẹ́sẹ̀ ń tà wá. Ẹ̀wọ̀n oro kì í kéhoro lẹ́sẹ̀ àlà. Ọlọ́dún ò ní pọdún ja ẹ̀mọ́ sí.
1: Wọ́n mọ ọjọ́ tán bá jẹ́ yàǹgá orí sí wa, Olúwa ló sì ní fún wọn ṣe.
0: Akànnì mọ̀gbọ́n kò kì í pọdún ja ẹ̀mọ́ wù. Kẹ́nẹ́rí sọ dé.
1: Wọ́n mọ ọjọ́ tán bá jẹ́ yàǹgá orí sí wa, Olúwa ló sì ní fún wọn ṣe.
0: Kẹ́nẹ́rí sọ dé.
1: Ọmọdé ló ń ṣe wọn, wọ́n ti mọ̀ ọ́ ṣe lójú wọn ni.
0: Kẹ́nẹ́rí sọ tún ti dé.

máa gbọ́ kẹnẹrí. Ṣé ẹ gbàgbé pé mi ni Mr. Wesco Olúwaye gbọ́kọ fún wọn? Èmi lèmi ń gbọ́kọ gbéyàwó fún ni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ. A ti ń gbọ́kọ gbéyàwó fún wọn ilẹ̀ ta sí. Kì í ṣe pó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó pẹ́ Ẹlẹ́dùnmarè ló ní ó rí bẹ́ẹ̀. Àìmọye àwọn tó ti rí tí wọ́n ṣe lórí ètò yìí. Ẹ bá sọ pé ẹ̀ ń wọ́kọ wáyàwó, ẹ kọ nọ́mbà tèmi sílẹ̀. Nọ́mbà tèmi ni 08033659609. Nọ́mbà tèmi nìyẹn 08033659609. Nọ́mbà tẹ́ fi pè mí pé ń wọ́kọ wáyàwó nìyẹn 08033659609. Ẹ má fi ṣe toníjìbìtì dé o. Ẹ má dọ̀gbọ́n gbowó lọ́wọ́ obìnrin kẹ́ ẹ tan obìnrin kẹ́lẹ́ fẹ́fẹ́. Ó jẹ́ pé jìbìtì ló sì wà lọ́kàn yín láti lù. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ já ṣe dáadáa. Torí èní kọ́ torí ọ̀la. Ẹ pé kẹ́nikẹ́ni ó pè mí lórí atẹ́gùn nítorí kí leléyìí.

Amunu mi dun aye gba mi pada si kilo ma se awa

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital. Wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Ma tó padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So nígbà tí wọ́n á ń gbọ́ program bàbá wọn á sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ti kọjá nìyẹn. Mo á dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tiẹ̀ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsìn ni pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mo ní àmúni mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android le.
0: Mo ti dáyé pé ká sí lóore tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọ tẹ́tí dáyé.
0: Wọ́n ṣe ń lóore tó bẹ́yẹn
1: rí o. Pẹ̀pẹ̀ orí òkè lánàá.
0: Wọ́n ṣe ń bẹ̀rù.
1: Bọ̀dọ̀ bẹ́ẹ̀ pa nù ẹ tí ó sùn yìí heavy gan.
2: Àjọjì àmẹ́tí dis month is so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé

0: mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti gbéyà fún lọ́dún márùn-ún. Mo wá ní lọ́kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sí òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáàdì kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ̀dìdí ẹ kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampasì táwọn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣáà pé gbogbo ọlọ́run lo pampasì. Bá kó pampasì lórí igbá mi, mo dì sí Lai Lombard. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà. Ó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlú àyẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò sí menstruation mi mọ́. Gbogbo ẹ̀yin tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.